La Gelu FM, jaga bagu buletiu.

bí lo ní ṣe. Orí lo ní ṣe yànjú ni kó wá ń bá ká. Borí bá gbé ní ilẹ̀ dá tó lè rọ́gbọ́n dá. Orí ní gbé ní ká tó ṣoríire àtàrí ló ṣe lé nìní. Fún ẹni tí orí bá hàn lé mọ̀. Borí bá sorí ìkẹ́ bó bá ṣiṣẹ́ díẹ̀ yóò lówó ní ńlá. Borí bá sorí ọlá yóò rìnà kore. Ẹ̀dá tó yan orí ìdààmú irú wọn ní ṣe wàhálà. Bọ́lọ́wọ́ bá fọwọ́ ẹ̀ kó pàǹtí ọmọ aráyé wá ní orí náà ní ṣèdájọ́. Bẹ́ni bí bá fọwọ́ ẹ̀fà nǹkan bí sórí ara wọn ọmọ aráyé wá sọ pé lọ́wọ́ orí ni. Ẹsẹ̀ ń bẹ níbẹ̀ wọn pé lẹ́jọ́ orí ló dáràn lọ́wọ́ èèyàn. Orí ọba ní dádé, orí abiyamọ ní fún wọn lọ́mọ, orí èèyàn ní máa ń gbé.

sórí àkọ́tún ètò lọ́wọ́ orí fún ti ìdájí yìí. Lónìí ọjọ́ kẹfà oṣù keje ọdún 2020.

0: ẹjẹ́ntì bí ìbẹ̀rẹ̀ fún tòní. Nígbà tí ẹ̀dá bá wà láyé. Lójúmọ́ tó yẹ pé tó bá fẹ́ ṣẹ̀yọ́. Ó lè ṣẹ̀yọ́ tó ìgbà ogún. Ó lé mẹ́wàá sógún. Ẹ̀gbọ́n orúkọ wo lẹ̀ fún. Ẹni tí ń ṣẹ̀yọ́ lemọ́ kìlọ̀ kọ̀tà fún. Tínú rẹ̀ ò sì dùn. Ẹnìkan látọ̀gbẹ kì í ṣàtọ̀gbẹ. Somi ní tọ̀ ni àbí ẹ̀jẹ̀. Kì í ṣẹ̀jẹ̀ ní tọ̀. Omi. Ní ṣẹ̀yọ́ bí ìgbà tí ń ṣẹ̀yọ́ náà ni. Ẹ̀gbọ́n bí bá ń ṣe èèyàn bẹ́ẹ̀ mo kàn fẹ́ béèrè méjì péré ni o. Ẹ̀yin Adífọ́là tẹ́ ẹ mọ fáyín baba aláwo tẹ́ ẹ jáwé rẹ̀ ẹ̀yin wòlíì tẹ́ ẹ lóògùn ká. Ẹ̀yin àáfàá tẹ́ ẹ mọ bá a ti mú ó kan kún èjì. Ẹ gbọ́ kí ni ká pè é béèyàn bá ń ṣẹ̀yọ́ láṣẹ jù. Ó lé ní mẹ́wàá láàrin ojúmọ́ a máa ṣe bí ogún. Ṣé ìgbésẹ̀ kan bí ìrànlọ́wọ́ rẹ̀ só wà. Ibẹ̀ ń kọ́ ni mò ń lọ Musare yà bẹ́ ni. Ago mẹ́ta lètò ìmọ̀ ń parí mò ń bọ̀. Ẹ jẹ́ ń gbà pé méjì lérí ọ̀rọ̀ ná. 09123-708675. Ó kọ wo là á pè é àti pé ṣé ìgbìyànjú rẹ̀ wà. 09123-708675. Hello. Lọ́wọ́ orí o. Orí o gbé gbogbo wa bàbá mi kí lè fẹ́ bá wa sọ.
1: Mo rọ gbà ṣe ni pé amọ́gbádùn rẹ pọ̀.
0: Lọ́ọ̀ni.
1: Amọ́gbádùn rẹ pọ̀. Ọlọ́run ti gbọ́ lẹ́yìn rẹ ká padà lẹ́yìn láéláé.
0: Àṣẹ o.
1: Àṣẹ ni ilé ayé wọn á padà lẹ́yìn ẹ o.
0: Àṣẹ o.
1: Mo tún mọ̀ ń bọ́ sọ ni olóyè ajẹ́ tí ojú igbó yóò sọ stage. Nígbà tí ayé bá ń jẹ́ ayé tí bàbá bá ń jẹ́ àgbà. Ọmọ bá ìgbàmú o.
0: Ẹni
1: sọ pé ọkùnrin orógbó. Obì kọ́ òun ìpa ara yóò ní kọ́ rẹ o.
0: Àṣẹ o.
1: Wọ́n bá ti rí ọmọ rí rí.
0: Àṣẹ.
1: Wọ́n bá ti rí ọmọ rí rí.
0: Àṣẹ o.
1: Ìjọba ń tu ọmọ rí tu.
0: Àṣẹ o.
1: Mo kọ́ ìyá mi àti ẹ̀ bàbá mi. Èmi ni ojúlé ajẹ́ láti ìlú Ògbó.
0: Àṣẹ bàbá mi.
1: Ilé
0: ayé rẹ̀ ló fi mọ́ gbogbo ìfìrí
1: nù.
0: Àṣẹ bàbá mi. Àṣẹ
1: bàbá mi. Olú ọ̀sà lè ní olú ọ̀sà.
0: Bàbá. Bí èèyàn bá ń ṣẹ̀yọ́ láṣejù bíi mẹ́ẹ̀ẹ́dógún sí ogún lójúmọ́ ẹgbọ́n sórúkọ rẹ̀ wà.
1: Sórí orúkọ rẹ̀ wà.
0: Gba àmọ́ ṣétọ̀. Kí la á pè yàn?
1: Níta fẹ́ pinnu sọ pé kí wíwẹ́dẹ̀ bá ṣe rí ọdún gbà mí ara ìfà mí mú.
0: Bí wẹ́dà bá ti rí àti inú ẹ̀rùn àti inú òjò là ń sọ.
1: Ẹni àgbà náà lè tọ́jú ẹ̀.
0: Àwọn àgbà bó bàbá mi gan ó ti yé mi. Ṣé mọ́tàn yìí àti inú ẹ̀rùn àti inú òjò ni o. Kò ní ṣe pẹ̀lú gbà kankan. ẹ̀yin adífẹ́rẹ́ tẹ́ ẹ mọ fà ẹ bá ń dá sí 091 2 3 0 0 8 6 7 5.
2: Ó lọ́jà ẹyẹ o.
0: Ẹ dákun ìpè bíi méjì péré náà mo fẹ́ gbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń wúre fún mi ọlọ́dúnmarè ajé ó mọ́ mi o. Hello.
3: Ẹ kú ètò.
0: Yes, sir, baba.
3: Orí mi gbèmí o.
0: Bó o ti gbólógún ẹrú orí ìwọ gbè wá lọ́wọ́ orí ni o.
3: Orúkọ mi láwọn olóyè ṣe àkàtúwà láwọn ènìyàn ṣètò láti wò.
0: Ó yá bàbá bẹ́yìn bá ń ṣẹ̀yàn láti jù kí ni oògùn ẹ̀ kí ló kọta fún.
3: Ó kọta fún ni pé ìtọ̀ ṣúgà kì í ṣe àtọ̀gbẹ́ o.
0: Ṣé tọ̀ ṣúgà ni?
3: Tọ̀ ṣúgà ni.
0: Diabetes mà ni tọ̀ ṣúgà lóyìnbó.
3: Urine sugar leléyìí kì í ṣe diabetes.
0: Urine sugar.
3: Urine sugar ni.
0: Urine sugar.
3: Ìtọ̀ sugar ló ń di diabetes tó bá ti papọ̀ jù. Ló di diabetes kó tó diabetes àtọ̀gbẹ ní ọ̀kọ́ di. So urine sugar nìyẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ nu. Wọ́n ṣe bẹ̀rẹ̀ nu. Ìtọ̀ sugar ni kì í ṣe àtọ̀gbẹ.
0: Ẹjẹ̀ tó gbẹ lómi láàyè.
3: Ló ń tọ̀wọ́ ó mọ gbẹ.
0: Ẹjẹ̀ ń gbẹ lómi.
3: Ni wọ́n á pè ní àtọ̀gbẹ.
0: Ǹjẹ́ ń gbẹ lómi.
3: Tó bá ti wá pọ̀ jù ni wọ́n á pè ní diabetes.
0: Ti.
3: So ìpele ni tó bá tún wá pọ̀ jù a máa mójú lọ a máa mápá lọ a máa mẹ́fẹ̀ lọ ó lè fa stroke.
0: Ṣé ẹ ń gbà kan sí ṣé o.
2: Àmì abẹ nílẹ̀ pẹ̀lẹ́ kúkú tọ̀ sí ọwọ́.
0: 091 2 3 0 8 6 7 5. Ń bá ti gbà pé kan yìí sí. Ìgbìyànjú ẹ̀ ní mọ̀ retí ń bọ̀ sórí ètò tòní gangan. Torí tó tòní. Ẹ̀yin tẹ́ ń pè mí pé ẹ̀yìn ń fojú kọjà ń kárí ìwọ̀ á ti sọ ìgbìyànjú rẹ̀ lọ. Bí ẹ̀mẹrin ẹ̀ márùn-ún lórí ètò yìí èyàn sì máa fojú kó jàǹká àwọ̀ aláǹtakùn kò ṣe é digi ayé a máa fi dìyàn a ti sọ ìgbìyànjú rẹ̀ lọ lọ́pọ̀ ọgbà a ti sọ yún un lọ. Àgbàlagbà ti ń ṣẹ̀yọ́ gbogbo àwọn ìgbìyànjú rẹ̀ a ti sọ o lọ́pọ̀ ọgbà.
2: Àbójú lágbárí.
0: Ní etí ẹ̀ṣẹ́ kan kì í ṣe méjì.
2: Lẹ́pẹ́lẹ́pẹ́.
0: Ṣé toní su ni aṣọ ni àbí to lómi àgbàrá.
2: Ó Ajibọ́lá ṣe tó dà pọ̀ yá.
0: Gbogbo ẹ̀ àwọn èèyàn ti pè wá fún un tá a dẹ̀ ti fún wọn ní ó kankan.

0: aye be ba degbe mo ina mi be ba do mi e mo igbe mi lo o mo juba yin o eyin le leto yi olohun ba mi ni si jaye baba aye to ja ewu aye lonu laye raye hello ha kabesi mo raye mo zavaye o mo raye mo zavaye en gan ni o saye ah oyin a letu gbọn bi o ba mo de bi o ba wa de ibe lo mo to ba mo wa de ibe lo mo
1: olaba ya mi bale mo lara o
0: 091 23 70 8 6 75 ibalopo oju orun se gbogbo e oni o nitumo so wa aye ni abi egbe ikeji ni ala lila ti eyan la po won ri nkan ipada seyin hello yes sir baba ku aje ori wo gbe wa o yes sir e tin da si bayi gbogbo aye ni gbo yin papapa baba mi
2: eni e tin ba mba o na je do
0: àwọn àgbà
2: ènìyàn gbọ́dọ̀ fi ìfara dáadáa wọ́n máa fún fa ìdènà fún ẹni ilé èèyàn bẹ́ẹ̀ ni ìdènà ni
0: ìdènà ni
2: ìdènà ni ìfàsẹ́yìn ni sẹ́ni ẹ máa ń rọ́wọ́ mú dáadáa ó máa ń ṣokùnfà ìfàsẹ́yìn ògbèrè ni and then mo fẹ́ pè yín sájú ìfìkẹ́ ẹ̀jẹ̀ má dùnú lórí ètò àwọn ọkọ̀ tí ó fẹ́ tẹ̀sí nọ́mbà ẹ̀ fìkà ọkọ̀ tí ẹ sọ yẹ ní jẹjẹrẹ tó máa ń tẹ̀lé ọ̀rọ̀ ètò yìí tó bí pẹ̀tẹ̀ pẹ̀tẹ̀ yẹn ìgbà tó bá darí kan ẹ̀kan sí ọ̀tọ̀ ètò fẹ́ tẹ̀sí nọ́mbà ẹ̀ fìkà pẹ̀tẹ̀ yìí tí ẹ bá ní ìdí irúkọ̀ bẹ́ẹ̀ yẹn.
0: O ti yé mi ń fi kàn.
2: Bẹ́ẹ̀ ni bí pẹ̀tẹ̀ pẹ̀tẹ̀ kan.
0: Asaka ti bo toke adu abi
2: Asaka oke adu ni ise ilu
0: o ti yemi ori asaka kan be lona odo dudu
2: ara asaka oke adu n gbadan na
0: o ti yemi
1: mọlọba
0: ẹ mọ gbàgbé pé ń máa ń wù àwa náà bí ká sọ pọn bẹlẹ ṣùgbọn a gbọdọ pẹ púpọ rẹ sọ ni.
1: bàbá àwa ò ìṣẹ̀ṣẹ̀ dọwọ́ ẹ̀yìn.
0: jẹ́ ń jó. orí facebook lájẹlú fm 96.7 ẹ lọ wò mí bẹ́ẹ̀.
1: dọwọ́ ẹ̀yìn bàbá àwa.
0: hello.
3: hello
0: ìkarọ. lọ́wọ́ orí o.
3: orí wọn fi wá.
0: àṣẹ bàbá mi orí wọn gbé wá o.
3: Sakorede láti sẹ́yìn.
0: Iṣẹ́ yìí ó ro ọmọ ẹbẹ dímọkọ lẹ́fẹ́ bí wá.
3: Ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. Aláyàn ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́.
0: Èwo ní sẹ́lẹ̀ ṣe tàlá ni àbí ti ìbálòpọ̀?
3: Ìbálòpọ̀ ẹ̀. Ẹ̀sìn tí èrè solúṣọ̀n torí ìjákulẹ̀ ló máa ń fà. Kò sí nǹkan tó tọ̀ ń bá lé tó máa mú. Tó bá lè dé àtúnjábọ̀. Tó bá fẹ́ gòkè àtúnjábọ̀. Gbogbo ẹ̀kọ́ lọ́kọ́rù èyí tó pọ̀ jù nù rẹ̀ ni wọ́n wá sí fáyọ̀ ẹ̀yẹ ṣe nínú rìn àjò ìṣeré rẹ̀ ó sì ó rí nìkan tó sì ṣẹlẹ̀ sí inú ọkọ̀ fáàmù rẹ̀ tó sì ọ̀nà àbáyọ fún un.
0: ẹ̀mọ̀ bétòbọ̀ a ti sọ lọ lórí ètò yìí yóò ti tọdún méjì ṣùgbọ́n àwọn kan náà pè mí láàrin ọ̀sẹ̀ tí wọ́n béèrè fún. bẹ́ẹ̀ bá ti béèrè fún làwọ̀ fún yín.
1: ṣe láǹbọ̀ nífẹ̀ẹ́ ká tó bẹ̀ bọ̀ ránjọ́ sí ṣẹ̀ṣẹ̀ láǹbẹ̀ẹ́ nífẹ̀ẹ́.
0: Adam Igbe wa ni 0912370-8675. Hello.
2: Hello, sir. Ẹkọ ajiyan.
0: Ajiyan ni jiyan wa tofi.
2: Ase o,
0: lọwọ ri ni o.
2: Abi ọdun ati pe ọran lọsi na lọti ọsọ.
0: Oya baba ki le fe bi wa.
2: Ah, ọjọ ẹrọ lẹta na ọsẹlẹ ndira ọrọ ni o.
0: Ẹri
2: ike yẹn kọ bi. Ẹni ike yẹn ọrọ gbe.
0: Akijọ.
2: Àwọn amú ìjálẹ̀. Àwọn ọmọ àti síwájú sí ẹ̀ kí gbogbo mi jáde nínú ike yẹn ọrọ.
0: Ase digi aye a ma fi de yan o le gun lati bi ide Canada Ase ja ma beto bo
1: Itaruku tatata adi afi
0: ah Olorun oba mi o yi oju wa lo o ma ju wa lo wa lo leto yi gbogbo nkan owo re lo wa Aye do biripo
1: Aye do biripo ewo wa eyan adari wuru
0: Aye oni wa ki wa ti paye lekun aye awo aye ti mu ni ka to fura ni kan wa ni osaye

0: Ìsù alágbójóná tóògùn tóògùn. Ndógùn ni Yorùbá ń pè lóògùn. Ibi ó bá gùn dé lọ́dọ̀ ti ẹ ni ó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ tẹlùmí. Ẹnìkan ò mọ́ tán o. O ò le tú Bíbélì bákan náà. Wọ́n kàn ń bẹ àwọn Bible scholar, àwọn ó mọ tú, wọ́n mọ tó tún tú, wọ́n ó tún mọ tú, wọ́n ó tún mọ dorí ẹ̀ kodò. Hello. Lọ́wọ́ orí o. Yes, sir. Hello. Ó ní bá a ti túkùrà ní àtújúra wa lọ lábala bòmẹ́.
1: Ìrípo ẹ̀wò wa èèyàn.
0: Ó mà lágbára o.
1: Alágbèrè ojú.
0: Lórí Facebook Lágelú 96.7 FM jẹ́ ń kí àwọn èèyàn bẹ̀.
1: Ayédobìnrin po ẹ̀wò wa èèyàn. Adarí wúru. Alágbèrè ojú.
0: Akeem Kodri wọ́n kí wa, wọ́n wò wá láti US.
1: Obìnrin gidi o.
0: Òbí ṣẹ̀ṣẹ̀ Kẹ́hìndé Victoria wọ́n kí wa, wọ́n ní ẹ̀kú ètò.
1: Obìnrin po ẹ̀wò wa èèyàn.
0: Kẹ́hìndé Dàdà Adébíyí Òkè Àdó làwọn ti ń kí wa, náà ti ń wò wá. Adékúnlé Adébáyọ̀ wọ́n kí wa.
1: Obìnrin gidi o.
0: Ọlá Mickey ọmọ ìbílẹ̀ àwọn náà kí wa.
1: Alágbèrè ojú.
0: Bí ọdún Adéfilà wọ́n kí wa kú ọjọ́ mẹ́ta.
1: Obìnrin gidi o. Ayé yín.
0: Nọ́mbà tán fi ń pè wá ẹgbọ́ dáadáa 091-230-70-8675. Ẹyin dẹ́ wà nílẹ̀ òkèrè, ojú òpó ti yín ẹ̀yin náà pè mí wọlé. Nọ́mbà tọ̀dọ̀ ti ní +234-814-249-1006. Nọ́mbà ti lo kiri nu. Hello.
2: Hello.
0: Yes, sir. Lọ́wọ́ orí o. Àṣẹ o. Ẹkú ojúmọ́ bàbá mi.
2: Fàálì ńlá ẹ̀ láti ṣàkíyàn.
0: Mò ń gbọ́ yín sà.
2: Alámọ̀járíjà ayé ń bẹ̀. Àwọn èèyàn wà.
0: Ayé ń bẹ àwọn èèyàn wà.
2: Èèyàn náà ní wọ́n ti ń jẹ́ ayé.
0: Èèyàn náà ní bẹ́ẹ̀ ti ń jẹ́ ayé.
2: Wọ́n ló kò ojú oorun ìdájọ́ lé òótọ́ lápára pọ̀ rẹ̀.
0: Wọ́n a máa fi dínà ògo. Gbohun tí bá ń dà, wọ́n a máa fi dà padà yìí. Yes, sir.
1: Sure.
0: Ẹjẹ́ ń gbà pé méjì sí kí n tó wá túbẹ̀ dáadáa. Hello.
3: Ẹ kàlẹ́ sà,
0: ẹ kú àjìn àjò nídìí wá sọ fún.
3: Àmì orí mi gbè mí lọ́wọ́ rí o.
0: Orí wọn gbè wá bàbá mi.
3: Ẹ̀wù ìlú ẹ̀ máa fojú kó wa láta pé ẹ ṣàwọ̀ ẹ sọ fún wa ẹ ràánú gbà. Àmì ẹ̀ máa fojú kó wa láta pé ó ti sùn.
0: À á so sugbon ko si n to dabi pe awon egbe kan be won pe won ni trado
3: dokita
0: to ba n tu latuju lori afefe
3: dokita
0: adabi won ni n ta won fi n jeun le yin se mu
3: dokita
0: bi pe so ni bi eto yi ti fa aye re lenu
3: dokita e
0: ba fi number mi ta gbogbo awon eyin da din ba mi soro fun igbianju leri alanta ko mo tin ri en kan din ba e
3: alanta tu fi dinu yara
0: e bi de yan gba koja nisin ti o si tun mo pada bo ko si bi ti alanta kun o si o ile ta atipa tin lo su ko su meji eyan le ba nbe sugbon bi to gba koja nisin to do anbo to gba be nise ti o ti to seju marun
3: wallahi
0: iyun ise ise natural hello
4: aku ajo
0: ajo ni ji wa so fin
4: mr kai dari osun epeto
0: presence ibo le tin pe wa sa
4: ni ki omo bi le lati apata ganga
0: baba oju opo ti le okere le pe si mo n reti pe awon ara le okere fesun kan wa mo ti fe ka won na lori ofe ati pe wole mo di ka miki omo bile lori facebook kan tele hello
5: hello
0: yes sir
5: akoko
0: yes sir baba
5: akoko
0: yes
5: ara ru ba leju
0: amen sir
5: lori ti alanta ku ye ni se peye ba bi te ba so koja peye ti ara ku to ba je kile ojo ye tin su iwo ti ba ya pa ye ti ara ku ko
0: to ba je bi te yan gba koja le yan ti ara ku kile ojo yen tun to su teyan ba tun pada fara ko se la yin gba teni e ti gba be koja enikan ni o koja nbe
5: elo bi koja be
0: ah ibi ti gbogbo eyan gba koja teyan wa fi ara ko to n gba be le meji se ba won kan ti koja nbe ti won fara ko baba
5: ro se bi kai
0: se mo ti salaye fun yin ba hun
5: ipe sa wo dele
0: ibi ti gbogbo eyan ngba koja tan wo fara ko ten kan wa gba be to wa fara ko te wa bi mi pe se bi o natural
5: ko natural
0: ina ti dan re ti dan re ba hun gbogbo ẹyin tẹ bá ní ìgbìyànjú fún gbogbo àwọn nǹkan yìí ẹyin tẹ bá tún wá jẹ òun ṣẹṣẹ ẹ jẹ ń fojú òpó lẹ bá òkú ṣẹjú dé hello. ìdí tí mo fi ń bi ẹyin tí mo fi ń bẹyìn ẹyin tẹ bá jẹ òní ṣẹṣẹ bá gbájúlọ nípa ìbálòpọ̀ ojú oorun ṣé ọkọ ọ̀run náà ni wọ́n ní ẹgbẹ́ a máa fà á.
1: obìnrin gidi o ayé yìí ayé dòbí.
0: èmi gbà pé gbogbo èèyàn ti ń bẹ láyé ló lẹ́gbẹ́ o.
1: adariwo.
0: ẹgbẹ́ kálukú wá yàtọ̀ síra wọn. bó o bá wá dá ẹgbẹ́ rẹ mọ̀ ẹgbẹ́ lè máa dààmú èèyàn tẹ́yìn ò sì ní mọ̀.
1: ayé dòbí.
0: bẹ́gbẹ́ bá dé èèyàn lè wọlé ọkọ tí ò ní lè so. èèyàn lè wọlé ọkọ tí wọn ní jọrí ara wọn. èèyàn lè wọlé ọkọ tí wọn mọ ní ìdojúkọ tí ẹrù ó sì máa jọ bà wọn. ọkọ ọrun àti ìbálòpọ̀ ojú oorun ìkan náà ní àmì ìbálòpọ̀ ojú oorun bá ń wáyé.
1: adariwo.
0: tó bá ti ń yàtọ̀ sí pé èèyàn wo fíìmù èèyàn ronú rẹ̀ sùn. ó lè má jẹ́ kí ọkọ tayọ ráyé gbé.
1: Ayé
0: ń bẹ o. sun lo la toju on tan ba lopo o le se se ko ma loyun yo ma baje boko taye ba ti gun hello
6: hello ekweto
0: lowo ri o
6: e ba bi eko oruko le se mo fi safe number en lo je ko miss mora
0: mo n gbo yin
6: nipa topic bi yi te gbe wa yen alakoko ni party ti a ma fori ko ja nkaruwo yen to ba si to ekun ba ti kan mo idalara o le ma lo loro okada ko ma fori ko se ma ti mo so yi
0: oye oye gbogbo wa
6: je ke bi teni kan ti gba koja teni yen o fowo gbon oju ba en to ba koja time yen te fun lo je kini elefun a para ko abala lakoko ele keji ni party ba se poju ohun ta ba ni ka ma tu ona ti yan le tu si o po ele to e ti ru ko ba le ti se le so me da ni na yi ifase lo ma fa gege bi awon agbalagba ti so siwaju o le fi de lo mi lamu elomi o le ni oko orun o le ni aye orun
0: ben
6: se pe a ma se alaba pade ru nkan be yen ko de si nkan to wa laye ti o ni solution ti o ba ti duro ọpọlọ yin ni daro
0: ese baba
6: biki omo bile lati apata danga
0: ese o alagbere oju adebayo ti mi leyin ti mo ni honki wa lati yana fandipe academy akitan mi de ayo mi de wani good morning sir timothy olufemi odewale adare awon na kiwa alagbere oju bákan náà mo rí adépọ̀jù ẹnà kú nbẹ̀ wọ́n ní lọ́wọ́ orí oríwọ́ gbé wa kú àjẹun ẹjẹ́ ń sáré tù láàrin ìṣẹ́jú díẹ̀ kí n lè ṣe ojú òpólẹ̀ bí ènìyàn bá ń fi ojú kójà ń káríwọ̀ èyàn lè fojú ko kó jẹ́ natural kó jẹ́ ordinary ṣùgbọ́n bí tí ogún èèyàn kan gbà kọjá tí wọ́n sì gbà kọjá tó rí pé okùn yẹn fà wá alágbèrè ojú ó yẹ kéèyàn ó lọ wá bí ó ṣe ṣe gbìyànjú rẹ̀ ní kíákíá ni torí pé wọ́n fi dá èèyàn padà sẹ́yìn ni ìbù ẹ̀yìn ni àwọn sọ̀rọ̀ àlálílá ngbọ bá sùn tó ló lálàpọ̀ ní ìbálòpọ̀ ojú oorun èèyàn lálà wọ́n tó ti graduate wá lálàpọ̀ tó wà primary school bó lálàpọ̀ egun lé ọ̀wọ́n náà látojú oorun àwọn alákànbẹ tí kìí ṣe ordinary

0: ẹni wọn bá jọ bí èèyàn lọjọ kan náà wákàtí kan náà ìṣẹjú kan náà ẹgbẹ kan náà lè ní.
1: alágbèrè ojú.
0: àwọn nǹkan kan ń bẹ tó yẹ pé ẹni wọn bá bí lọjọ monde oyo ni tí ó irúṣẹ tó lè ṣe. ọjọ ọsẹ oṣù ìgbàtán bí èèyàn a máa ní í ṣe pẹlú ìsẹmí ayé èèyàn.
1: irípo ẹwò wa e.
0: ó lè ní í ṣe pẹlú irú kọlọ èèyàn. ọmọ omi ń bẹ ọmọ òòrùn ń bẹ kálukú ló ní nǹkan tí a sì kí àti àyànmọ́ rẹ̀ fẹ́ ẹni tí a sì kí rẹ̀ ò fẹ́ orí rẹ̀ ò fẹ́ ẹgbẹ́ rẹ̀ ò fẹ́ kó bóra oní sì ń lo kírímù tí ń ṣe bí ọ̀rẹ́ rẹ̀ yìí yóò mọ dára rẹ̀ padà sẹ́yìn nígbà tí ò ní mọ̀ ìbálòpọ̀ ojú oorun a máa ba oyún jẹ́ ìbálòpọ̀ ojú oorun a máa dá èèyàn padà sẹ́yìn. ìbálòpọ̀ ojú oorun a máa fa ìjákulẹ̀. ìbálòpọ̀ gbohun tó ń pè ní ìbálòpọ̀ ojú oorun kò bá ṣe fíìmù lèèyàn wò kò bá ṣe pé èèyàn ronú. nǹkan tó mú nǹkan ọmọkùnrin jáde lára èèyàn àbí tó mú obìnrin dá sára fúnra rẹ̀.
1: adarí wọ̀rùn alágbèrè ojú.
0: àǹjànú àti àwọn ẹgbẹ́.

ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kí n tó kú lórí ètò fún tòní. Má fi nọ́mbà mọ̀mọ́ tí wọ́n ti wá sórí ètò wà rí tí wọ́n sọ̀rọ̀ nípa ẹgbẹ́ níní tán sọ̀rọ̀ nípa orí bíbọ àtàwọn nǹkan kọ̀ọ̀kan. Ayẹ̀ wọ́n wò àṣírí wípé níwọ̀nba wọn ní àmúlùmọ́là. Ẹ máa ń débẹ̀ tó bá ti lọ́wọ́ kan jàmọ́nú ká ẹ pè wá lóko o. Ẹ tó rọ́lubẹ̀. Nọ́mbà màmá wò lè má fi nọ́mbà tí wọ́n náà ta. Nọ́mbà àwọn nọ́mbà tẹ́ ẹ bá fẹ́ ẹ lè bá mi sọ̀rọ̀ lórí Facebook tàbí kẹ bí mi. Ọba aru yín lójú tẹ́ ẹ lórí ọ̀fẹ́. Ọjọ́ Tuesday látago méjìlá sí aago mẹ́ta. Àwọn èèyàn máa ń lórí ọ̀fẹ́ àti rí mi lójú korojú ìyọ̀n lọ́la Tuesday. Ní Bolúwàjí lẹ́yìn police station Bolúwàjí gangan. Kì í ṣe Sanyo mo pé o. Kì í sọ̀rọ̀ méjì kì í sakẹ́dẹ mi o. Bolúwàjí police station ti ń bẹ́ Bolúwàjí gangan ẹ̀yìn ibẹ̀ complex tó wà ń bẹ̀. Office number 9 ni mo wà. Wákàtí mẹ́ta náà mo máa ń fi ń lò ní Tuesday aago méjìlá títí di aago mẹ́ta. Orí wa ó gbé wa. Ẹ jẹ́ iṣẹ́ ojú òpó lẹ̀ báyìí kí n yí orin yìí padà. Àwọn nǹkan kan wo lẹ́yìn náà ń là kọjá tẹ́ ẹ mọ̀ pé ibi tí orí ò gbẹ̀yìn dẹnu. Ẹ sì ní bí ọgbọ̀n ṣẹ́jú báyìí tẹ́ ẹ fi sọ̀rọ̀ tara yín. Ìlàkọjá wo lẹ ní tẹ́ ẹ fẹ́ kí àwọn èèyàn gbìyànjú lé lórí fún yín. Àwọn nǹkan tí àwọn èèyàn sọ mo ti rí àwọn àtẹ̀jíṣẹ́ bíi méjì nípa jàǹkárì ìwọ̀ ìgbìyànjú rẹ̀ àti àlálílá méjèèjì ń bí mo ti rí. Ó gbọ́ àwọn nǹkan tẹ́ ẹ bá tó fún wa bàbá lórí ọ̀fẹ́ ká sọ lórí afẹ́fẹ́ báwọn èèyàn bá yọjú sí wa àbí tán bá pè wá á ṣàlàyé fún wọn. Ẹnìkan dẹ̀ láwọn ó bá wa ṣètò ìpàkè kan pé àwọn ó da ṣe fẹ́ nìkan lọ́fẹ̀ẹ́. Alágbèrè ojú. Inú ẹni tí ìpàkè bá mú ìpá òkè. Ṣé máa ń tán pè bẹ́ẹ̀.

0: kini ako bekpen gangan tan so a so fun yin nigba te ba pe mi leyin eto tabi te ba yoju si mi yo ne boluaji lola tuesday oni monday ni ofisa aye monday alagbere oju ara mo nbere e woru ti jejo oye je ngba ipe lati leba e 091-23-70-8675 number te fi pe mi nu kini bi to ri gba yin de te lero re se n te leda leda abi nti ori so yin da se n te ko re se mo pe ru la koja ata so yin le sele si yin. Hello.
1: Hello, Carol.
0: Lowo ori o.
1: Orugbe wa o. Lati se enu.
0: Oya baba kile fe ba wa so.
1: Ibi ti mo bara mi, ibi ti mo fe ko ni mo bara mi le. Tori mi o mo ko bi tori ma gbe mi de. Bere ni ajo mi. Mo sara. Mo si ri pe ogo wa ni waju. Sugbon ela koja epo
0: de
1: mi pe koro ta tun wa si pe iko si tun to ba da wale bi si o so tun mo ba gba bi si
0: baba ko si owo te le gba ki duro lowo yin
1: koda ki n gba se lowo ibo ele mo bo yes ma toka mo ba ra nkan titun
0: ọpọlọpọ ẹsìn wo lẹ ń sìn
1: christian
0: ìyàwó mélòó lẹ ní
1: ẹyọkọ níbo ẹnìkan tó bímọ ẹyọkọ fún
0: ṣé èyí tó bímọ ẹyọkọ fún yín yẹn lẹ kọkọ níní àbí tó wà lé yín
1: èyí tó bímọ ẹyọkọ fún mi a ti kọkọ fẹra rẹ àwa fẹra rẹ àwọn á ṣe ìyàwó pẹlú ẹnìkan ẹni tí mo fẹ́ yẹn bí mo mẹ́ta lẹ́yìn ìgbà yẹn a tún wá pàdé pẹ̀lú ẹni yẹn mo tún wá lóyún fún mi wá bí mo yọ kan ṣùgbọ́n kò sí lọ́dọ̀ mi àwọn méjèèjì àjọ àpapọ̀ àjọ àjọṣe papọ̀ báyìí.
0: Àwọn méjèèjì wọn sì ní ẹ̀dẹ̀ yín ìyá tó bí yín kọ́
1: wọ́n sì wà láyé.
0: Baba, ẹ tó ẹ ní ọdún mélòó sà?
1: 43 years.
0: 43 years. Ah, ǹjẹ́ jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ pé ọwọ́ obìnrin wà o.
1: Bẹ́ẹ̀ni.
0: Kó mọ̀ yẹn pé ẹ promise obìnrin kan tàbí ìjápadà tún yín ká àbẹ́ ẹ ṣàdéhùn tẹ́ ẹ múṣẹ fún.
1: Gbogbo ẹ náà mo ti ń wádìí nǹkan kò yé torí nǹkan ti dàrú pátápátá báyìí. Mo ti wà ní kórìíta kò yé mo mọ ikú nìkan ló kùn tí mo.
0: Lódùmarè yẹ.
1: Ṣé mo wà lórí ẹ̀sùn báyìí gan sára mi ò yá?
0: Olódùmarè yóò gbà yín. Lódùmarè yóò gbà yín. A fi nọ́mbà àwọn èèyàn ta náà nínú ìgbìyànjú èmi ò ní nǹkan kan tí mo lè ṣe. Atọ́kùn ètò ni mí. Iṣẹ́ ìwádìí àti ìlàkọjá ò lágbára díẹ̀.
1: Ǹjẹ́
0: ìlàkọjá ìlágbára? Owó àwọn obìnrin ni, owó àwọn ìyá.

ẹyin tẹ wà nílẹ̀ òkèrè àbẹ́yìn tẹ bá fẹ́ bá mi sọ lórí whatsapp number mi ni 08034867571 lórí whatsapp nìkan lẹ́ti lé bá mi sọ̀rọ̀ báyìí mo ń ṣètò lọ́wọ́ o àwọn orí kan sì ń bẹ orí kunkun náà ń bẹ

0: ta ko si bo se le sise to won ni fi yin
1: ori mi ma sun lo ori mi o
0: a be ni sori ibu oyun na nbe ori ibu ni je teni ko kan wa ori ire na nbe gbogbo wa lọlọrun ba mi o so do lori ire. Hello.
2: Hello.
0: Yes sir. Ase baba mi. Mo gbọ́ isa.
2: Ẹjẹ ti ti pati yẹn na ma n se ni balọ.
0: Mi mo committee tun je. Mi ese baba Alawo atọkun eto ni mi. Mo sa mo pe ipa oke. O ni. Ti ma wa nbi oke. Oke kini bayi. Se ni igbiyanju re.
2: Mo ti se ni ri.
0: O ti se yin ri nigba na.
2: Nigba na be ni.
0: Ti Olorun si se.
2: Wa like I don't dey see, but it won for me. O lo ba won ara gbo kan ni. Wa ta isu kan fun mi.
0: Eh ma worry, ma pe yin. Se gbo. Mo ti ko won ti ko number yin le. Nse baba mi. Nse. Awon abala ta wa niye. Awon nkan teyin na ba ni te file na wa lowo. A so fa awon eyan. Eyin ni ke pe wa fun ba yi iseju bi 5 si 10 mo ni. A do bo bi wure. Hello. Ngbo.
2: Kí àwọn èèyàn gbà mí torí mo ti sáré mo ti súngbàmí.
0: Kí àwọn èèyàn gbà yín.
2: Àwọn aláàánú àwọn ẹni ọlọ́run kan gbà mí. Mo ti gorí òkè mo ti gba ilé oníṣẹ́ ẹ̀mí mi ti fẹ́ bọ́.
0: Ẹ̀mí yín ò ní bọ́.
2: Amẹ.
0: Bàbá eégún ti ń lé yín tẹ̀ ń sáré kì í ṣe pọ̀lẹ̀ nìyí. Ẹ̀yin náà fẹ́ báwo jẹ́ ni. Ẹwà gbọdọ̀ báwo jẹ́ lẹ́mí yóò fi gbọdọ̀ bọ́ ṣe gbọ́ mọ́ báwo jẹ́ wípé ẹni tí ń bẹ láyé tó wà láàyè kò sí àrà tí ò lè dà kò sóúnjẹ tí ò lè jẹ kò sí ire tí ò lè tó lọ́wọ́ ẹ mọ́ báwo jẹ́ ṣe gbọ́. Mo sunkun mọ.

ẹni ìjàmbá nípínlẹ̀ ní ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ ìlàkọjá ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ làwọn èèyàn ní. Àlẹ́ wa máa bà mí nígbà tí òṣìjọ́ jọ́hún là ń ṣètò tán tó ò ní rí ẹdá kan kò sí ní ń jẹ. Ṣáwọn àti torí ìyàn àlà ní fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ta mọ́ ni. Ẹ̀dá kan ní nǹkan kan jẹ́ ẹ̀dá kan ibi ti fẹ́ pa wá kú.

0: Hello. O ti re.
1: Awọn yo mo mo ri balẹ.
2: Iye ma ja o.
0: Awọn igbiyanju te ba ni.
2: Iye ma ja to ni.
0: Ni abala yen na wa.
2: Iye we gbe mi arugbo odu ayobirin okere. Arugbo odu aya babirin o.
0: Hello.
3: Ẹgbẹ́ àjẹun.
0: Àjẹun ìjọ wa sọ fún.
3: Ẹ dákun ìlàgbọ́jà tèmi lórí ṣóòkù ni ẹ dákun ló tọ atọ́kùn láti bí ọdún kan àti oṣù méjì ni mo ti wà lórí ṣóòkù bẹ́ẹ̀ ọwọ́ ló àkùsì ọwọ́ mi ò gbé ẹ dákun tí wọ́n bá rí.
0: Bàbá ṣe ti lọ ṣàyẹ̀wò.
3: Wọ́n ti lọ ṣàyẹ̀wò.
0: Ntí abala tá à ti ẹ̀ wáyé abala tí àwọn èèyàn bá lè fi ran àwọn èèyàn lọ́wọ́ bí ìgbìyànjú àti kò lábala ṣàlàyé tiẹ̀
3: ṣẹgbọn.

0: torí àti rìn àjò tẹ́jọ́.
1: Bẹ́ẹ̀sì bá kú, a fi ògẹ̀ rẹ̀ sílẹ̀.
0: Hello.
2: Ẹ kú ètò àbá
0: ọ̀dẹ́ Adéọ̀tún. Yes, ma'am.
2: Ara mi ni.
0: Àmì ma, kí ni ìlàkọjá yín kílẹ̀ fẹ́ bá wa sọ?
2: Mo nípa ìtẹ́lẹ̀tì síta ni
0: mo. Wọ́n tún ti já. Mo ń bọ̀ ọ́ sì kù díẹ̀. Ajá ń sáré ṣe báyìí gan-an gbà yẹn nítorí màá rú à.

0: ẹni tọrọ mu ẹni tọrọ na ẹni tọrọ lu ẹ ṣe gbogbo gba
1: ọya mọ jẹ o
0: ẹ jẹ ṣe ba yin tori asiko wa papapa mo ti ri ateji se nbi a ṣe awọn ti o ni nkankan tan ba ma je awọn mo fe ko je muslimi si gbọdọ wa ninu won muslimi gbọdọ wa ninu won muslimi gbọdọ wa ninu won mama agbalagba kan abiamo eku oro mo ta lo ni afun yin mo so nipa engineer ti won ran wa si yin ze en to mede ayan bi en to mo pa e lowo en to basumo lo mele lo le mantan fo mele so engineer ismail adekunle assis awon ni ka fo muslimi meji ati christian meji ni 10,000 naira won je merin
1: si o ewele oko ya
0: ba ti tori owo te ba to change e sin
1: o si o ewele re oko ya
2: adari bi alaafi
0: ati mu eyo kan
2: o bi ari ko ta segun ina loju ina lenu ina lo le le mi oba ko so
0: 4211
2: andala yara ba bi na be lodo oba ko so abirun mu jina su
0: mama yen se ti gbon hello
3: o oda
0: ẹ kí lẹ́fẹ́ bá mi sọ sí àgbàlagbà ní yí.
3: Bẹ́ẹ̀ni, mo ti 65 mo ti
0: ń gbọ́ nílé 70 lọ. 70 wọ́n ti ní àmú ṣùgbọ́n kí lẹ pé.
3: Mo ní mo ti lé ní 65
0: báyìí. Ẹ ti lé ní.
3: 65 mo wà báyìí bẹ̀rẹ̀ mo ti ń wọ 67 lọ.
0: Màmá kí lorúkọ yín.
3: Adédayọ̀ Abiola.
0: Adédayọ̀ Abiola látàdúgbò bo.
3: Láti Iwo Road.
0: Láti Iwo Road bank number wọn lẹ. Nọmba yín parí pẹ̀lú 5518 NU.
3: Bẹ́ẹ̀ni
0: Adédayọ̀ Abiola. Adédayọ̀ Abiola Christian ni àbí?
3: Christian.
0: O ti di méjì báwọn. O ti di méjì.

0: Ago mẹ́ta ti lù. Ọjọ́ mẹ́jọ látún pàdé wòlíì alààyè kan.
1: Ìgbà tán.
0: Wòlíì ọ̀dọ́mọdé wòlíì. Oyedokun baba paseda. A lórí ọ̀fẹ́ àti bá wọn pàdé níjọ́ mẹ́jọ lórí ètò yìí. A gbọdọ̀ jẹ́ ká balayin ó ṣòfò. Ṣùgbọ́n àwọn èèyàn tẹ́ bá ti ní ohunkóhun tẹ́ fẹ́ bá mi sọ, nọ́mbà tẹ́ lè pè mí sí rèé. Má fi ta. Lórúkọ olóòtú ètò yìí ọ̀gá wa. Olóyè Gbẹ̀ngàn Ọláyíwọlá ó yàtọ̀. Àkókò tí kò mí ń papá mọ́ra. Àti lórúkọ gbogbo àwọn èèyàn tí àjọ ṣètò tòní pọ̀ wílí wílí ń bẹ́ ń bì yóò àbí wílí wílí. Kí má bàa dá wa lágara, ìyá kan ti wá sórí ètò yìí rí tán jẹ́ ìyá oníṣẹ̀ṣe. Nọ́mbà wọn rèé, gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ bí wọ́n tó bá jẹ mọ́ ìṣẹ̀ṣe ẹ bí àwọn. Ẹ̀yin Yorùbá bá lọ́wọ́ kan nú ẹ pè mí padà. Ẹ sáré gbọ́ torí mo ti ń lọ. 07089928656 àbí nọ́mbà mi tẹ́ bá fẹ́ béèrè ẹ pè mí. Nọ́mbà tèmi ni 08034867571 08034867571 Ire àtàlà fi pàdé eré gbogbo ó tún dọ̀jọ́ mẹ́jọ lórí ètò lọ́wọ́ orí ẹlẹ́yọjú sí mi lọ́jọ́ Tuesday láago méjìlá ṣaago mẹ́ta ní Bolúwàjí lẹ́yìn police station Bolúwàjí ni ó office number 9 ó dàbọ̀ ire o.

ìjọ mọ́dẹ̀ tí ń ṣe bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ó yá gba ìbùkún àgbọ̀ àgbẹ̀ tọmọtọmọ. Ọba mi apáta gangan tí ò jẹ́ ká ṣubú ọṣẹ wo. Kábíyèsí rẹ ọba mi ti gbógun fálẹ̀ wa lọ́jọ́ gbogbo nígbà gbogbo. Gbogbo ilé ẹ̀kọ́ pariwo go. Orúkọ tèmi ò yí padà pásítọ̀ Fẹ́kẹ̀yẹ mẹ́rin bàbá Lábíyamọ ni mò ń jẹ́. Ọ̀sẹ̀ tá a wà yìí ọ̀sẹ̀ ìyanu ló máa jẹ́ fún èmi àti ìwọ. Màríà nìkan kọ́ ni obìnrin tó wà láyé nígbà tá a fẹ́ bí Jésù. Màríà nìkan kọ́ ni wúndíá tó wà láyé nígbà tá a fẹ́ bí Jésù. Kí ni àti kí ni wọ́n rò papọ̀ lọ́rùn kí wọ́n tó mú Màríà? Kí ni wọ́n wò lára rẹ̀ sí ẹ̀wà rẹ̀ ni àbí ìwà rẹ̀? Kí ló fi tayọ, kí ló fi pegede láàrin àwọn obìnrin yòókù? Tó fi jẹ́ pé òun gangan ni wọ́n yàn kó bí Jésù. Ìyẹn túbọ̀ sí pé ìpàdé kan wáyé ní ọ̀run. Wọ́n wò pé eré yìí léwo ni kó wọ̀. Wọ́n wò pé ìyanu tó tọ́ yìí léwo ló yẹ kó wọ̀. Wọ́n wò pé ogun àgbáyé yìí léwo ló yẹ kó wọ̀. Wọ́n wò pé ta ló yẹ kó jẹ àǹfààní yìí. À ń sa ohun tí wọ́n ń pè ní ojú rere pọ́ńbẹ́lẹ́ nìyẹn. Ó máa ń yí bí bọ́ọ̀lù, ó máa ń yí kiri ní sà. Ó máa ń yí biribiribiri kẹni tábàlọ́ ti kàn. À ń sa ọ̀sẹ̀ yìí oṣù yìí ni mo pè ní àkókò èmi ni rẹ́kàn. Tí àwọn ọ̀run fẹ́ jòkó nítorí ọ̀rọ̀ ẹnìkan. Tí àwọn ọ̀run ò fẹ́ wo ìwà tàbí ìpìlẹ̀ ẹnikẹ́ni. Bàbá mo gbé ẹ̀bì àdúrà àwọn tó ń gbọ́ mi yìí wá lónìí. Olúwa ìwọ ní gbé ni gẹ gbé àwọn tó ń gbọ́ mi yìí ga. Gbogbo ilé tẹ́ ẹwọ́ kẹ́ ẹ nẹ̀rọ ṣẹ́ṣẹ́ṣẹ́ síwájú Ọlọ́dúnmọ́rẹ̀. Àmì ìrẹ́dà ó yẹ ìwọ lẹ̀ rí kà. Nínú ọ̀sẹ̀ yìí láti ọ̀run wá fojú rere wọ̀. Afojú rere wo Màríà ó yá rojú rere gbà. Elizabeth rojú rere Ọlọ́run wà rojú rere Ọlọ́run. Anna rojú rere Ọlọ́run wà rojú rere Ọlọ́run. Sarah rí ànúgbà wà rojú rere Ọlọ́run. Ojú rere ń yí ni ó yí kọ̀ lọ́sẹ̀ yìí o. Àánú Ọlọ́run bẹ̀ wá tọ́mọ rẹ wò. Ilé ọlá yín ò ní di aró. Ọmọ rẹ ò ní mọ́mí kọ́rọ̀ lóṣù yìí. Wàá jẹ́rẹ̀ gbìyànjú rẹ lórí ọmọ lọ́sẹ̀ yìí. Wàá lẹ́ni níwájú. Wàá rọ́lọ́ rẹ lẹ́yìn ẹ̀. Ẹ kú àsú ìdẹ́ òní kan lọ́sẹ̀ yìí o. Wàá rọ́mi pálẹ̀ dé òǹgbẹ́ lọ́sẹ̀ yìí. Ọmọ rẹ díẹ̀ nìyẹn láàrin ẹ̀rọ. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni rẹ yí kan ni ó yẹ.

0: ọ̀rọ̀ òní tú lọ́sẹ̀ yìí o ní kọ́ńkọ́ gbèsè o ní sọnù o ní ramáyé o ìròyìn ayọ̀ ló máa gbọ́ lọ́sẹ̀ yìí o iṣẹ́ rẹ dọwọ́ dọ́là lọ́sẹ̀ yìí kò sí àtakò lọ́sẹ̀ yìí fún ọ ìrànlọ́wọ́ dìde sí ọ ìlípẹ́ orí kẹrẹsẹ kọkàndínlógún olùwàyọ̀ gbèsè ní kíkún fún ọ lọ́sẹ̀ yìí o ìrẹ́ yìí kọ́ lọ́sẹ̀ yìí Matthew 25:22 olúwàrà kúrò nínú iṣẹ́ ìṣẹ́ lọ́sẹ̀ yìí Matthew 10:30 wọ́n ní yọ kúrò nínú ayọ̀ ọmọ rẹ o Luke 21:18 irú ọmọ rẹ ò ní ṣàgbé ìṣú ọmọ rẹ máa ta lọ́sẹ̀ yìí o kò ní diṣu atayanyan lórí ọmọ onírógun yẹpẹyẹrin àwòrán ogun tó jẹ bàbá tí ò fi lọ́wọ́ kò ní jà àwọn ọmọ rẹ lọ́sẹ̀ yìí o adégbìyànjú rẹ yẹ lade ọmọ rẹ máa ṣe sábàbí rẹ lọ́sẹ̀ yìí o ọmọ ọlọ́gọ lọmọ rẹ kò ní jábọ́ fún ọ̀tayọ̀ iṣẹ́ ọmọ rẹ máa lérè lọ́sẹ̀ yìí gbogbo owó tó ní ò ní fi wẹ́jọ́ o ẹni bí ẹni èèyàn bí èèyàn yóò ṣe ọmọ rẹ lóore lọ́sẹ̀ yìí wà á ní sinmi lórí okòwò rẹ o wà á tàtà jèrè lọ́sẹ̀ yìí ìbùkún máa wọlé owó á wọlé dọ́dítà láti bọ́ ọ̀rọ̀ ìyẹn kò ní yẹ lọ́sẹ̀ yìí agogo owó máa dún lọ́sẹ̀ yìí agogo ìrànlọ́wọ́ máa dún o agogo àṣeyọrí máa dún o agogo ìfọkànbalẹ̀ máa dún ogun ilé bàbá kò ní borí rẹ lọ́sẹ̀ yìí ilé ìyá ò ní borí ọmọ rẹ o ogun ilé ọkọ lórúkọ yẹ kò ní ráyè inú ayé rẹ ohun rere tí wọn kì í ṣe nílé bàbá ọmọ rẹ ayọ̀dẹ rẹ fún lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí bọ́ bá ń lọ bọ́ bá ń bọ̀ wá pàdé rè ẹni tí ò ní pẹ́sù láti kọ eré fún ọmọ rẹ kò ní fi ìrẹsà parẹ́ o lóde àṣìlẹ̀kùn àánú tí ìran rẹ ti tì tipẹ́tipẹ́ aláàánú tá a ránṣẹ́ yóò ṣe àánú rẹ tọ́mọtọ́mọ́ o ilẹ̀ àánú olúwa kì í ṣú olúwa yóò ṣe àánú rẹ tọ́mọtọ́mọ́ o ọmọ rẹ yóò ṣògo nínú ọ̀rọ̀ lọ pàdé aláàánú tí kì í rẹ wà á pàdé afúnimásìrègùn ayé òní fojú lé ọláàánú rẹ lọ ẹni òkè rí àánú gbà ìwọ náà lọ rí àánú gbà tọmọtọmọ ọ̀rọ̀ rẹ máa gúrẹ́gẹ́ tọmọtọmọ ilẹ̀kùn sí síwájú ọjí sẹ́yìn ìbùkún ọlọ́run yóò wọlé o ọba tó jọba lórí ohun gbogbo yóò fún gbogbo tẹ ọlọ́run o ọ̀gá ọ̀gá jùlọ yóò jọ̀dẹ́ ògùn àjẹdẹ ọlọ́fọwọ́ àtọmọ rẹ o ẹbí ní sẹ́rì ìrànlọ́wọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ olúwa yóò ràn lọ́wọ́ o aṣíwájú ogun lálọ yóò máa bá ọlọ tọmọtọmọ o aṣíwájú ogun lábọ̀ kò ní fi ọ́ sílẹ̀ tọmọtọmọ o ọmọ rẹ jì máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ funfun bíi sọlọmọ ọ̀nà òpópó ọmọ rẹ mà máa dára ọmọ rẹ lórí rẹ kàn ó yẹ gbaṣọ ẹ̀gún àánú rẹ padà ó yẹ wo yàrá agbára àánú lọ tọmọtọmọ ó yẹ agbẹ́ ọ̀pàdé olóore agbẹ́ ọ̀pàdé aṣẹ́nilóore má rojú o agbẹ́ ọ̀pàdé aṣẹ́nilóore má sìrègùn olóore tí kì í wọ àṣìṣe ni ó yẹ lọ pàdé ẹ olóore any amount oh my god ó yẹ lọ pàdé ẹ tọmọtọmọ olóore gbọ̀rọ̀ mi dé lẹ́rù ó yẹ ẹ pàdé ẹ lẹ́ni o olóore witness kí ló tún kù nínú ọ̀rọ̀ rẹ ó yẹ ẹ pàdé ẹ aṣẹ́nilóore má bẹ́ẹ̀ èèyàn sọ yóò ṣe ọmọ rẹ lóore tàmí kò lé kò ní bọ́mọ ọlọ́wọ́ tọmọtọmọ ọmọ rẹ ò ní gbóúnjẹ alẹ́ rẹ fọlọ́gbò jẹ o ó yẹ yẹn ìpínlẹ̀ rẹ tọmọtọmọ ayé ò ní ṣoore promo ẹkú fún wa tọmọ rẹ o ó ní ṣe ayọ̀ máa jẹ́ fún ọ àánú jọ̀gọ́ lórí ìdájọ́ gbogbo ilé ẹ̀ máa ṣàmì lórí iṣẹ́ rẹ wàhálà àánú gbà lórí okòwò wàhálà àánú gbà lórí lẹ́kíkọ́ àti mọ́tò wàhálà àánú gbà lórí ọmọ àtọmọ ọmọ àánú yanjú o lórí fíṣà tí ìwé ẹgbẹ́ lu àánú yanjú ọ̀rọ̀ rẹ ó yẹ ìrẹ́jì kárí ilé lọ́sẹ̀ yìí o ó yẹ gbẹrẹ ìwà àtọmọ rẹ tá ayé fi sí abẹ́ àmù ibikíbi tó lè wà lọ́sẹ̀ yìí owó máa wọ̀ wà ẹni mímọ́ jùlọ kò ní jẹ́ kó dúró tì ọ́ tọmọtọmọ lẹ́ni ọjọ́ Monday wà á rí tajẹ́ ṣe o ángẹ́lì tá a rán sí ọ lọ́sẹ̀ yìí kò ní tà sí ọ̀nà ilé rẹ àjọ máa bá ọmọ yẹ ọmọ rẹ lọ́sẹ̀ yìí o ohun tó kójọ láti jẹ́ nuwari kò ní bàjẹ́ lójú rẹ lóṣù yìí o ọmọ tẹ́ ẹjọ́ wo oṣù yìí kò ní fòṣẹ́lẹ̀ lójijì ogun ò ní parapọ̀ borí ìwà àtọmọ rẹ ìbùkún yóò wọnú ilé yìí ẹ ó dẹni à ń rí sábà tó bá jáde owó gidi máa wọlé tó bá wọlé ìbùkún yóò bá ọ wọlé olúwa yóò fi ìwà àtọmọ rẹ ṣe orí o ẹ ò ní tọrọ o ẹ ò dẹni dì í sàmì ẹlẹ́yìí ò ní fowó rà láfíà lọ́sẹ̀ yìí o owó tabua máa wọlé sí àkáǹtì ẹ ọba mi tó ní ìbùkún jaburata jaburata yóò fi ìbùkún jaburata kẹ́ ọ lọ́sẹ̀ yìí o jésù olúwa jẹ́ngbọ́ ẹ̀rí àkọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀.
1: Mo yẹ Ọlọ́run lógo lórí ọ̀rọ̀ bàbá yìí o. Bàbá yìí gbàdúrà o. Bàbá ìpè yín pé mi o. Àkọ́kọ́ tí máa mọ bàbá mo mọ̀ wọ́n ní jọjú níbi tí wọ́n ti pín iṣu fún wa. Wọ́n wá ní kólúkálukú máa tọrọ nǹkan tó bá fẹ́ odidi ọjọ́ mẹ́ta mo fi sùn sínú òtútù ń bẹ̀. Mo ní wọ Ọlọ́run ilé tá a ti bẹ̀rẹ̀ láti ìgbà ENSAS la ma tin ko le yi
2: ENSAS e 20 kini e
1: igba e mo mi ti ra le loro kan sha mo tin gbe be o baba
0: hallelujah
1: e ba mi yan olorun logo
2: eyan melo lo nko lo le lodi so ba wa lara won so pe emi re sa
0: emi re o
2: so be ni tejo wa ni le lori bere pe emi ko lo le mi lodun yi o
0: emi ko lo le mi lodun yi o
2: olorun ti o se ti mama yi ami ni ka fi da mi lohun o ya oro re niyanju o
0: amen
3: congratulations
0: mi odun ise pisi beji mama gbogbo eniyan ma mu igbale wa si kola ni ola ta de ma nu ti gbogbo re pata ti gbogbo eniyan de lo fi gba ile re fun ilaje odun yi to ku ben na ni gbogbo awon ti o ti gbo mi oku yo ma gba ni ola lo fe adura ti wa lori already bo le ri kola gbadu ejaye leko lona AIT yen so fun olokada ko gbe lo si classic arena hall ago mẹsàn-án ni o wa rí re gbà torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni ọrẹ yìí náà la máa fi ń tilẹ̀kùn ọ̀sẹ̀ tuntun bá jẹ́ ń dá lórí dáàdì mọ́mì láà máa dá lórí àwọn ọmọ ọrẹ ti tòní mo fẹ́ kó o ṣe bí ọlọ́run bá ṣe bùkún ọ tó ìwọ jẹ́ àrí wípé o dá sí ọrẹ ti tòní kò sí iye tó lè fi ránṣẹ́ o ò ní wọlé láéláé ẹ dúró jẹ́ ìyẹn ọmọ bàbá lábíyamọ́ ti múra lẹ̀ báyìí bóyá ọjọ́ ọmọ bàbá lábíyamọ́ òde tí ìgbò jẹ́ ń sọ bẹ́ẹ̀dẹ̀ bàbá lábíyamọ́ august 7 ni o òun ló bí ìsọjí ọ̀sẹ̀ kan gbáko tó fẹ́ bẹ̀rẹ̀ ní august 2 òróró àdúrà fún ẹ̀dìdí bẹ́ẹ̀dẹ̀ wọ́n máa máa pín ìgò kọ̀ọ̀kan fún orí kọ̀ọ̀kan ìwé tí gbogbo àwọn ọmọléèwé yóò lò tó bá ti wọlé skul padà ìwé bàbá lábíyamọ ni màmá fún àwọn ọmọ yẹn ní méjì méjì inú ìsọjí ẹ láti máa pé oúnjẹ fún gbogbo ènìyàn ráìsì ni o gàrí ni o índómì ni o spag ni o ẹmẹ́ẹ̀tì jẹun bẹ́ẹ̀ spíkà tán ọgọ́sù ti dé tán ẹ̀yin ọmọ bàbá lábíyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà
2: ó gbà ó adúpẹ́ o
0: ọlọ́run bàbá lábíyamọ o ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060 57 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 fàkẹyẹ emmanuel ló máa gbé jáde first bank.
0: abiyamọ o a ò ní máa bọjọ mọ.
5: La la la la la gelu FM jagaba gogo retio.

0: ọjọ́ kẹfà oṣù keje ọdún 2026 6th of July ọjọ́ Monday. Gbogbo ènìyàn tó ní orí ọ̀fẹ́ láàárọ̀ yìí, ẹ jẹ́ àyìn ọba àwọn ọba, gbogbo ẹni tó jí sí ìmọ́lẹ̀ àlàyé, ẹ̀yin tẹ́ ẹ gbé apá yín tí apá yín ṣe é gbé, ẹ̀yin tí ẹ gbé ẹsẹ̀ tí ẹsẹ̀ yín ṣe é gbé, torí pé a wà láyé a wà láàyè, ẹja yín ológun àjọbọ, ọ̀pọ̀ ló fẹ́ di òní ṣùgbọ́n tí ò sí orí ọ̀fẹ́ fún wọn. A tún rí ọ̀sẹ̀ tuntun pé Olúwa fún wa ní orí ọ̀fẹ́, a fẹ́ kí alleluia méje ni. Sígbìngínìkì awúwo bí àtẹ ẹlẹ̀kẹ̀ ọ̀bánirìn kí ìyà kò tán ajíwẹ̀rí ọmọ dákidáki. A fẹ́ yìn láàárọ̀ yìí pẹ̀lú alleluia, a fẹ́ ká alleluia sí orúkọ ẹ̀, a fẹ́ sọ pé Olúwa ò ṣe. Gbogbo ẹ̀dá tó bá gbọ́ mi, jọ jẹ́ àjọ ká alleluia. Bí ó ti lè wù kò rí, mo bì ọ́ jẹ́ àjọ ké alleluia méje la fẹ́ ké sí ọba àwọn ọba torí ipò dá sí wa. Bàbá jẹ́ àjọ ké alleluia méje. 1 2 go.
1: Hallelujah, hallelujah, hallelujah.

0: èmi olúwa ló ran mi láàárọ̀ yìí kọ́kọ́rọ́ àyànmọ́ key of destiny ẹjẹ́ ti ẹ̀ kọ́kọ́ sọ àwọn kankan nípa àyànmọ́ fún ọ so kí n tó wọnú ibi tí olúwa ran mi òbí ọ̀pọ̀lọpọ̀ yìí lo ti gbọ́ rí tí wọ́n á sọ fún ọ pé ọmọ ológo ni ọ ibi báyìí ló yẹ kó wà ohun báyìí ló yẹ kó jẹ ohun báyìí ló yẹ kó ti dà sórí gbogbo tí wọ́n ń sọ fún ọ yẹn ìlérí ọlọ́run lásán ni wọ́n ń sọ fún ọ tí àyànmọ́ ò bá ṣẹ ìlérí kì í farahàn ṣẹ̀wárí àyànmọ́ ó ní agbára ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ àyànmọ́ wọ́n ń gbọ́ àyànmọ́ wọn ò mọ ìtumọ̀ àyànmọ́ màá sọ àwọn nǹkan díẹ̀ fún ọ lónìí jẹ́ ń sọ mẹ́ta tí mo mọ̀ nípa àyànmọ́ fún ọ ohun àkọ́kọ́ ni pé olúkúlú èkù ènìyàn la dá nítorí nǹkan kan ohun àkọ́kọ́ tí mo mọ̀ nípa àyànmọ́ nìyẹn gbogbo èèyàn tó wà láyé la dá nítorí nǹkan kan ẹ gbọ́ mi dáadáa o wèrè tó ń bẹ ní àdúgbò yín yẹn a dá nítorí nǹkan kan ni ó dáyé tán láyé yà ní wèrè emazana varua bahada tẹ bá dúró tì gan bó ti jẹ wèrè yẹn ẹ kíyèsí dáadáa ó lè jẹ lọ́sàn-án ó lè jẹ làárọ̀ ó lè jẹ nígbà tí ara rẹ̀ bá wálẹ̀ díẹ̀ àyànmọ́ rẹ̀ yóò mọ farahàn díẹ̀ díẹ̀ lára rẹ̀ ẹ mọ gbòòrùn àyànmọ́ lára rẹ̀ torí wípé gbogbo ẹni tó ń bẹ láyé yìí a dá àyànmọ́ mọ́ wọn gbogbo wa la dá láti jẹ nǹkan kan ohun tá a dá wa láti wá ṣe òun ni àyànmọ́ wa náà remaza dalia kahaba mo ń lọ bì kan láàárọ̀ yìí ni o bẹ́ẹ̀ ni pé ènìyàn lówó láyé ẹ̀sà ìyẹn ò sọ wípé àyànmọ́ rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ni ẹ kíyèsí pé èèyàn jẹ́ mílíọ̀nìà ìyẹn ò sọ pé àyànmọ́ ṣe fún àyànmọ́ ò ní ṣe nípa owó rárá kò tiẹ̀ papọ̀ bẹ́ẹ̀ ni bàbá wa nú olúwa ní ìlú ìbàdàn kí ọlọ́run kó fọ̀rún kẹ́ wọn ilé kan ni wọ́n sùn títí wọ́n fi jáde láyé ẹ̀sà mo sì wà ń bẹ̀ lọ́dún kan tí wọ́n ń ṣe prógíráàmù wọn lọ́wọ́ tíyàwó gómìnà méjì ní ìlú ìbàdàn tí wọ́n dẹ̀ fẹ́ wọ́ṣíìpù ní chọ́ọ̀chì wọn ẹ̀sà àwọn tí wọ́n rí àyànmọ́ ṣe àwọn tí àyànmọ́ ṣe fún ẹ̀sà a lè dá wọn mọ̀ pẹ̀lú owó kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ no ẹ̀sà ohun tí wọ́n ń pè ní àyànmọ́ ju bẹ́ẹ̀ lọ ẹ wá wo bí orin ìṣẹ̀lẹ̀ kan sọ wípé gbogbo wa ni yóò dúró níwájú olùwà àtẹ̀wé àti àgbà a ó sì rojọ́ wa ṣe rí gbogbo wa ni ó dúró tí ìwé orin yẹn sọ yẹn ìyẹn ni pé ní ọjọ́ ìkẹyìn àyànmọ́ wà nínú tí olùgbàlà máa bí ọ pé báwo ló ṣe ṣe kanabaru mania dahada ẹ̀sà wọ́n bi jésù nípa ìgbéyàwó jésù wá ní ẹ mọ́ tanra yín tẹ́ ẹ bá dọ́rùn ẹnikẹ́ni ò ní bí yín nípa ìgbéyàwó ṣùgbọ́n wọ́n ò bi ọkọ nípa àyànmọ́ wọ́n ò bi ìyàwó nípa àyànmọ́ rẹ̀ téèyàn bá wáyé ẹ̀sà tí àyànmọ́ ò bá ṣe fún ẹgbọ́n tí jésù sọ ó ló pé ẹ̀sà kán kúkú sun ọlọmọ ọlọ́run kán sọ sínú odò kómi dẹ̀ mọ́ gbé lọ tí àyànmọ́ ò bá ṣe fún yàn mà ná dàlẹ́ àga àbáyà ohun tó burú ni o ọmọkùnrin kan ń bẹ ní inú bíbélì wọ́n ń pè ní lásàrù ẹ̀sà iwájú ilé ọlọ́rọ̀ ló dúró sí títítítí tó fi kú ẹ̀sà bíbélì ò ní àkọsílẹ̀ kankan nípa àyànmọ́ nkankan tí wọ́n kàn sọ ń pa rẹ̀ ni pé ẹni rere ni ẹ̀sà ìgbà tó dọ́rùn bíbélì sọ pé ó ka ìyá ábrahàmù ló lọ sùn ìyẹn túmọ̀ sí pé nínú ilé ábrahàmù ló wọ̀ lọ kí ló dé tí mo fi ń kóòtì bíi fún ọ ìdí tí mo ṣe ń kóòtì ẹ̀ fún ọ ni pé wo bí àyànmọ́ ju pé mo kú ti wáyé mo ti mọ jésù nígbà tí mo mọ jésù tán bí àyànmọ́ ò bá tiẹ̀ ṣe fún mi kò sí wàhálà ó ń tanra rẹ wo bí kọ́kọ́rọ́ ló jábọ́ lọ́wọ́ ádámù ta ran Jesu wa lati wa fun wa pada esa ke si ayemo o ayemo aye lati lo ke si orun kokoro lati wo ibi bugbe orun o lo jabo lowo Adam eti Jesu wa fun wa so ta ba ti e fun kokoro tan to ba ri nta ni o wa da laye ida iya ayemo re awon ta ran si laye lati wa tule to ri won tule awon ta ran si laye lati wa relekun to ri won relekun awon ta ran si laye lati palerin to ri won palerin o to buru ni o mo be ola aro yi mo fe ko gbadua pelu mi aye to waye ti ayemo o se fun e so fun pe aye buruku ni o ma na varu baliaga hada motiwaye manipa o bojo baro anipa o ye motiwaye manipa ire e je gbadua kana ba so kankan be e pe oruko jesu ke pe emi mimo eya agbara te je ki ayemo se nile wa lori temi e wole laisi atunse eya agbara te je ka ayemo se oya na maruba li agada ya baza eya agbara te je ka ayemo se lori temi e wole oya adua
1: oruko jesu
0: Obi oyeye mi nipa ayemo baba to bi baba mi lo si America koda won ti lo si London lati 1970 emi awon woni ni igba ti o ti e ni lo ko gba visa rara esa sugbe sibe ayemo o se fun won me nazadalia kahaba so koni se pe keyan travel out in fact lati oye tete ye mi kia kia pe agbara ile wa o da mi duro tori travel emi awon woli esa iwo funra re gbodo yewo kini ayemo mi ki la ran mi lati wa se laye tori nta gara ile yin ma manipulate ele lori niye esa I maye awon odo te ri ti won ko million fun ni bere aye won agbara buku kan loko fun won tori ko fe ka ayemo se fun won ni o mama je ko wo won tete ran owo ni bere tori bi to ye kan lo gangan ese won ni lo be eyin kan gbo mi laaro yi agbara to ni kayemo ma se fun o agbara to so wi pe o ni dele ileri bi ami ba jade lenu re agbara ye wo le se
1: amen
0: o fe ko mo sori nti mo so fun o ko le ni isi niye lati gbadua ni tayemo ba se fun yan ki se to da baba to bi baba mi esa mo so fun yi wi pe won lo ilu oba nigba tan ko UK won lo America won pe nbe dada koda won tu fe yawo la America esa nigba ti won pada de le pe eje wa ti e wa se tori ran mi bayi mo fe da company le emi mo fe je ni akoko ti o se kan bayi ni Nigeria won ni ran yen lo to tori ayemo won ni sugbon mo bere mo je kan pari e ma zona varuba liaga ha nigba tan travel agbara ile wa o da won duo esa nigba tan se nkan daada agbara ile wa o da won duo sugbon nigba tan de korita ayemo won agbara ile wa da won duo tori satani mo pe ti ayemo ba se fun o wo bi ko si nto ni ko mo ri oju rere olohun in fact gbogbo awon ta ayemo se fun e lo case sa won o ni owo kan lo ninu be ni ayemo jun te ro lo in to luwa ran wa se laye gangan ni won pe ni ayemo wo bi eyin o le je e oga ro lo sako layemo o ni ye ayemo buku ni ye ke sa ayemo be ni sa satani lo gbe le olowo eyan o le ma sise owo nabi ko ma duro loju titi ko wa so pe ise ayanmo ohun niye o get e ni ayanmo re ko be ni o to luwa ni ki so fun o laaro ni pe se iwo funra re gan so ti wadi kini aran mi laye yi lati wa se ije so ti gbadua pe ki oluwa fun o lori ofe ki ayanmo le se fun o ma gbadua kan na ma tesiwaju omokunrin kan wo pe gbogbo ti daddy so lataro tori temi ni be ni wo bi nitori pe oluwa setan lati mu ayanmo se fun o a fe gbadua e pe oruko jesu e pe emi mimo epe to ni kayanmo ma se fun mi oluwa pa oru epe oluwa pa oru epe epe to ni kayanmo ma se epe ti o gba ki ayanmo se fun mi oro odi ti o gba kayanmo se oluwa pa oru e e ba imo yen je o ye adua
1: oruko je
0: mi
1: mi mo epe to ni kayanmo ma se fun mi
0: epe to ni kayanmo ma se
1: oluwa pa oru epe laye mi
0: ti o gba kayanmo se
1: oru epe ti o je ki ayanmo re ko se ninu aye mi
0: e pa oru
1: oluwa pa oru e oluwa pa oru e
0: epe to ni kayanmo ma se
1: mi mo pa oru e
0: epe to ni kayanmo
1: ma se ki ayanmo se
0: oluwa
1: pa oru re mi mo pa oru e emi awon wo ni e pa oru e epe ile baba
0: kayanmo ma se
1: epe ile ya
0: epe to ni kayanmo
1: ma se ana
0: e pa oru
1: e bi ayanmo mi o se oluwa pa oru e aye aye pa oru e baba wo pa oru e epe to ni kayanmo ma se oluwa pa oru e
0: e pa oru e
1: e pa oru e e pa oru e e pa oru e
0: epe to ni kayanmo ma se
1: to ni kayanmo mi ko ma se oluwa e ba mi pa oru e oluwa e pa oru e
0: epe to ni kayanmo
1: epe ile baba ni
0: ti ile
1: iya ni
0: ti ile
1: ana ni
0: jesu oluwa wa
1: amen
0: amen obi mo do la mu tori omo o do la mu tori education gba mi gbo ke se tori oko to fe fe yen na se ndo la mu tori ayanmo re gangan ni agbara okoko se nda o la mu emi ni mo so be fun o ayanmo Samson ni lati tu awon omo Israel sile lati dari won ninu ijoba lati le fi won mo oju ona ayanmo Samson ni yen esa gbogbo nti satani gbogbo nti awon ota re gbogbo nti won se fun esa won o se ntori nkan mi tori ayanmo e na sese won yo loju looto ko si nta fe foju re se ayanmo re ni won sare tori e won fa irun re looto ko si nta fe fi irun e se ayanmo re ni won sare tori e eri pe ngba ti won mu won kokko lo somogi won wa fi ise si to ba je pe tori pe won fe pa ni mo ti mu loju ese na ma dunbu e tan ma pa ke se tori e ni ota fi ndamu re wo bi ko fe kayanmo se fun o ni ibi to nlo gangan ni e ko e satani o dede so pe ki Jesu fori.

balẹ̀ fún gbogbo tó ní kí Jésù ṣe yẹn torí pé kò fẹ́ kí àyànmọ́ ṣe fún Jésù ni ẹ̀yin kan náà bẹ níbí ẹgbẹ́ ìṣerere wáyé bẹ́ẹ̀ ni sà ẹgbẹ́ ògo wáyé wọn ò dédé dààmú ẹ wo bí wọn ò fẹ́ káyànmọ́ ṣe ni ìyá àbánúsà dálíà gàhábà kíyèsí oní bóyá nítorí pé sàtáni ò fẹ́ kí n lọ skul ni kò sí wàhálà n lọ skul mọ́ báyìí wo bí mọ́tara rẹ.

yóò tún dá ọdún ń bẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí méjì tó ń sáré lé nítorí àyànmọ́ rẹ ni. N tó wá burú ni pé tálàyànmọ́ fúnra ẹ̀ gan ọba máa yànmọ́ ẹ sà ọ̀tọ́ ṣògo púpọ̀ lórí ẹ. Ọ̀pọ̀ ọ̀dọ́ ní ìsìn wọn ò máa yànmọ́ wọn. Ẹni tá a dá láti darí àwọn ènìyàn sí ìjọba Ọlọ́run ẹ sà òun bẹ nílé bí àbáyìí ẹ sà ó ń darí ìgò ẹ sà ó ń dà sínú òkun ẹ. N tí mò ń sọ fún ọ ni pé ṣé wọ gan tiẹ̀ dá àyànmọ́ rẹ mọ̀. Torí pé tó bá máa àyànmọ́ rẹ wà á mọ tó yẹ kó sá fún. Tí Samson bá mọ̀ pé ìtàn Dèláìlà ṣọ́ọ̀bù fàdágẹrí ni kò ní gbórí rẹ̀ sítan Dèláìlà. Ẹ̀yin kan ń bẹ níbí náà ẹ gbọ́ mi láàárọ̀ yìí àyànmọ́ rẹ o ní ọ̀tá ń sáré lé. Wo bí àyànmọ́ rẹ ni wọ́n ń sáré nítorí ẹ. Gbogbo tó ń là kọjá yẹn kìí ṣe pé ó kàn déédé là kọjá torí àyànmọ́ rẹ ni. Àyànmọ́ rẹ ni láti tọ́jú ọmọ kí ọmọ kó yanjú lọ́wọ́ rẹ. Àyànmọ́ rẹ nìyẹn torí ìwọ la fẹ́ fi ṣàpẹẹrẹ fún àwọn abiyamọ yòókù pé láìsí ọkọ èèyàn lè tọ́jú ọmọ kó yanjú. Ìwọ dẹ̀ rèé ìwọ lò ṣetán láti kọjú sí àyànmọ́ rẹ yìí. Àwọn ọmọ yẹn lò ṣetán láti dìde lẹ̀ láti tọ́jú wọn yìí. Àwọn ọmọ yẹn lò ṣetán láti gbàbárù nítorí wọn. Àwọn ọmọ yẹn lò ṣetán láti jẹ̀yà nítorí wọn. Ìwọ fúnra rẹ ò mọ àyànmọ́ rẹ ni. Tó bá mọ àyànmọ́ rẹ wà á mọ tó yẹ kó sáré lé. Mi ò ní ṣẹ̀ṣẹ̀ fà ọ pé kó lọ gbàdúà tó fi gbàdúà. Tó bá mọ àyànmọ́ rẹ mi ò ní ṣẹ̀ṣẹ̀ pè ọ sí ìjọba Ọlọ́run tó fi wá sí ìjọba Ọlọ́run. Tó bá mọ àyànmọ́ rẹ mo gbàdúà fẹ́nìkan gbogbo ẹni tó gbọ́ mi bí àwòrán wà á rí àyànmọ́ rẹ. Mo ní kedere bí àwòrán o máa rí àyànmọ́ rẹ. Mazona Balia Kahada ojú ọ̀nà tó máa gbà tí àyànmọ́ ó fi ṣẹ fún ọ bó o bá ṣàmì olúwa mú ẹ lọ. Lọ́rùn àwọn bàbá mi o ojú ọ̀nà tó máa gbà tí àyànmọ́ ó fi ṣẹ bó o bá ṣàmì olúwa mú ẹ lọ. Olúwa mú ẹ lọ. Olúwa mú ẹ lọ. Olúwa mú ẹ lọ. Gbogbo tó ń ṣe báyìí tó lè fà kí àyànmọ́ má ṣe. Mo sọ tẹ́lẹ̀ alágbára gbà ọ lọ́wọ́ ẹ̀. Alágbára gbà ọ lọ́wọ́ ẹ̀. Èpè ilé yín tí ì jẹ́ káyànmọ́ ṣe. Èpè ibi tá a ti bí ọ tí ò kí ń fààyè gba kí àyànmọ́ ṣe. Èmi dúó bí wòlíì mo sì sọ wípé lónìí májẹ̀mú fagilé. Májẹ̀mú ọ̀fọ̀ májẹ̀mú ikú òjijì olúwa yí ìdànù ni. Mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn tí mò ń sọ yìí wọ́n ju mẹ́sàn lọ. Wọ́n ń gbọ́ mi báyìí oṣù káàárù ni wọ́n gbé sí yín lórí. Ẹ̀yin ládẹ̀ ń pariwo pé ẹ fẹ́ jọba yìí. Olúwa mo bè ọ́ nítorí àwọn ènìyàn yìí. Gbogbo májẹ̀mú amúnisìn ẹ̀mí asọnidẹ́rú lórí ayé àwọn ènìyàn yìí. Bí wọ́n bá jẹ́ kẹ́ ṣàmì olúwa ó yẹ tẹ̀ mọ́lẹ̀. Gbogbo agbára tí ò gbà kó jọba gbogbo agbára tó ní o máa ṣerú ẹgbẹ́ àsọtẹ́lẹ̀ rè lórúkọ Jésù agbára yẹn bàjẹ́. Wọ́n láwọn fẹ́ wo ibi tó máa gbé gbà ṣùgbọ́n Ọlọ́run mi ní kí n sọ fún ọ pé ọ̀rọ̀ rẹ yóò yà wọ́n lẹ́. Wọ́n láwọn fẹ́ mọ ibi tó máa bàjá

0: Kari Mandei, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Bioba.
1: Lọ́nà tó jẹ́ ti ẹgbẹ́ dání bàdàn níbi tí ọlọ́run ti yan owó agbára àṣẹ rẹ̀ tẹ́nikẹ́ni ò lè dàdúró ràbórí kàhábà sí nàkàràbà mọ ọrọ ọrọ àti àṣẹjáde níta kàbórí àkàtàdà nínà gbogbo tó ta fi gbomi jẹ́lò wa lónìí ẹ̀mọ tíná ìyanu ṣẹlẹ̀ mo fẹ́ lọ yin bàbá mímọ́ àmọ́ kí n tó yin fi má bàá gbàgbé jẹ́ kọ́kọ́ sáré sọ yẹn gbogbo ẹyin tí ẹ wà ní sango ọ̀tá ẹ bá máa pe àwọn èèyàn yín tó wà ní sango ọ̀tá torí ìdí kan tàbí èkejì aago méjìlá ọ̀sán gẹ́gẹ́ la máa pàdé ní sango ọ̀tá lẹ́ni ọjọ́ Monday. His glory all náà pé
2: His glory all.
1: Yes, sir. Ó wà ní Lagos Abeokuta Road. Ní Ali Shiba. Lagos Abeokuta Road.
2: Yes, sir.
1: Ní Ali Shiba.
2: Three
1: bus stop. Ẹgbẹ́ Matrix Petrol Station ni o.
2: Yes, sir.
1: Matrix Filling Station. Ní Sango Ọ̀tá.
2: Yes, sir.
1: Ẹ bá mi sọ gbogbo àwọn èèyàn. His glory all ni o.
2: His glory all.
1: Ó yẹ fẹ́sì Lagos Abeokuta Road yẹn gbẹgbẹ lówà.
2: Yes, sir.
1: Almost opposite IBTC Stanbic Bank. Almost opposite ẹni ìyẹn lórí express
2: Abeokuta
1: Lagos Road yẹn ní Sango Ọ̀tá. Ogun ò ní jà wá mọ́ abẹ́ lọ ni bàbá mímọ́ ti ń gbàdúrà wa agbára ńlá wa ipá ńlá wa ẹ̀mí wa alátìlẹyìn wa olùrànlọ́wọ́ wa kábí ó sí ọba gbogbo ìgbà lọ́wọ́ ẹ̀ sókè wà á tòkí ogo sórúkọ ọmọ rẹ̀ ó yá ó Jésù Olúwa wa bí ọwọ́ rẹ̀ báyìí kò tẹ̀lé ọkàn rẹ̀ bá o lè fọwọ́ morókù rẹ̀ kó máa wo Jésù lórí àgbélébu wọ́n á sọ pé Jésù ọmọ ọlọ́run o alágbàwí gbogbo ẹ̀dá jọ̀wọ́ dá sọ̀rọ̀ ayé mi ogun yìí mọ̀ pọ̀ ju wọ́n pè mí ní ológo mo sì mọ̀ pé ológo ni mí àmọ́ ogun ti pọ̀ jù fún ayé mi ogun ló sì ń tẹ ògo lórí ba wọ́n á ràn mí lọ́wọ́ kí ògo mi kó dìde kó tayọ kó tẹ ogun ayé mi ba kí ayé mi bàá lè láyọ̀ kẹ́mi náà bàá lè ṣe rere sílẹ̀kùn rere fẹ́mi náà káwọn èèyàn ti ẹ̀ kí mi kú oríire bí ìrọ̀rùn kó bá ayé mi náà bí ogun ti ń jà mí kó tán bí ẹ̀yẹ́ mi padà yẹjẹ ayẹyẹ lọ́dọ̀ ìkẹ́mi náà kú oríire Jésù Olúwa wa bóyá kúlẹ̀ sọ pátápátá ó fẹ́ forí balẹ̀ fún ọba àwọn ọba wàá kúlẹ̀ rẹ̀ wàá wá dọwọ́ méjèèjì délẹ̀ wàá wá forí balẹ̀ báwọn gẹ́lì ṣeéṣe motika onna se ori ke fato ba mu lati se kini se keji eh gba mu ketamo wa ni bo se si mi mo mi mo so ba won ba be kuku ni na ninu wo ifin ori ke ni se jejo wa ti mi mo mi mo so la o ma ma ma so lu olorun omo ogun
3: eh dali ati ko

0: ah, I know about what you're going to do. No, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no,
1: no,
0: no,
1: no,
0: no,
1: no, no,
0: no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, o solo jo ti ile aye dukoro mo lowo
1: leta
0: o solo jo ti ireti ku patapata
1: be ni
0: o solo jo to ro bi pe ogo mi o tu simo
1: abi si o
0: o so nigba to ro pe won gbe ogo lo e wo mommy ati daddy
1: leta
0: e je pe won ji ogo re gbe ko si nti je be no oni ni akoko iku re
1: be ni sir
0: ta ni won so nipa re
1: be ni
0: oni aya omo eni obirin finiasi
1: be ni sir
0: won lo loyun o si sumo ojo ibi re nigba ti o si gbo pe ati gbe ato si olorun ati pe baba oko re ati oko re ku o ku le o si bimo nitori obi te eyan ni pe omo mu lojiji nigba to ya nigba to ku die to fe ku won so pe ni akoko iku re awon obirin ti o duro ti won si fun pe ma beru nitori iwo bi okunrin kan sugbon ko dahun ko si ka si o n tan ti so fun pe ọkùnrin lọpẹ baba tún ti dé baba jíde ọmọ mi tún ti dé ó máa replace finiasi ẹni máa gbé ògo ìdílé eli jíde tún ti dé wọn ni kò kà sí kò nítumọ̀ sí torí mọ̀ pé nǹkan tó lágbára ó ti ṣẹlẹ̀ ó wò títí kò mọ̀ tí ó sọ bíbélì kọ́ nígbà tó di ẹsẹ̀ kankanlélógún verse 21 nínú ìwé first samuel chapter 4 mo ti sọ ó sì wí pé ọmọ náà ní kábódì ó sì fi ọmọ náà ní kábódì wípé kò sí ogun fún israeli mọ nítorí a ti gbé àpótí ọlọ́run lọ àti nítorí bàbá ọkọ rẹ àti ọkọ rẹ ó sì wípé ogun kò sí fún israeli mọ nítorí a ti gbé àpótí ọlọ́run lọ mọ́mì ó sọ níbi tí òye rẹ
1: mọ
0: kò sí nǹkan tí wọ́n lè gbé lọ tó jẹ́ ti omi wa àwọn tó gbé àpótí ẹ̀rí fún àwọn náà tó rú padà sórí àmì tẹ́lí sọ́ọ̀tì wọ́n á lè gbé ogun ẹ lọ kò sẹ́ni tí ń gbògun èèyàn àbímọ ni ògo mo ti ṣàlàyé fún gbogbo
1: èèyàn
0: ohun tí ọlọ́run dá mọ́ ìwọ àti èmi tó jẹ́ wípé a ṣe nínú ìrọ̀rùn tó sì mú wa tayọ òun ni wọ́n fi ń kéde ènìyàn ìkéde yẹn àti ọlá ìkéde yẹn ló ń pè lógo wọ́n ní káì ọmọbìnrin yẹn dáa ó rẹwà ọba wa fẹ kí ló mú kọ́ba fẹ torí pé ó rẹwà ìgbà tó wá di ìyàwó ọba ó wá di ológo
1: odi ológo
0: tó fi yẹyí báyẹn wọn ní ológo mọ ni òmìnira tó ti kọ bó o lọ ṣe kọ́lé ó wá ní a ó mọ bọ́ọ̀lù gbani owó tó wá ń rí níbi bọ́ọ̀ olúwa fi ń kọ́ ilé jọ òsì rí báyẹn ìyẹn ni wípé ohun tó ń gbé ògo rẹ̀ jáde òun ni bọ́ọ̀lù tó ń gbà so kí ni ògo rẹ̀ bọ́ọ̀lù tó ń gbà mo ti ṣàlàyé ẹ sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan kan bó o ṣe wà tó rò wípé wọ́n ti jí ògo ẹ gbé ẹni àwọn kẹ́tì ṣe kàmú kan yẹmọ yàgbé tàbá lọ wọ́n ti gbòógbó omi fara mọ́ ọmọ ògo ẹ ògo ẹ wà pẹ̀lú ẹ ògo rẹ lè sùn
1: ṣé
0: ti di sùn
1: yẹsà
0: ògo rẹ lè sùn
1: ó lè sùn
0: tí ó yẹ báyìí wọ́n lè tilẹ̀kùn mọ́ ògo rẹ sínú ara rẹ ó máa jáde máa ń yànnà náà o nígbà mìíràn ó sá ń pè ní ògo yìí ó dàbí ìwà sí aeroplane tó máa fẹ́ fò wọ́n lè má jẹ́ oráyè fò wọ́n lè má jẹ́ kí ògo yẹn ráyè fò náà nígbà mìíràn ẹ̀wẹ̀ wọ́n lè má jẹ́ kí ògo yẹn sọ̀rọ̀
1: kábíyèsí o
0: bó náà ṣe ń ṣe òun ni ogun tí wọ́n ń gbé tì òun náà sọ pé ogun àti ogun ẹ̀gbẹ́ ara náà wà bí ogun bá pọ̀ jù á tẹ ogun rè ẹ̀ẹ̀ni gbóhùn ogun mọ́ àmọ́ tí ogun bá jà rapalapa tí ìṣẹ́gun bá dé fún ogun á tẹ ogun rè àwọn wa bẹ̀rẹ̀ sí pé ní ológo wọn á ló pàpà jagun ogun rí ẹnìkan gbọ́ o báyìí ni mo olúwa ní kí n rí ẹ gbọ́rọ̀ olúwa ogun tó bo ogun ayé wa tèmi ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ìdàn ní mọ̀kì lò ohun tá à ń pè ní ogun yẹn sà àní ogun tẹ̀ ń rí yẹn sà ó mọ̀ máa ń kojú ogun púpọ̀ o ìdojúkọ máa ń pọ̀
1: fún mi
0: ọmọ kẹ́kọ̀ọ́ nìkan nígbà yẹn oní ṣèbí nítorí ogun ni o ṣèbí nítorí ogun ni ohun tójú ológo bá ti rí o ṣèbí nítorí ogun ni sáré gbogbo ohun tó bí ẹ̀dá bá rí torí ogun ni ogun bá lè sọ̀rọ̀ kí ìyanu bá lè ṣẹlẹ̀ sáré ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀jẹ̀ kí n sọ kíní kan fẹ́ yìí kí n sọ pé ogun wọn ti gbé lọ ẹ̀rọ ní àníyá àjẹsẹ̀ ni ogun ìdílé kan no sáré ibi tí ogun yìí ti máa ń ṣẹlẹ̀ number one ọjọ́ ìdí ènìyàn ẹ wo arábìnrin yẹn
2: tori isoro to ba tade
3: yes sir
2: ede to ba se sayo omo kun yen ni pe ogotan
3: omo to somo jojo
2: ojo mi
3: yes sir
2: ibi ke ti replacement omo mi
3: beni sir
2: won ri ohun ato go kale body nikan lo wa epe ti abiyamo seri ko sun to ba wa tade ogo epe ni o
3: epe ni
2: eje so asiro ogo kan fe lo ka je ni chapter 1 e ka chapter 2 o le wa e ka ka de yan jawo rara wa gba to ni ka da to ni ko ba le ma se ogo ni
3: ogo ni
2: won da yan kan ko ma lo ogo
3: yes sir
2: bẹẹni mo sọ fun
3: yẹta
2: ogo de se mu ko lara eyan bi eje ati bi omi ni
3: lara eniyan
2: bẹẹni mo sọ fun bi eje tabi omi ni ewo kun ni ke tun pe ni mose
3: yes sir
2: to ba ka iwe todo
3: bẹẹni sir
2: to ba ka mo ni pe wa te todo chapter 1 o ma mu lo 2 3
3: yes sir bẹẹni
2: wa ni pe ke to bi ni arrangement ti wa mo sọ ro kan gba kan to mu finish ni pa arrange
3: arrange
2: o ni any ti to ba face opolopo arrangement of god
3: bẹẹni sir
2: olorun ti se to e
3: arrange re
2: e to olorun ba fe gbe eyan a arrange o ni gbe jasi
3: lo
2: o to lo fa
3: bẹẹni sir
2: to ba fe gba eyan a ba arrange wo li to fe lo fun
3: ma lo fun
2: a arrange o duran lowo to fe lo fun a re arrange lati leyin to fe lo fun olorun wa die bi olorun o ba se ta ti jasi
3: yes sir
2: olorun a withdraw won problem wa de
3: abi fi o
2: mo soro aye wo mi ba soro o so fun mo ni emi o ki so ni
3: bẹẹni
2: emi ma n jise ni ohun tẹbi wọn ba n gbe jade ati time
3: yes sir
2: emi o kan ma sọ fọ
3: yes sir
2: to o ba gbagbọ iwọ yoo si ri ogo ọlọrun
3: bẹẹni sir
2: ayi ko
3: le yọ kabiyesi alagbara
2: iwọ ijọ ni orire
3: yes sir
2: sọ pe ohun ti jesu sọ fun mata niyan
3: bẹẹni sir
2: iwọ ti ni arabinrin rẹ ma ji
3: iyan ni
2: o tọ lo ma ji iyan ni kẹni
3: ọjọ to ba ja
2: ẹni ẹgbẹ́kuta kọ àwọn olóòlù àwọn tí ń rù ú omi ti sòtọ́ fún ọkọ bá gbàgbọ́ wa rúgbọ́
3: rẹ ni o bẹ́ẹ̀ ni o
2: bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni
3: o yàtọ̀ síra wọn
2: olùwà tó gidi ni pásítọ̀ àti tíjà
3: yẹ sà
2: kẹ́rọ ogbó tí mo ṣe ń sọ yìí
3: ẹyọ
2: àwọn tó jẹ́ pásítọ̀ àti tíjà sì máa mú tí wọ́n á dóko tí táǹgbọ̀
3: jẹ́bẹ́jẹ́
2: ogo ti wa ninu won abimo won bi nkan ara won ni
3: abimo ni
2: now e wa ri pe gbogbo ijojuko te niyan ba ma batade nipasẹ ogo yen na ni ni o ba ti wa bori ogo yen ogo osise mo ni
3: lo
2: e wa ni to wa n fire
3: yes sir
2: gbogbo ka fire kira kita kira kita o mi to put time kini kan se ori yen na ni o yo ti ma ba soro pade eni gba bọlu ori bọlu lo ti ma ba soro pade
3: yes sir
2: eni je pastor tó jẹbi tí ògo rẹ wà níṣẹ pásítọrì orí ibẹ náà ni ó ti máa bá ìṣòro pàdé àwa tá a jẹ wòlíì orí ẹ náà láti ń bá ìṣòro pàdé
3: bẹẹni o
2: mo ti sọrọ ara mi fún yín náà mo ní nígbà tí mo kéré èmi rí bíṣàn mi ò mọ pé bíṣàn náà ń pè
3: lórí
2: àǹgíríkà ni mi àǹgíríkà ni èmi ni bàjẹ́ àǹdílé sẹ́ńt pítà náà o tí bíṣàn yẹn bá ti wá mi ò máa gbé kalẹ̀ ẹ̀ ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ samuel ni nínú ìwé fún samuel tó bá ka ṣata tí ò lọ tèrè
3: kọ́rọ̀
2: mi yẹ tó ń ka lọ níbi tí mò ń lọ rèé
3: o
2: dá o tí bá rẹ̀ èèyàn tó bá jẹ́ ní máa kú màá ló máa kú àjọ nígbà tí a kì í ní mọ̀ ó ní àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní mọ̀ a rí ikú níwájú ẹ̀ lóòótọ́ a sọ pé yóò kú yóò dẹ̀ bẹ̀ẹ̀ nígbà tí ìmọ̀ tọ́ba kò lọ́fẹ́ mission statement ní sọ wípé this people shall be coming with the questions of their life and you shall be giving them answer every word spoken by me spoken by you and every instruction to give by me is given and make a living proof of my presence ìwọ ni o jẹri wa láyé mi
3: tó
2: dáhùn òun yìí yóò máa wá pẹ̀lú ìbéèrè ọkàn wọn wà á dẹ̀ máa fi wọn létí so gbogbo wò ní
3: ìdí ẹ̀
2: bá ti rí yẹn èsì ni a jẹ́ solution la jẹ́
3: agbẹnusọ
2: àwa là ń sọ ọkàn ọlọ́run fún ẹni tó bá gbàgbọ́ nígbà yẹn bá àwa náà máa sọ ohun tó máa ṣẹlẹ̀ àti ohun tó ti ṣẹlẹ̀ àti ohun tó pọ̀ wá ṣẹlẹ̀ àti ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́
3: alágbára ńlá o
2: tí bá ṣe ká sẹ́yìn tọ́lọ́mi bẹ̀rẹ̀ ló máa wo mi nígbà tó dojọ́ kan àní èèyàn kan ó ló ń gbà pé mo wẹ̀jú ni mo lóòótọ́ ni ẹ ṣé mi wẹ̀jú ni àwọn tó mi wẹ̀jú ni ó tó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ ṣe ọjọ́ tó tẹ̀lé mi lọ sílé ó ń gbọ́ àwọn ọ̀rọ̀ torí lẹ́bàá mi nígbà yìí ló wá gbọ́ tí màmá kan sọ wípé ohun tí mo sọ fún ọmọ ní 36 years ago nígbà tí mo sọmọ lórúkọ ó ní òun ló wá ń ṣẹlẹ̀ lẹ́nìí 36 years ago gbà yẹn ọ̀dọ́ ni mo wà àjọ ọmọ
3: báyìí
2: mo ti sọ fún ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ ni mi ò sínú wòlíì tó máa máa háìdò títọ̀ ṣẹlẹ̀ ni mo wà láyé ọ̀dọ́ mo sọ fún yín pé àsálí àti lọ́ńgà èdè mi ni mo ti ní ẹ̀ǹkáńtà pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run sọ pé 1977 ni bàbá ọbádà yìí ni ìyẹn ọlọ́mọ ni mọ̀sí jẹ́rẹ́ sí wòlíì ní eré àbúrò ẹ̀kọ́ 84 ni bàbá bọ́ ọmọ sórí kan ni wòlíì àgbáyé lọmọkùnrin àádẹ́gbù rẹ̀ ká àgbáyé náà bàbá ajíbólùgbà ló sọ̀rọ̀ ní 1972 72-73 wòlíì lọmọ yìí ò sọ tó lu wá ní kó sọ fún mi ẹni tó ní kán mú mi lọ bẹ̀ fi lọ kán lọ ṣe túlẹ̀ so gbogbo atako ta n papa de gba yen
3: be ni
2: o to ju ologun ri ni
3: mm
2: nipa to gba ni tori ogun ni so a lo sise akuku kawe akuku lo sise a ni gbogbo irin ajo ibi ta pada si ni bi ti ogun ti fe so
3: alagbara mi
2: mo le ni to lowo gan ni dile pupo
3: yes sir
2: mo le bi mo lara ṣugbọn ọlọrun fẹ mi loruko ni tori ogun eh se to omo mi wa ni agbole won sa
3: be ni sir
2: gangan ni won lu gbagba ti gbagba gbagba ti gbagba ti gbagba o no fi le lo yibo awon to kawe wa lagbole won won get cash won pe ko register won register
3: don abayo
2: mo so pe kon to wa ninu aye e to mu e sale mo npe logogo eni to lu gege won le gba gege lowo e
3: be ni o
2: a ma lu inu e lo wa so to ba ni won gbo ogo e o logo lo nje be ogo o se gba
3: ogo o se gba
2: won kan le di ogo lowo ni
3: yes sir yes sir
2: so Peter story ko ni ba ton o ni aye o le pa kada rada won pe le ko wa gogo seyin
3: be ni be ni
2: itumo e ni pe aye o le pa ro ogo eyan won kan le di ogo lowo ni
3: sir
2: o lo fi je wi pe mo ba n tẹnu mọ aye rẹ si ma da
3: amen
2: oh my god o gba mi gbọ ni o gba mi gbọ owo to n gbọ mi o de gba ipe mi gbọ o gba mi gbọ o gba mi gbọ owo ni ti aran si eni mi abi o mi ohun lakọọlẹ emi mo lo ma n gbẹnu mi sọrọ ah gaga majemu gaga ogo mi ni pe ki n sọ tẹlẹ bi wo
3: ni
2: ọlọ́run kì í jẹ́ ká sọ́kún mọ́ wá sí ìmúṣẹ
3: bẹ́ẹ̀ ni o
2: àánú tá a rí gbà nínú
3: àbíyèsí rẹ o
2: àti sọ́bíṣẹ́ ẹ̀bọ̀
3: yes sir
2: primary school
3: àtọ̀jọ́ ti pẹ́
2: àti above sixty bá ṣe wáyé
3: àbíyèsí nínú o
2: ẹ wá wo tá a ti sọ̀rọ̀ láti pamọ́ primary
3: bẹ́ẹ̀ ni sir
2: ṣọ̀pẹ́ tó bá sọ̀rọ̀ ọmọ primary ó sọ̀rọ̀ ọmọ ọdún mẹ́wàá ló ń sọ
3: bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀
2: ni ẹni bá dọ̀gbẹ̀dùn primary ni 15 years ó fẹ́ lé ìwé náà ni ibi ti sisi yẹn si ti jáde secondary school.
3: bẹẹni
2: o awọn ìyára àtàwọn òpẹ n primary.
3: láti wọn àti sísọ.
2: ibi tí mo ń lọ rẹ láti ẹ ti ń sọbọ. àwọn tá à ń sọ lójú wọn tá à ń sọ wọn ìwà láyé. ìpè náà pè lẹ. títí tó fi di pé bàbá bílẹ̀ òun náà sọ pátá òun lé mi lórí ní eighty. bí wòlíì. wòlíì lẹni tó ń sọ ọtàn ọlọ́run. ẹ wá gbọ́ mi gbogbo ìwọ́n tó ń gbọ́ mi. tá a bá ń sọ̀rọ̀ nípa ògo. mo sọ mo ní. wọ́n pè kan ní celestial glory.
3: celestial glory.
2: ògo àmútọ̀rún wa náà ń pè bẹ́ẹ̀.
3: celestial glory.
2: ọ̀run ló ti wá. ẹni pé bàtọ́ lọ́run sọ fún Jeremiah.
3: bẹ́ẹ̀ni.
2: ó ní ká tó lóyún ẹ gan lèmi mà ti mọ̀ ẹ́. bẹ́ẹ̀ni. bí ìyá ẹ tó bí ẹ ni mo ti wọ ni mo ti létò tèmi fún ayé ẹ.
3: yes sir.
2: so ẹni tó wá sí ẹni tó lọ́run ti mọ̀ láti ní oyún.
3: bẹ́ẹ̀ni.
2: tó wá yàn sínú bá ti stop ẹ.
3: kò ṣeé ṣe o.
2: wọ́n kúkú sọ sínú kẹ̀dá gbígbẹ́. àbọ̀ sọ síbẹ̀. wọ́n sọ kan àbàmọ́ lẹ́fẹ̀. torí ògo náà ni. gbogbo compilation náà ló ń jẹ́wé Jeremaya. àyà ká bàrí ẹ̀. báyìí ni kò ògo mi ògo náà máa sọ. ìdánimọ̀ bẹ́ẹ̀. àní ṣe dádúró. mo láàní ṣe dádúró. jáde bá lọ sọ ilé yìí. báyìí ò bá gbà mí láti bí ẹ̀rí. jẹ́ ń sọ̀rọ̀ kí yẹ o ṣí. gbogbo ẹ̀yin tí ẹ wà ní sango ọ̀tà. sango ọ̀tà sango ọ̀tà. ẹ bá máa pe àwọn ẹ̀yin tó wà ní sango ọ̀tà. sango ọ̀tà. ẹ lọ wá kẹ́rìtì kẹ́tì ara yín. his glory all ló ń pè ó.
3: his
2: glory all. ó wà ní lagos abeokuta road. ní alishiba. lagos abeokuta road. ní alishiba. tiritiri bus stop. ẹgbẹ́ matrix. petrol station ni o
3: matrix
2: filling station ni sango ọta ẹ bá mi sọ gbogbo àwọn èèyàn lónìí aago méjìlá la máa pàdé o kì í ṣe aago méje mo aago méjìlá ọ̀sán gbogbo la máa pàdé. ìyàjẹ́ bí ìfọwọ́ mi ta òrólẹ́ lórí kí ilẹ̀ sọ àsọtẹ́lẹ̀ sáyé kò ní pàkéjì kò ní
3: bùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùrùr
0: lo mura
3: mura
0: gbogbo eyin ti e wa ni song water
3: very sir
0: song water song water e ba ma pe awon eyin to wa ni song water
3: yes sir
0: song water is glory all no pe
3: is glory all
0: is glory all
3: yes sir
0: o wa ni Lagos Abeokuta road ni Alishiba Lagos Abeokuta road
3: yes sir
0: ni Alishiba
3: three
0: bus stop
3: egbe
0: matrix petrol station
3: yes sir
0: matrix station
3: ni
0: song water
3: yes sir
0: e ba ni song gbogbo awon
3: eyin
0: tori idi ka

0: Ekeji, ago méjìlá ni ọ̀tà lénìí, ago méjìlá la máa pàdé sango ọ̀tà. Ago méjìlá ọ̀sán gangan.
1: His glory ọ̀run ni ó lè ń tẹ̀sí Lagos. Abeokuta lojú ẹgbẹ́gbẹ́ ló wà. Almost opposite IBTC Stanbic Bank. Almost opposite ẹni. Ìyẹn lórí express. Abeokuta.
2: Abeokuta.
1: Lagos lojú ẹni ní sango ọ̀tà. Ogun òní ìjà wọ́n mọ́.
2: Ago méjìlá àárọ̀ ọ̀la.
1: Tuesday.
2: Bẹ́ẹ̀ni.
1: Mo máa fẹ́ǹdì sí wọn.
2: Ní
1: Lishabi
2: Hall.
1: Lishabi Hall tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹja Yesu.
2: Ìyẹn
1: ní Láfẹ̀wá.
2: Lágbo
1: ọba tó da yàtọ̀. Ago ìbáṣọ fún Màtí délẹ̀ tó kánsẹ́lìn àárọ̀ ni
2: Màtí. Ago méjìlá àárọ̀ ọ̀la.
1: Tún Màtí tètè débẹ̀. Kánsẹ́lìn àkọ́kọ́ ṣètò láwọn ọkọ̀ ráyè mí. Ẹni ọ̀sẹ̀ tó kọjá. Tún bá ti ń parí ìyẹn
2: náà.
1: Ní ti ṣájàmù lọ́fẹ̀ yìí tẹ́wà ní ṣájàmù. Ayi máa ti tẹ́jì kí n máa ṣe ọ̀sán. Ọlọ́run gbọ́ kánsẹ́lìn ni màá kọ́kọ́ ṣe. Màá ṣe kánsẹ́lìn yẹn. Lọ́dún máa bẹ̀rẹ̀ program lọ́wọ́ ago mẹ́sàn-án.
2: Má
1: dẹ̀ parí program títa ago mọ́kànlá.
2: Ago mọ́kànlá.
1: So màá kẹ́ ṣe kánsẹ́lìn
2: lẹ́yìn.
1: Torí pé program kan ń lọ lọ́wọ́. Àwọn kan fẹ́ẹ́ wá ṣe program ń bẹ̀.
2: Bẹ́ẹ̀ni
1: sá. Ẹni bí ọw Títí ago méjìlá kọjá.
2: Bẹ́ẹ̀ni
1: o. So wàá ti rí ni.
2: Tí
1: bá ìsìnkú òmẹ̀, ó ti jẹ̀bú òde ni.
2: Jẹ̀bú òde.
1: Ẹ̀ní ìta alápò.
2: Ìta alápò.
1: Ní Akítọ̀mídé
2: kan. Akítọ̀mídé kan.
1: Ẹ̀tún wà níta alápò.
2: Yẹ́sà.
1: Ẹ̀ní ẹ̀yà àtọ́dọ̀ ni ẹ o.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ̀ní jẹ̀bú òde ni o. So àwọn tó wà ní ẹ̀pẹ́.
2: Bẹ́ẹ̀ni
1: o. Àwọn tó wà lájà.
3: Wọ́n á máa fọ́gbà gbogbo ibi tó ń dùn ẹ̀bẹ̀ máa fọ́gbà gbogbo ibi tó ń dùn ẹ̀. Wọ́n wá porúkọ Jésù, wá pẹ̀ ẹ̀mí mọ̀tẹ̀lẹ̀ wá ní ọlọ́run àtàmátà sí omi sàn máa sàn. Gbà mí là máa là ó yá màlúbà ti sóyá.
4: Yorùbá orílẹ̀ wa ni àwọn wọ̀nyí lórí kọ̀ọ̀kan sọ.
3: Orúkọ Jésù, ẹ̀mí mò, ẹ̀jẹ̀ Jésù, ọlọ́run àtàmátà tó, oníṣàn, máa sàn, gbàmílà, máa nà, ọlọ́run àtàmátà tó, oníṣàn, máa sàn, gbàmílà, máa nà, ọlọ́run àtàmátà tó, oníṣàn, máa sàn. Ní ọjà tó rí mọ́sàn jẹ́gẹ̀dá ni à, ní orúkọ Jésù, ó yà agbára yìí, gbẹ́ ìwòsàn, ní orúkọ Jésù, agbára gbẹ́ ìwòsàn, ìdè yìí já, ní orúkọ Jésù, I got a good one. Ma bẹ́ẹ̀dì ẹ̀yẹnyẹ, yes, ma bẹ́ẹ̀ ó yà bẹ̀ẹ̀ lórí ẹ̀sìn kó má díje pẹ̀lú ẹ̀, má mú kankan dání, mo sọ́jáde ní orúkọ bàbá ọmọ àtẹ̀mí mọ́, ní orúkọ Jésù, ó yà gba ìtúsílẹ̀, yà jẹ́ kàrà mo fẹ́ gbẹ̀rí ẹni yẹn, gbogbo tó lè ṣe tẹ́lẹ̀ máa ṣe báyìí, ọwọ́ orúkọ Jésù, ó yà ogun yẹn ṣá, yes, jẹ́ kàrà òdùbá yẹn lọ, o ti rí wòsàn nìyẹn. Ẹ̀wẹ̀ máa ṣe tó lè ṣe máa pínlẹ̀ lórí ẹ̀sìn kó máa rò lápá ẹ̀. Mo fẹ́ gbẹ̀rí ẹ̀ nìyẹn. Lórúkọ Jésù, ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ka àìtàkàbà. Àárẹ̀ àkàsímàkà, ogun yẹn ṣá. Olúwa ni kí n gbẹ̀dúrà, àwọn kan ṣe àìsàn ìlówó lọ́wọ́. Ẹlòmíì àìsàn ìgbè sí mi. Mo sọ mi ò mọ owó àìsàn tó ń ṣe báyìí. Nípa ìnà àlàáfíà tó dé, àmọ́ kí n tó gba ẹ̀rí ẹ̀ mo gbọ́ nǹkan kan nígbà tó lọ́wọ́ sọ wípé àwọn kan ṣàìsàn ìgbésí olúwa ni àwọn kan wà lónìí ọrẹ tí wọ́n fẹ́ san ó dàbí èdìdí ìbéèrè ìkànnì fún àwọn tó bá gbàgbọ́ ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jẹ́ ọmọ ọlọ́run àtàwọn tó gborúkọ mímọ́ ẹ̀dọ̀ wò sá rí akata maria mo sọ agbára àwọn àgbà tó fi dínà eré yẹn agbára yẹn tẹrí bá àwọn kan ọ̀nà owó dímọ wọn báyìí ọ̀nà eré dímọ lómi ọ̀nà ilé òyìnbó dímọ lómi olùwádìí ẹni kí n gbà tó ọrẹ tó fẹ san lẹni ọrẹ aṣínà ire tuntun ni sá mo dúró ní ilẹ̀ ibùdó agbára yìí láti sọtẹlẹ ọ̀nà tó dí ọ̀nà yẹn lọ wàárí ọ̀hún lẹni ní májàmú ní kó máa wago mẹ́rin àbọ̀ kéré gẹ́gẹ́ lẹ́ni olúwa sọ wípé ire àìrò tẹ́lẹ̀ àti ọ̀nà tó ti dín yẹn dẹ̀ máa là oh my god ìwé kírónìkù kejì orí ogún ó ní tí o bá gba ọlọ́run gbọ́ ó ní wọ́n á fìdí ẹ̀ múlẹ̀ àmọ́ tí o bá gba wòlíì ẹ̀gbọ́n ó ní wọ́n á ṣe rere àkókò ìṣerere dé báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ gbogbo ìwọ tó máa fi ọrẹ rúbọ lẹ́ni fún aṣínà àti àṣejèrè bí o ṣe ń rúbọ yẹn ní orúkọ jésù ó yẹ ṣe rẹ ọ̀nà tó ti dín yẹn ọ̀nà yẹn lọ màmá yìí yanu la máa ṣe wọn ní gbẹdúrà fún màmá kan bí o ṣe ń rúbọ tiẹ ní korú tàwọn ọmọ ẹbọ òní kì í ṣe tèèyàn kan gbogbo èèyàn tọmọtọmọ lọlọwà ní korúbọ lẹ́ni ẹgbọ́n sà gbogbo tó máa ń dí ìdílé lọ́wọ́ tó ń bọ ògùn ìdílé jẹ tó ń ba iṣẹ wọn jẹ mo sọ lẹ́ni bó ṣe ń ṣerúbọ yẹn ogun yẹn ṣe ọ̀rọ̀ náà bá yẹ. Oh my God, I can't number

0: fẹ́ fun ní ẹ̀bùn tí ẹ̀ dédé gbé kọ́kọ́rọ́ mọ́tò lé lọ́wọ́ tó wá sọ fọ́gà pé à prank ni ọ̀gá ẹ̀ ń tọ́ ni prank ni it's a prank fọ́gà dẹ̀ dédé kọ ìwé tó file lọ́wọ́ tó dẹ̀ gbé mọ́tò yẹn fún Camry gbogbo yín lẹ́gbọ́n náà àmẹ́ni tó tó kàn lé ni tó bá jẹ́wọ́ ni ire bẹ́ẹ̀ kan ó yá náwó sọ́ọ́ ire yá tó bá jẹ́ pé o fẹ́ transfer ni ó yá náà fóònù yẹn síwájú a máa gbà ọ́ àṣẹ tí mo bẹ́ẹ̀ in the name of Jesus aká náà bá wọn fẹ́ lò yá kọ́lẹ̀ UBA
1: UBA
0: UBA
1: UBA
0: 10
1: 10
0: 24
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80
1: 80
0: gbadada UBA ni o 10
1: 10
0: 24
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80
1: 80
0: orúkọ tó máa rí níbẹ̀ Christ artillery atamátàsí gbọ́ àká nọmba ẹlẹ́ẹ̀kan sí 10
1: 10
0: 24
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80
1: 80
0: èèyàn méjìlá àkọ́kọ́ yẹn dà gbogbo jẹ́ ẹ̀yà israeli méjìlá lúwa tí a pe ọmọ ẹ̀yìn méjìlá fún jésù tá a wá pe ọdún ní oṣù méjìlá gbọ́ ní orúkọ jésù ọ̀nà ìrẹ́ tó mọ̀ pé o lè gbà ká èèyàn méjìlá àkọ́kọ́ yẹn dà tó máa kọ́kọ́ ṣọ́rẹ́ bó o ṣe ń ṣe yẹn ìrẹ́ jẹ́ owó dé ìbùkún yẹn ogun yẹn ti dẹ̀ ní mo jẹ́ mo ti rí nìyẹn o wá lọ múra lénìí báyìí
1: kó
0: o tètè gbéra ẹlẹ́gbẹ́ ọba tó láyé àtọ̀ mi gbogbo ẹ̀yin tí ẹ wà ní sango ọ̀tà sango ọ̀tà sango ọ̀tà ẹ bá máa pe àwọn èèyàn yín tó wà ní sango ọ̀tà sango ọ̀tà lónìí aago méjìlá la máa pàdé o ẹ lọ wá kẹ́rìtì kẹtì ara yín his glory all ló ń pè o
1: his glory all
0: ó wà ní lagos abeokuta road ní alishiba lagos abeokuta road ní alishiba tiritiri bus stop ẹgbẹ́ matrix petrol station ní o matrix filling station ní sango ọta ẹ bá ní sango gbogbo àwọn èèyàn èmi máa ń sọ pé tọ́ bá dọ́dọ̀ wò ní ìwọ́kọ́ ló sọ̀ tó bá wà àánú tá a rí gbà nìyẹn orí ọ̀fẹ́ tá a rí gbà nìyẹn dáàbò ẹ̀ tó jẹ́ lẹ́nìí jẹ́ kí n lo ètò àwọn bàbá bàbá yẹn kì í fi ṣúwèé
1: sí
0: kí á nẹ́ẹ̀tì mo sọ fẹ́ kó tètè dé àjọ fẹ́ lákàánà bàyẹn lẹ́kàn kọ́lẹ̀ báyìí UBA ni o
1: UBA
0: kọ́lẹ̀ báyìí
1: 10
0: 24
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80 bẹ́lẹ́kan sí o UBA
1: 10
0: 24
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80 bẹ́lẹ́kan sí o UBA
1: 10
0: 24
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80 bẹ́lẹ́kan sí o UBA
1: 10
0: 24
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80 orúkọ tó máa ń bẹ̀ káyọ̀ sátìlẹ́yìn àtàmátàsí ogun òní jàwá àórí àánúgbà jẹ́ fún èèyàn méje wọ́n pè báyìí sango ọ̀tà àtàntó alágbègbè sango ọ̀tà nìkan nìkan pè lónìí o èèyàn méje akọ́tọ́ bá lè rí pé láàrin wọn
1: ó
0: yá 070 70 35 23 23 14 14 17 WhatsApp number mi náà ni o o lè ní kí n fi àjẹ fún prayer ojoojúmọ́ 070 70 35 23 23 14 14 17 bọ́lẹ́kan sí o 070 70 35 23 23 14 14 17 bọ́lẹ́kan sí o 070 70 35 23 23 14 14 17 ogun ní ìjàwá àwọn ọ̀nà àbáyọ ìdè máa já
1: àmì
0: lọ́lọ́ múra o gbogbo ẹ̀yin tí ẹ wà ní sango ọ̀tà sango ọ̀tà sango ọ̀tà torí ìdí kàbí èkejì aago méjìlá ni ọ̀tà lẹ́nìí aago méjìlá la máa pàdé sango ọ̀tà aago méjìlá ọ̀sán gangan his glory all ó wà ní lagos abeokuta road ní alishiba lagos abeokuta road ní alishiba tiritiri bus stop ẹgbẹ́ matrix petrol station ni o matrix filling station ní sango ọta jẹ́ kó o fi sọ́kà o ọjọ́ friday yìí ni ìṣòro emi lẹ́rìí kan
1: pẹ́ńtẹ́ǹ
0: tá a máa ṣìbùdó agbára
1: wípé
0: o wà níbẹ̀ o a ò ní sọ orí ọ̀fẹ́
1: mi
0: jésù olúwa
1: amen.
2: Lágelo FM jagaba gbogbo rétíò máa

ìgbìmọ̀ ilé tí oúnjẹ fún ẹ̀tọ́ ọmọnìyàn náà ni wọ́n ti képin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti bẹ̀rẹ̀ sí ní tan náwàdí tó jẹun lórí àwọn òṣìṣẹ́ fún ti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe Fẹmi Gbàjàbí Àmílà látàrí ọ̀rọ̀ kan ilé tí ó lu jáde tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún náà ni wọ́n fi ẹ̀sùn kan wípé owó ilé tí ó bèrè náà ni bílíọ̀nù 37 tó sì jẹ́ pé 400 million ọ̀nà ni ó rí gbà lọ́wọ́ ọmọọba Adéníyè Matthew ẹni tí í ṣe ọ̀gá àgbà fún ẹ̀ka ìjọba ilé tí ó rí sí ọ̀rọ̀ ilé òkèèrè àti ọ̀rọ̀ ti ètò ọrọ̀ ajé níbẹ̀ náà ni ẹni tó ṣe Mátíṣẹ́ ọmọọba Matthew náà ni ó fi ẹ̀sùn ọ̀hún kan Gbàjàbí Àmílà pé ó yan òun sípò gẹ́gẹ́ bí eléyìí tí ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà sì rí pé kò sí ẹ̀ka ìjọba ọ̀hún báyìí náà ló jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún náà wá lu jáde pẹ̀lú ìgbìmọ̀ ọ̀hún eléyìí tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tí wọ́n sì ń ṣàlàyé pé ẹnikẹ́ni àparò kan náà ni kò ga ju ìkan lọ níbinú ọ̀rọ̀ eléyìí tí ó jáde síta òun náà ni ẹni tó jẹ́ adarí fún ẹgbẹ́ ọ̀hún ẹni tí ṣe Yinka Fọlárin eléyìí tí ó buwọ́lù ló ṣàlàyé wípé ẹni tí ó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún iléeṣẹ́ rẹ̀ òun náà ni kí ó yẹ̀bana kúrò nínú ọ́fíìsì eléyìí tí ó wà kí ó lè bá fún ìgbìmọ̀ ọ̀hún láǹfààní láti ṣe iṣẹ́ ìwádìí eléyìí tó tọ́ àti eléyìí tó yẹ nínú ọ̀rọ̀ àwọn eléyìí tí wọ́n tẹ̀síwájú náà rẹ̀ òun náà ni pé kò sí ẹni tí ó ga ju òfin lọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ nínú iṣẹ́ ìjọba. Àjọ tí ń rí sí ètò ọrọ̀ ajé àti àkóyawọ́ àjọ SERAP náà ni wọ́n ti ra ẹni tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ẹni tí ń ṣe Godswill Akpabio àti ẹni tó tún jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas láti ṣàlàyé owó ilé ètòtò 1.3 billion owó náírà ilé tí wọ́n ni wọ́n pìyàmọ̀ fún iléeṣẹ́ ààrẹ àti ìgbìmọ̀ rẹ̀ fún ti ètò ìṣúná ọdún 2026 ìgbọ̀n SERAP ilé tí wọ́n tẹ̀ jáde tí wọ́n sì buwọ́lù láti ọwọ́ ẹni tó jẹ́ igbákejì fún àjọ ti SERAP ẹni tí ṣe Kọ́láwọlé Olúdẹ̀rẹ̀ ilé tí wọ́n tì jáde lánàá ti ṣe ọjọ́ ìsinmi níbẹ̀ náà ni wọ́n ti ránṣẹ́ pé ẹni tí ó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin láti rí pé wọ́n ṣàlàyé bí owó ọ̀hún bí ó ṣe jẹ́ fún ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà àjọ SERAP náà ni wọ́n mú àwọn ẹ̀dà ìwé eléyìí tí wọ́n kọ tí wọ́n sì fi ṣọwọ́ sí ilé-ìgbìmọ̀ aṣòfin níbi tí wọ́n ti ń bèrè fún ìdáhùn lẹ́yìn òsọ̀ka. Gómìnà ti ìpínlẹ̀ ti Kaduna Gómìnà Ounbasani òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fún àwọn tí ọwọ́jà àkànṣeṣẹ́ tí ó tẹ ilé wọn ní ìsọ̀wédowó eléyìí tí wọ́n fún wọn látàrí ọ̀nà eléyìí tí wọ́n ń ṣe ní apá ti Ring Road àti ti Banshuya lọ́hùn àti Dahono kejì látàrí àwọn àkànṣeṣẹ́ eléyìí tí wọ́n gùn lé ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ náà ni ẹni tí ṣe gómìnà ọ̀hún náà ti ṣàlàyé wípé àkànṣe iṣẹ́ eléyìí tí wọ́n lọ láti fẹ àwọn ojúnà omi àti 5 kilometers lápọ̀ ọ̀tún àti lápò òsì ilé tí yóò lè fún iṣẹ́ ọ̀hún láti yọ gerege níbẹ̀ náà ni gómìnà ọ̀hún ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè iṣẹ́ ọ̀hún ọ̀hún náà ni wọ́n dá dúró tí gómìnà sì ṣàlàyé wípé kò sí ìtumọ̀ nínú àkànṣe iṣẹ́ ọ̀hún tí àwọn bá wú àwọn ilé àti ọ̀pẹ eléyìí tó sì jẹ́ pé àwọn tí ọwọ́jà ọ̀nà ọ̀hún tí ó ba ilé wọn náà ni wọ́n wà nínú ipò ìbànújẹ́ níbẹ̀ náà ni gómìnà ọ̀hún ṣàlàyé fún àwọn oníròyìn wípé àwọn tí ọwọ́ ba ọ̀nà ọ̀hún tí ó ba ilé wọn òun náà ni wọ́n ti fún ní owó gbàmọ́bínú eléyìí tí yóò lè tù wọ́n lọ́kàn tẹ̀bá gbàgbé wípé ọ̀nà ọ̀hún náà ni wọ́n ti gùnlé tó bí ọjọ́ mẹ́ta tó sì jẹ́ pé àwọn tí wọ́n fara pa nínú ọ̀nà ọ̀hún àti dúkìá wọn farapa nínú ọ̀nà ọ̀hún òun náà ni gómìnà ti ṣàlàyé báyìí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fún wọn níwèé sọ̀wédowó eléyìí tí yóò lè fún wọn láǹfààní láti lọ mójútó àwọn ilé mìíràn sí àwọn ibòmíì eléyìí tó tún tẹ́jú.

0: ogunlogo omo orile ede ti Iran na ni won ti pejo sibi okun to je adare won ni orile ede won ti se olugbe Ali Khamenei le to je pe won ati awon molebi re merin o na ni won pade ku ojiji latari ikolu ile to wa lati awon orile ede ti America pelu to orile ede ti Israel ni ojo keje dini ogbon osu keje odun ta wa yi ni bi aye oku ohun ona ni won ti gbe awon asia eleyi ti o je pupa ti won si n pariwo kikan kikan ipe awon setan lati gbesan lara orilede ti America ati to orilede ti Israel ni bi masalasi eleyi ti o je gbogbogbo o to wa ni terra ona ni ogunlogo awon orilede ohun ti won wa ati won si n pariwo kikan kikan ni to wa je olori fun ikomugun lori ti ikomugun ti Israel ona ni o ti so bayi wipe adehun eleyi ti o je jogun osimi to nbe laarin orilede awon ati ti orilede ti Lebanon ona ni awon sika adehun ohun to je pe bi ikomugun Ebola ton ba tun gbiyanju lati ri pe awon ta se agere kite na ni awon yo to bere ogun pada lakutan iroyin ere idaraya ko agbabolu ti Real Madrid na ni won ti tan bo adehun tutun pelu agbeyin en ti se Denzel Dumfries kuro ninu ko agbabolu ti Inter Milan pelu adehun odun merin gbako agbabolu ohun na ni won to je ni ogbon odun ona ni won ti tan bo adehun bayi pelu re pelu owo ile ti o to million lona ogun euro kuro ninu ko agbabolu ti Inter Milan ni sa ile ta wayi lo je pe awon agbabolu tutun ile ti won wo nu ko agbabolu ohun na ni won ti to bi merin niye nigba ti won ti tan bo adehun tutun pelu agbeyin gbogbon en ti se Cucurella Bernardo Silva ati Ibrahim Kanute pelu en to tun je agbabolu tutun Dumfries eleyi ti o ti darapo mo agbabolu ti Real Madrid. Wen ni akojopo royin agbaye fun ti owuro ti toni subokin to ma lo egbon koko eleyi ti o suyo lekan si ti oúnjẹ àfẹ́tọ̀ ọmọnìyàn òun náà ni wọ́n ti rọ gbàjàbí àmìlà láti yẹ̀bá kúrò ní ọ́fíìsì rẹ̀ àjọ syrup ni wọ́n ti rọ ilé-ìgbìmọ̀ asòfin láti ṣàlàyé owó ilé ètòtò bílíọ̀nù kan ó lé mẹ́ta owó náírà. Ogunlogo àwọn ọmọ orílẹ̀-èdè ti Iran eléyìí wọ́n ń ṣọ̀fọ̀ látàrí adarí wọn ilé tí ó pàdé kú òjijì. Agbábọ́ọ̀lù ti Real Madrid náà wọ́n ti tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú agbábọ́ọ̀lù ní Dumfries kúrò nínú ọkọ̀ agbábọ́ọ̀lù ti Inter Milan. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti òwúrọ̀ ti tòní fún ọ̀kanjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelofm.com àbí kẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà Lagelofm 967 bákanáà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nàlá gẹ̀lú FM 96.7 Tunde Ọ̀làwò lóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọ̀làgúnjù Martini Salau ló ti ròyìn akú ojúmọ̀ ní àsìkò múra ṣé òní yóò san wa sowo ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
1: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

0: lókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn mo gbàdúà ọrùn àánú yóò sì fún ọ gbogbo ẹ̀dá tá a tún jọ pàdé lónìí lórí afẹ́fẹ́ níbikíbi tẹ́ ẹ bá wà mo gbẹ́ni tó ní àṣẹ àti májẹ̀mú sọ̀rọ̀ ẹni tó pè mí wò nínú ìdọ̀tí ayé tó fi mí sí ọ̀rẹ́ fún ọmọ rẹ̀ jésù kristi mo bá sọ̀rọ̀ gbogbo ẹni tó ń sàmí ọfà ayé kò ní bà ọ́ ẹgbọ́ ọ̀rọ̀ olúwa láàárọ̀ kutukutu yìí bẹ́ẹ̀ ṣe ń jáde mo pe ire sójú ọ̀nà yín ire àánú ojú rere tẹ́ ò lè lò tán ó yá kó wá sọ́nà yín ẹ tẹ ọwọ́ àdúà gbogbo ẹni tó tẹ́wọ́ tó ń sàmí àdúà ẹgbẹ́ o ìgbàgbé ò ní ṣe olódùmarè kó má ṣe ìrì lọ́gàjọ́ òru mo bẹ́ ẹlẹ́dàá sọ̀rọ̀ ní kutukutu yìí níbikíbi tó wà ire tó ò lè jẹ tán àánú ọlọ́run ó yá kó darapọ̀ mọ́ ọ torí títí ẹ mi ò sùn torí títí ẹ jésù wá sáyé ó kúkú oró lórí àgbélébù mo wá lo orúkọ rẹ tó lè tẹrí gbogbo orúkọ tó lè tẹrí rẹ bá gbogbo agbára tó dìde sí ayé rẹ lónìí iná gbé wọn mi báyìí ẹgbẹ́ ọ̀sà láàárọ̀ yìí ibi tí ayé ti kọ̀ndẹ́mù ẹ ibi táyé ti kọ̀ndẹ́mù ẹ ibi táyé ti kọ̀ndẹ́mù ẹ táyé ti dá ọdún ayérayé ó yá kó gbé ọ dìde báyìí mọ́mí ẹ̀yin ni mò ń bá wí bí àmì bá le ní sáì dọ̀dọ̀ yìí yẹn níbi tí ayé ti dèyìn mọ́lẹ̀ ó yá láàárọ̀ yìí ayérayé ó gbé yín dìde báyìí ohun táyé sọ pé kò ṣeé ṣe fún ayé yín láàárọ̀ yìí mo bá olúwa sọ lórúkọ jésù ó bọ́ sí ìrọ̀rùn fún yín gbogbo ọ̀nà tí ayé dí ẹgbẹ́ o lónìí ọ̀nà náà là báyìí ọ̀nà náà là báyìí gbogbo ibi ayé ti sọ pé kò sọ́nà mo bẹ́ni tó la ọ̀nà nínú òkun sọ̀rọ̀ ibi ayé ti sọ pé kò sọ́nà mo bá a sọ̀rọ̀ ẹni tó la ọ̀nà ní jọ́dánì níbi táyé ti sọ pé kò sọ́nà mo bá sọ̀rọ̀ ẹni tó la ọ̀nà ní jọ́dánì lókun pupa ẹni tó la ọ̀nà ní jẹríkò mo bá sọ̀rọ̀ ẹni tó la ọ̀nà nínú iná ìléru ẹni tó la ọ̀nà nínú ọkìnrin mo bá sọ̀rọ̀ níbi tí ẹ ti ní ò sọ́nà mo gbàdúà lórúkọ jésù ọ̀nà ńlá láàárọ̀ yìí ẹni tó la ọ̀nà fún ọmọ láti inú aláboyún tó fi já sí ayé ta ló sàmí lórúkọ jésù ó yá kó la ọ̀nà fún ọmọ yìí ohun táyé ní ò pọ́síbù lónìí ó máa pọ́síbù ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ẹ ń bá sàmí mo rán ọ̀rọ̀ àṣẹ yìí sí ọ̀rọ̀ rẹ ìrànlọ́wọ́ dìde fún ọba yìí ohun tí ò pọ́síbù fún bàbá rẹ ògo tí ò pọ́síbù fún ìyá rẹ ìrètí màmá rẹ try ṣùgbọ́n tí ò work lórúkọ jésù ó máa work fún ọ ó máa work fún ọ gbogbo èèyàn ló kọ̀ndẹ́mù joseph ṣùgbọ́n òun gbèdìde bàbá rẹ wípé genesis 37 ní verse 10 bàbá rẹ wípé irú àlákàlà wo ló láyìí irú eléyìí ò lè work oh my god ó rọ àlá fún bàbá rẹ àti fún arákùnrin rẹ bàbá rẹ gbá etí ẹ ó wípé irú àlá burúkú rẹ gbogbo ẹni tó ní ìran àrí ò ní ṣe ẹni tó ní àlá àrí ò ní ṣe ní ìṣẹ́jú wọn ìran rẹ máa ṣe mọ́mí ẹ sàmì ikọ̀ olódùmarè ló ń sọ̀rọ̀ aran mi sí ọ ló jẹ́ kó o pàdé ẹ ẹni tó ní àlá àrí ò ní ṣe bí àlá jésù bó bá ṣe láyé àlá rẹ máa ṣe gbogbo ìran tó rí tó ríra rẹ nílùú òyìnbó ó ríra rẹ láàrin àwọn èèyàn ńlá lónìí àlá rẹ máa ṣe máa gbọ́sà àwọn ẹ̀gbọ́n rẹ genesis 37 ní verse 20 àwọn ẹ̀gbọ́n rẹ wọ́n sọ pé ìwọ kẹ̀ kò lè possible ka ẹ yọ ẹ wò ó genesis 37 ìwọ káláti verse 19 mo gbàdúà ẹni tó níran àrí ò ní ṣe ní ìṣẹ́jú wọn ìran rẹ máa ṣe gbọ́n tí wọ́n sọ wọ́n wí pé wò ó alála yẹn ní ń bọ̀ yìí nísìnyí ẹ wá ẹ jẹ́ apá ká sọ sínú ìhò
1: a
0: máa wò bí àlá rẹ̀ yóò ti rí gbogbo ẹni tó sọ pé ohun ọ̀pá ọ́ nitori irawo re niseju won ogo yen ma jade. Matthew Genesis 39 verse 7 iyawo oga re o na ogbagba o ninu ran re o la fi to ba sagbere ko to le make e Joseph wi pe emi o sagbere o mi o le ba yawo oga sun Matthew o li mi o se sa o sa fun oju kokoro o sa fun yawo oga tori ko fe dide o yawo oga de o je iya re mo gbadua gbogbo ibi aye ti se no fun aye re aye aye fa odide ba Matthew oga re de o Genesis 39 verse 19 oga re ni mo ran olewon gbere
1: o si se nigbati
0: oluwa re gboro aya re to so fun pe
1: bayi
0: Joseph o fe ba mi so o binu
1: oluwa Joseph si mu
0: o mu o fi sinu tubu ewon agbere ewon agbere ewon agbere nibi ti a fi ogo re pamo si mama igbe owole aya dadi e gbo owole aya eyin ologo mu wo yi Matthew wo egbegberun ologo bi a se nsami mama ologo iya ologo baba to bi mo ologo e gbo oluwa eno tubu aye ti omo re wa togo re wa so ma sami agbe jade laaro yi ninu tubu aye to ma re wa togo re wa agbe jade laaro yi ogo re jade ogo re jade ogo re jade ogo re jade ogo re jade ogo re jade ogo re jade ogo re jade ogo re jade Matthew oga elewon o tun fi so lori oga re wi pe ti a buke bararo ami ni o se ti a ku warapa to ba ri were ami ni o se sa Matthew oga re ni iwo yi to leje mi lo oda na je kemi o ma je omo odo ma se vice president iwo ma se president olori awon elewon ko ma gbe bi bayi titi lai lai Matthew ki ran ri omo ba se egbo tun ya olori agboti iyen to gbagbe e sinu tubu at the end of the day Joseph o wa ninu tubu fun ewon gbere ti o lojo ta lo sami loni ibi agbe o si lodun yi ayeraye gbe o jade ani ayeraye gbe o jade Matthew nigba to se fara o lala malu meje o gbe meje mi siri oka meje o gbe meje mi ikan duro ikan subu Joseph ni mo ma tu mala mo mo jade o marun o sele loju ese number 1 mo paro aso e number 2 mo mo jade ninu ahamo number 3 mo we fun number 4 mo jenu ori e number 5 mo mo wa o si waju oba loni gbogbo en to sami to gbe ogo waye obi mo ologo ologo ni o nla lo ogo o rira ogo sugba ko se lato ni lo iran yen ma se be ala re ma se iran re ma se ala re ma se asise ti o so di ologo o ma sasise yen Matthew asise to ma so edo lokiki o ma sasise yen gbogbo n to ma se to gbe fi ma jade ah mi o le so yen mo laaro yi ngbo

ẹsẹ̀ ìrànlọ́wọ́ òjijì ó yà kó jáde sí ọ. Àánú tẹ̀lé ọ. Sàmí àánú tẹ̀lé ọ. Àánú tẹ̀lé ọ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbí ó fẹ́ promotion, pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Mo gbàdúrà ìmọ́lẹ̀ tí a yé pa lónìí, ìmọ́lẹ̀ rẹ jáde padà, ìmọ́lẹ̀ ògo rẹ ó jáde padà, ó jáde padà. Tẹ ọwọ́ síwájú sọ báyìí wípé látòní lọ ìmọ́lẹ̀ mi jáde, sọ pé ìmọ́lẹ̀ ògo mi ó jáde, ìmọ́lẹ̀ ọmọ mi ó jáde, ayé mi ó dìde, ìrànlọ́wọ́ ó jáde fún mi látòní lọ, agbẹ́ mi dìde, aràn mi lọ́wọ́, bẹ́ẹ̀ ló máa rí. Mo gbàdúrà ire jáde sí ọ báyìí. Lágbára Ọlọ́run mo ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án. Ẹjẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀run rí yá àjọlọ tayé. Àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti ran wọn lọ. But tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bàbá ti fẹ́ wọnú Jọ́dánì, Olúwa ni dálé yín lórí. Èkejì tá a bá ti jáde nínú Jọ́dánì, Olúwa ni dálé yín lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa dé òkè òkè kan tí a ń pè ní Sinai bá a ṣe ń lọ yìí. Mo gbàdúrà yóò dára fún ọ. Jẹ́ ká òun bí ìrí ọ lọ wo ẹnìkan tó o mọ̀, pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ, abẹ́nìkan tó ti ṣe ọ lóríire kó ràn lọ sí Jerusalem. Oore rẹ wà ńbẹ. Báwo la ṣe máa lọ? Oṣù kẹsàn-án kán mọ òróró méjì lọ yóò dára fún ọ. Phone number yìí ẹ pé tàbí kẹ́ ẹ send message, èmi náà fẹ́ lọ Jerusalem. Wọ́n join mi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ. Oore ràn lọ́wọ́ o, oore rẹ o ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Phone number ẹ lo phone number 08066481455 08066481455. Ẹ gbé ọwọ́ síwájú gbọ́rọ̀ Olúwa látòní lọ. Bí o ṣe kọ́ bó o ṣe ń ṣiṣẹ́ fọlúwa láti òní lọ, ìrànlọ́wọ́ dìde fún ọ. Mo gbàdúrà ó ya ìrànlọ́wọ́ dìde fún ọ báyìí. Àánú ó jáde fún ọ báyìí. Ojú rere ó jáde fún ọ báyìí. Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo yín ẹ mú àwọn nǹkan tẹ́ fẹ́ fi gbàdúrà. Gbogbo ìwọ tó wọn máa jẹ́ pàdé ní challenge láàárọ̀ ọjọ́ Thursday aago mẹ́fà sí agogo mẹ́sàn-án àbọ̀ mẹ́wàá àbọ̀ láàárọ̀ ọjọ́ Thursday. Ọ̀run àánú yóò ṣì fún ọ. Bẹ́ẹ̀ ló máa rí. O lè pe nọ́mbà yìí 08066481455. Àánú jáde sí ọ. Ìwọ máa rójú rere. Ọ̀sẹ̀ yìí máa pé ọ. Oṣù yìí máa múre wá. Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo ẹ̀yin tẹ́ gbà tèmi mo gbàdúrà ìrànlọ́wọ́ dìde fẹ́yìn náà ẹ ó ṣe rere o. Jésù.

0: ago mesan lara aro to ba se sunday tan to di sunday ton bo lo bo se ngbo mi o gboro wa si ti sunday ton bo ni jo ka center minister of church of god ibe ni a gbejo pade gba mi lowo egun orisirisi ta fi da mi lola so be gba mi lowo egun orisirisi ta fi da mi lola bo se wa sun pade yen wa wa bo se nbo si se dada ni pe ka fi omi se pe omi loju olorun lo sugbon mu bottle omi kan dani ta ba ti gbadura si omi yen lẹ́wọ̀n ìjọba kò ń bẹ̀ tó lọ fún ìjọsìn ẹ wàá mọ rí nǹkan tí wàá mọ fi gbàdúà wàá mọ mu nínú ọ̀sẹ̀ náà kan tó wá fún sunday tó ń bọ̀ tó pé níjọ sunday a gbàdúà fún obìnrin a gbàdúà gbà mí kò lọ́wọ́ ẹ̀gún oríṣiríṣi tàbí dámilọ́lá a gbàdúà lórí ẹ gbogbo ẹ̀gún tán fi dára lọ́lá a gbàdúà ẹ má dẹ̀ sí kó ń jọ yẹn a gbàdúà lórí ọmọ ẹ̀gún oríṣiríṣi tán dé bá ẹbí tàbí dámilọ́lá a gbàdúà níjọ yẹn ẹ má tún sí kó bákan ní lórí iṣẹ́ wa a gbàdúà ẹ̀gún lóṣì tá a fi dára lọ́la a gbàdúà lè lórí ẹ̀ má dẹ̀ tún sí kúrò nígbà pé nínú ìjọ christ center ministry of church of god lẹ́yìn girama la gbọ́dọ̀ wá tàbí ẹ̀ka jẹ̀ka tí a ti máa tún pàdé lẹ́gbà tá a bá gba ti center tán a pàdé ní omiadio a pàdé ní ẹ̀ka ti ekotedo a pàdé ní ẹ̀ka ti àjáwélé a pàdé ní ẹ̀ka ti odoneléwé a pàdé ní ẹ̀ka ti aláfárá so a rí i pé lẹ́gbà bá gba ti center tán gbogbo àwọn táwọn gbòmí a tún pàdé láti gbàdúà fún wa ní ẹ̀ka jẹ̀ka wa àdúà ó ṣe pàtàkì nínú oṣù keje à ń pè wá a sì ń rọ̀ wá sínú ìpàdé yẹn bẹ́ẹ̀ ṣe ń wá bẹ̀ lórúkọ jésù wàhálà ànúgba tó hàn pé nígbà tí ọlọ́run tún fẹ́ ṣe ìparí ayé yìí a rí i pé nọ́mbà méje náà ló papọ̀ mọ́ tó tún fi ṣe ìparí ayé ẹni a rí revelation chapter 10 verse 6 nígbà wo revelation chapter 10 verse 6 nọ́mbà méje oṣù keje mọ̀ ṣe pàtàkì bọ́ ṣe ń gbọ́rọ̀ mi ọmọ gbìyànjú kí wọn náà wá sínú ìpàdé àdúrà yìí mo gbàdúrà pé lórúkọ jésù sí ìwọ náà wàá rí tiẹ̀ ṣe wàhálà ànúgbà gbogbo ẹ̀gún tá a fi dán lọ́lá ẹ̀ mọ́ adé yìí kó pàpàtà jẹ́ pé ńgbà táwọn 10 verse 6 pé ayé kábọ̀ ni ó sì fi ẹni tí ń bẹ láàyè láì àti láéláé búra ẹni tí ó dọ̀run àti ohun tí ń bẹ nínú rẹ̀ àti ilẹ̀ ayé àti ohun tí ń bẹ nínú rẹ̀ àti òkun àti ohun tí ń bẹ nínú rẹ̀ pé ìgbà kì yóò sì sí mọ́ kó tó ká àkókò yìí gbìyànjú súnmọ́ lọ́rùn oṣù keje láwa yìí gbogbo tó bá jọ mọ́ ìgbà méje ọ̀sẹ̀ méje àkókò méje lọ́wọ́ fi ń ṣe àánú bàbà 7 ṣùgbọ́n ní ọjọ́ ohun áńgẹ́lì keje mọ̀ gbọ́ áńgẹ́lì keje tètè gba jésù gbọ́ kó tó pẹ́ jù ìgbà yóò ràn wá lọ́wọ́ jésù dé tán èmi ló sọ ní pastor bishop fábí lájọjọ christ center ní sọ̀rọ̀ church of god tẹ̀mí ní aago ìkúntúnbẹ̀ gbàdúrà fún 08023521991 tàbí 08140813460454 God bless in Jesus name.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlà tí ẹ ti gbọ́ yìí. Ẹ ó máa bá wa pàdé ní dédé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ láàkókò kan náà. Fún ìmọ̀ràn, ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúà, ẹ ní àǹfààní láti pe àbá Olúwa sí orí aago yìí 08023521991 lẹ́ẹ̀kan sí 08023521991 àlàáfíà.
2: Second and third Wednesday only. Sela Malikot program. Awọn ẹka ajọ wa gbogbo. Nbẹ ni omi ẹdio apata ajawele lẹgbẹle alaga oni tipa. Odu ona elewe ni White House. Ekotado nile Adegbite Alafara nile Bolude. Gbogbo ẹ gbogbo ẹ ninu ile ijọsin wa ni Christ Center Ministry of the Church of God opposite Samo Village Station Eyin Grama Molete Nibadan. Akoko eto wa lori radio Lagele FM 96.7 ni gbogbo ọjọ Monday ni 6:50 a.m. si ago meje ẹ ma

lágẹ̀lẹ̀ fm láyé gbọ́ àdẹ̀túngbé tó jẹ́ kán mọ̀ ọláwálé hamsat ní atọ́kùn béèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dé níwẹ̀ top striker malo good níbi castle sport o ẹni gíga lè testify sí àtẹni tó short o yà á bí wọ́n dekọ́ kennedy lágẹ̀lẹ̀ fm ní best radio station mo lè sọ ní ẹni rẹ̀ ifun police station lágẹ̀lẹ̀ fm òkè gajòkè.

0: ètì kristi jákèjádò àgbáyé ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́
1: ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostolic ti Christi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wá gbọ́ wa yọ̀ wa yọ̀.
2: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International bíro ni lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrògbọ̀kúlé jọba iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International lọ́pọ̀ kó ìyọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalex International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com. Jitalex International ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ ohun òṣì tó dájú.
3: Ẹ̀kẹ́bọ̀ padà látọjú ọjà o. Ìkànnì lágẹlú rè é lágẹlú 96.7 FM òkè gajò kéle pálábọ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Oyá jẹ́ kámọ̀ lè tòròyìn eré ìdárayá. Ilé tó dùn ti gbẹgbẹ́ nǹkan sí. Ọba ìpá yìí sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá 1100 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ọyá rè kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì lágẹlú 96.7 FM. Lórí jẹ́ kámọ̀ fan family àwà ń bẹ̀. Lórí TikTok @topstriker100 @topstriker100 lórí TikTok. Ọyá ẹ̀jẹ̀ á lọ. Ẹ gbé láìkì kọ́ lọ bá. Oyá pápápá láti bẹ̀ yẹn. Gbẹ́mi dáadáa. Alhaji Adesina Ahmad Sọ̀lá ọmọ Kígbasà. Ẹ sá kú múra o. Ẹ kú múra. Oh my God, Mary. Al-Mujib Abba Therapy. Al-Mujib Abba Therapy. Yóò jẹ́ kíkó jáde bí ọmọ tuntun. Bàbá ti ń dọjọ́ Sunday ti ń bọ̀ yìí. Ọjọ́ kejìlá. Ìyẹn nínú oṣù keje tá a wà yí gẹ́gẹ́ ni o. Agbègbè Owóde Academy. Ojú odò ńlẹ̀ Ìbàdàn gẹ́gẹ́. Níbẹ̀ ni ó ti wáyé. Gbẹ́mi dáadáa. CEO Alasi àti olùdarí Al-Mujib Abba Therapy Alhaji Karimat Asabi olórí Aya Kígbazanu 001 ongangan Aku múra yóò dùn gbẹ́gbọ́n kan sí. Láwálé Amzati Ajì Ọláwálé Amzati àtẹ̀mí àtọ̀rẹ́ mi láyìn àsàmú ẹkùn ọ̀kan làábí bẹ́ẹ̀yàn bí méjì irú rẹ̀ yọ kàn yọnu. Lájọ darí ètò lọ́jọ́ yẹn yóò dùn gbẹ́gbọ́n kan sí o. Ọjọ́ Sunday yìí ni látago mẹ́wàá láàárọ̀. Mọ́ pa ọ̀gbọ́ o. Al-Mujib Abba Therapy. Lórí Akígbasà ló ní kinní ọ̀hún. Yóò dùn gbẹ́gbọ́n kan sí. Oyá pápápá láti bẹ̀. Naija Sportsmen Football Academy Scouting Program yóò wáyé. Gbogbo ìbarapá. Gbogbo ìbarapá. Ìbarapá méjèèje. Ìbarapá méjèèje. Ẹ kú múra. Scouting Program Naija Sportsmen Football Academy. Ó máa wáyé o. Ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àti ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù tá a wà July 25th and 26th ló máa wáyé. Ẹ wò ó. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù méje láti ìlú méje pẹ̀lú selected kan. Wọ́n jẹ́ mẹ́jọ. Àwọ̀ wọn mọ̀ kópa níbi scouting program yìí. Ilé tí ó wáyé ń lu èrúwà gẹ́gẹ́gẹ́gẹ́. Èrúwà ó jòkó. Ẹ kú múra. Ṣé ẹ fẹ́ gbọ́? Èrúwà United yóò wà ń bẹ̀. Victory FC láti ìlú Gàngà. Ayete National Team láti ìlú Ayete. Lanlate United láti Lanlate. Starlight FC láti ìlú Gbọ́ranú o. Yarapa Central lọ́hun. Emirates FC láti Ìdèrè. Tapas Lavenger láti ìlú Tapa. Bákan náà méje nu àbí. Èwo ni ó sì kẹjọ? Ìbarapá Selected. Ìyẹn Naija Sports Entertainment Football Academy tó ti kọ́kọ́ wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Àwọn ni ó sì kẹjọ. Bó ṣe máa jẹ́ nìyẹn o. Ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Àti ọjọ́ 16 oṣù Tawẹ̀ July 25th and 26th ló máa wáyé. Ìlú Èrú wà ní ó sì ti wáyé. Gbogbo ẹ̀yin olùkọ́ ni ní agbọ́n ti Ìbarapá. Ẹ kú múra. Àwọn figagbága tó wáyé. Wáyé lánàá mọ́jú láàárọ̀ yìí. Àtàwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ọmọ wáyé. Nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé. Sáré gbé mi débẹ̀ pàápàá. Success ọmọ nípẹ̀ kan là. Ó ti wà lágbára bí o. Láti gbé wa débẹ̀. Àwọn èsì figagbága àti bó ni nǹkan ṣe wáyé.
4: Akojúmọ́ àtọkùn.
3: Akojúmọ́ o.
4: Ìdíje fi ẹ̀yẹ àgbáyé bó ṣe láǹfààní àti wáyé lánàá. Olóde Norway fi àjẹ Brazil 2-0 kan ni wọ́n ti lé wọn dànù. Mọ́jú láàárọ̀ yìí olóde England wọ́n ti fi ọwọ́ sí júwèé fún olóde Mexico 3-2 ni. Tó bá ti ń di aago mẹ́jọ àṣálẹ̀ ni Portugal àti olóde Spain ni. Aago kan òru mọ́jọ la olóde USA àwọn àti Belgium bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
3: All right, bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Kí lọ kàn rú àwa yìí. Ẹ ń bàjẹ́ ọ̀kan Nàìjíríà. Ẹ rí à ń bẹ̀. Báwa wá. Àwa ò wá àmọ́ bí ṣe é ṣe yẹn. Ẹni ọba náà mọ relé wọn àwa tá a lọ àmọ́ bí ṣe é ṣe yẹn. Báyá bí wọ́n bá náà wọ́n bí máa dùn wọ́n bí ó dùn wọ́n àgún láàgún tẹ́tẹ́. Àwa ti gba kámú ti pẹ́. Ẹni ọba ti nà kọ́ gba léèyẹ́ ẹ̀ lọ o. Ẹnìkan kan ọmọ fẹ́ jọ́sùn ẹnìkan kan gbé hàn náà o. Àbí wọ́n sòjòrò fún òun kọ̀ káyé. Ọ̀ tí wọ́n bá sòjòrò fún ọba dìgbà míì wọ́n náà sòjòrò fún wọn padà. Ọ̀jẹ́ bó ṣe lóhùn ọ̀jẹ́. Ẹyá pápá láti rẹ̀ yẹn. Ébàríbà Zambari Ìbòbò. Olùkọ́ ni Bàbá Carlo Ancelotti. Bàbá ni ogún ọdún lónìí gbẹ́yìngbẹ́yìn tòkè. Òkè gbẹ́yìngbẹ́yìn. Ọgbọ̀n ọdún lónìí gbẹ́yìngbẹ́yìn tòkè. Òkè gbẹ́yìngbẹ́yìn. Ẹ ń bá ní nkú ni ọ́ ṣáájú mi kú o. Bàbá Carlo Ancelotti lọ sọ bẹ́ẹ̀. Nígbà ń ròyìn ń bi léèrè pé níbi ọ̀rọ̀ wá dé dúró yìí. Ẹ wà á padà fìwélẹ̀ ẹ kọ̀wé fipò yín lẹ̀. Orílẹ̀-èdè Brazil ni. Ibẹ̀ ni Carlo Ancelotti ti mú àwọn àyájọ́ yẹn wá. Gbígbé à fìwélẹ̀ bò ó. Kí la gbé kí lẹ jù? Ẹ lọ wo kọ́ńtrákì tí mo tọwọ́ bọ̀ náà. 2030 làdéhùn mi ọ́ tẹnubodò. Ẹ lóòótọ́ ń gba àmọ́kọ́ wọlé kò tó bá wọn. Ṣùgbọ́n wọ́n ti bá mi fẹ́ lójú. Àtijọ́ tọwọ́ bọ̀ wí àdéhùn. Ó dọdún 2030 a sì wá 2026. Ọ̀nà sì jí a sì ń tẹ̀síwájú ni. Wọ́n ní pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jákulẹ̀ ó ní ìjákulẹ̀ yẹn. Bẹ́ẹ̀yàn bá ṣubú 2026 ó lè di 2027 kó dìde náà. Èyí kìí ṣe òpin. Orin tí bàbá ń jẹ ló ti fi dá wọn lóhùn. Èyí kìí ṣe òpin o. Ó ní ìṣubú tó bá dé. Ìṣubú tó bá wáyé. Ìyẹn lápá abẹ yẹn. Ìyẹn ò kìí ṣe òpin o. Bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn. Bàbá wa sọ̀rọ̀. Ọfà kò mú òkun yọ lórí ọ̀rọ̀ pẹ́nátì ò ṣe pẹ́nátì. Eléyìí ti Bruno Guimaraes. Eléyìí tó gbá tó di fàákájà káàkiri orí ẹ̀rọ ayélujára pé kí ni ń wá ń bẹ̀ nítorí Ọlọ́run. Torí pé orílẹ̀-èdè Brazil ni ìbá kọ́kọ́ máa lékè. Àwọn ni wọn ọ̀bá kọ́kọ́ máa lékè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìyẹn níbẹ̀rẹ̀. Nígbà wọn ti rí pẹ́nátì. Ǹjẹ́ o ẹ wá jẹ́ wọn gbá pẹ́nátì lẹ́yìn ìgbà tí kùnyàn tóun ti rí pẹ́nátì tó gbé jáde. Ní ẹ bá rí i pé Sadede ni Fini Junior ló gbé bọ́ọ̀lù lé Bruno Guimaraes lọ́wọ́. Èyí àti jẹ́ kódà kò sí wàhálà. Ẹ jẹ́ wo ohun tí ọ̀sẹ̀lẹ̀. Èyí ò gbá pẹ́nátì tiẹ̀. Àsọlé ikọ̀ Norway sinkun ló ó sèvù ẹ̀ tiẹ̀. Ìwà mọ̀ gbọ́ngbà wọn bí Bàbá Carlo Ancelotti lẹ́yìn figagbága. Ó ní mọ̀ ń wáyé bẹ́ẹ̀ o. Torí pé ìyẹn sọ pẹ́nátì nù òmíràn wípé kò ṣe dáadáa. Wọ́n wá ń bèèrè pé èéṣe tó fi kan Bruno Guimaraes. Carlo Ancelotti ni òun ló kàn. Òun ló kàn. Ǹjẹ́ bó la ṣe kàn? Bàbá ní before the tournament àwọn jókòó àwọn wo statistics gbogbo àwọn agbábọ́ọ̀lù táwọn ní. Who is the best penalty taker? Ṣé ka mo paro tara wa je oni nema junior ni be number 1 ko center bado pelu start to wa nle oni rafia lo wa npo elekeji ta ba so penalty gbigba oni se ri po eleketa ni bruno gumares wa o oni koda gabriel martinelli lo tu wa number 4 ke ma wo pe ona vinicius junior gan jesi penalty oni ngba ti o wa sinde ma lori papa ko si rafia lori papa ta lokan won iroyin ni o na lokan looto bruno lokan looto he idi niyan to fi je pe bruno gumares nlogba oni ka ni o si bruno gumares ganbe ni martinelli ni iba tu kan ke le mo bi ti nkan de duro se wa ri po so penalty nu yen a ma waye be egboju nbe to ti lo ti lo ohun ati jo ko ma ba ati jo lo ohun ti baba carlo ancelotti to fi salaye oro nu pe bruno lokan ni o ko ti e ti kan fi ni junior ra tori pe bi ipo elekefa bi nkan o ni fi ni junior wa baba ni ka won mo to lori ojori o je bo se lo won je e je pada roju aja pa pada de mo ni kini neymar junior ati asole olede norway kini won jo nfa papo leyin igba to gba go penalty to gba last minute penalty yen wole oja nyland kini to so fun neymar junior kini ti neymar junior fi da pada ngba to mi awon tan e ja roju aja ka de ki ngbe yin de be bakan na awuyewuye nlo lo online o e se ati gbo nipa ti folarin balogun folarin omo balogun egba abdulbaki balogun okay omo olede america lohun sa baki balogun omo nigeria sugbon balogun lo so won po balogun o se balogun ajo viva won gbe igbese atiku 27 ewo ni tun ja atiku 27 si ati lori ni nbo won ti lo o loro si ari bayi won ni ari olede america donald trump ni e gbo se be lori e ja roju oja ka lo pa akade tori belgium eni afaran mo le dake won tin fa pa janu koda won fori lule ipe owo n ta ba gba la won o fun kile a se ente eyan ba le damu eyan ma ma fa lolon lo ni e ja roju oja kade gbogbo e la tan yebe yebe la ro e e ku kale
5: Jesus, you gotta be Samway JP. Your Korea matter last Wednesday, 1st July 2026, at Korea. The vibe is station for laughter. If I will not talk in Swanny, I'm going to go for one of the other area of Yana and Shilo. But where you go back on where he didn't know that you are doing, you know, my area. A lot of fellow Pastor Sakia, or Long Jesus, if I'm the assistant superintendent, Pastor Peter. Reverend Itia Degoki, Prophet Femioni, Prophet Kediakode, Prophet Adijola Debayo, Prophet Esther Debayo, Prophet Adianegbite, Prophet Shegun Alambiweninu, Pastor S.O. Aladeji, Prophet A. Olalegon, Pastor Luashewa Debola, Pastor Ishre, Amoro, Wole Atia Jomo, Jesu Yinkana Biusawe, J.P. Woma Sotele, Emi Awa Wugi Yoma Pabupoye, Leria Yo, Latonde Wednesday 4th, Be Tuesday, 21st July, Lago Meria, Borole Lodo Jumo, Wokweni CSC Way of Life Center, Towale Yin Glow Office, Opposite Leura Grammar School, Challenge
6: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Jọwọ ẹ dúró ná jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
6: Ẹ ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
6: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
10: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
6: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ẹ pè CDK ẹ̀ sórí 0707-454-3005.
12: CDK ẹ̀, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
13: Jẹ́ kó mọ̀.
14: You fit, you fit, you fit, you fit, you fit fly.
9: láì wò ní wọ̀n mọ́ ọ̀gá àgbà nídìí ìbánisètò ìrìn àjò sẹ́yìn kéyìí orílẹ̀-èdè ni you fit fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀ àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè tanzania south africa singapore qatar uganda egypt dubai tó fi mọ́ morocco pẹ̀lú turkey àti italy whenever and wherever you desire to fly with you fit fly e-visa your traveling is a done deal you will also enjoy premium accommodation airport transfer and all other services that will make your trip seamless visit us today at our head office block 8 plot 15 7 up road Oluwale main estate ring road Ibadan or call 090-1111-1190 website www.youfitfly.com with you fit fly you can fly wherever you desire
14: Omo ni ra coffee water.
15: Ah. Mhm. Omo bo ti gbo lori bayi. 500 naira. Ko ka nkan kan lati ra ma.

0: Olúwaṣẹ́ Alábàápín nínú ìsọdọ̀tun àtòkè wá ní The Light of Power Evangelical Ministries International. Ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. 9 hours with Jesus Christ. Gbogbo ìjọ Kristẹni láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ Wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. Àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ Pastor Ademola àti Pastor Mrs. Kehinde Adeniran JP, Pastor Olúṣọlá àti Pastor Mrs. Taiwo Ọláwọyin JP àtàwọn ẹni àmì òróró Ọlọ́run mi. Èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí. Jésù retí rẹ̀ o. Ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ Number 1 The Light City ní àdójúkọ Olóhundé Ẹlẹ́yẹlé Road Ìbàdàn. Wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. Wá kò di àṣẹ́gun.
1: Àjọ ni tèmi o, màá ṣọ̀kẹ́.
2: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: kí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrochadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrochadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Ọlọ́run bàbá lọ́lá èmi má máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
3: Ọlọ́run kan ń bẹ nínú ìjọ apọ́sítìlì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbógun mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi ọgbọ̀n ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arógún gbógun mi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́sítìlì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard

0: wo baba wa Alhaji Daud Akiola Mokanju Ola ti gbogbo awon eyan mo si di Damak are muslimi ile Yoruba Edo ati ti Delta ton ti awon eyan ti anjo ko worin lati wa ba won kedun ninu oja ohun papa julo nibi ti opopolopo awon omo egbe ti won ti padanu milionu gbe milionu pon naira ati awon dukia olowo oyebiye nibi isele ijamba ina omo rara eyi to waye ni oja bode ni ojo jima ojo keta osu keje odun 2026 ta wa ninu re yo bakona oni won mariri erin ajo ibani kedun eleyi ti senator ati amofin Sarafadin Ali ti won se won tun dupe lowo eni to je alaga ijoba ibile iwo orun gusu ile ibadan ibadan southwest local government honorable Kainde Akande ton ti onimero bimbo Adekanbi bakana won tun pe awon dupe o lowo eni to je gomina ti ipinle Oyo onimero Oluseyi Abiodun Makinde fun bo se je wipe won ba won kedun won si gbe gbogbo igbese eyi to ye ki ijoba o gbe gege bi baba ipinle Oyo won pe awon dupe o awon gbe osuba rabande fun gomina fun atileyin eyi ti awon rigba parikege e won tun wa pe awon dobale awon sifila awon sigele fun ori ade olubadan ti ile badan oba tin fi oba je oba rashidi adewolu ladoja arusa kini toje olubadan ti ile badan ati gbogbo awon agba oye ni badan ati awon lade lade to imo gbogbo magaji ton ti awon eyan nile badan ti kere ti kere ni badan ati gbogbo ipinle Oyo eleyi ti won ba won kedun fun ti ijamba ina eleyi to waye ninu oja bode nbadan won pe awon to dupe o lowo gbogbo awon iya loja baba loja ati awon iya laje gbogbo ni gbogbo oja to wa ni tibutoro ipinle Oyo ton ti gbogbo awon aye mi eleyi ti o seese ki awon mo ranti lati menuba ninu ise ikini yi won pe ki Olorun Eledumare ko se ijamba yi mo ki iru e ko mo tun sele mo ninu oja yi ati gbogbo oja ton ti ile ti enikokan ti won ti wa kaakiri ipinle Oyo ati orilede Nigeria awon ti won fi oro idupe yi lede o na ni egbe alagbo elewe omo ati lekuleja ti ipinle Oyo labe are won Abdul Jelili Oladotun Amubi kan ti olu ile egbe won ti nbe ni Old Nightel Office ni Molete ni Badan
1: to eni ti se oluranlowo pataki lori eto iroyin si Oloye Adebayo Adelabu Comrade Femi Awogboro ona lo mo ti fi iroyin kan lede to si lo se ti gbo egbe oselu wa Progressive Congress APC lori igbimo ijoko ipetu si awo ninu egbe oselu APC ni ipinle Oyo leyin eto edibo abenu eti egbe oselu ohun to gbe kale o oni igbese to ti ye ko waye saju akoko yi ni igbese ohun je oni bo ti le je pe igbese ipetu si awo lati ma ba awon ti inu nbi soro ninu egbe oselu ohun ni igbaradi ile fun eto edibo gbogbogbo to nbo lona lodun 2027 to si ni egbe oselu APC na ninu oni ayafi ko ni iwa koyawo idajo ododo ti wa omo luabi ati igbese to tonu awo gboro lo bere lowo awon igbimo amuseya fun egbe oselu APC wi pe se bi won ni ofin ati ilana to gbe egbe oselu APC kale ona lo so bi pe awon nikan awon igbimo nikan soso ni won ni ase ati anfani lati kede awon eyan ti won jawe olubori ni bi eto idibo abenu eti egbe oselu amu to se won ni sugbon iyalenu lala lo je tawon fi nbe lowo won pelu gbogbo awon ti won je oludije kan tabi ekeji nibi to ro mo wi pe esi idibo abenu eti egbe oselu APC se se ani elo ni lagbajagba se bi be eyan ba wa nibi eto idibo won mo ka lagbaja onibo merin tamedun onibo meta la ka se gbe onibo eyo kan won ni sugba be ko lo se ri o ni bi eto eduba gbe nu eti egbo selu apc se lo ni joni won ni gbogbo awon ti won je oludije labi ase egbo selu apc to kopa ni bi eto eduba benu lo si le igbimo asofin ti ipinle ile igbimo asoju sofin le wa nigeria ile igbimo asofin agba ati eto edibo ti gomina ninu eto edibo abenu to waye nu egbo selu ohun won ni titi disin ko si eni to le salaye ko si eni ti eni to ni lowo ninu awon ti won je oludije ohun o eyi ti se esi idibo to waye ni bi eto edibo abenu ohun san laarin won ni lo ye ki oro ohun je fun egbo selu apc ke se lati ma ape koro kiri won ni ewo awogboro ni soro Femi Awogboro oni se ri ko sa ni kankan tin be ni kankan ja be ti se nwo awon obe ni kankan binu amo nta won bere fun ni iwa koyawo ti wo mo lu abi ilana toto to ye idajo ododo lori n to wa nle yi o won ni tori pe ohun to wa ko se pataki ni bawo eyan ba dibo be eyan ba sa dibo yo sa bere esi dibo re da gege bi ofin ati ilana ti egbe oselu apc to la kale ti won si ka sa won leti ta won na si lanfani lati gbo pe n to ye ko tele re amo ngba ti o ti wa tele ki wa ni ijoko pe o ye ja ba yin soro e ki se nu nbe yin e ki lo ye fe ka se ki le nfe latodo wa won ni yun ko lo kan tori pa amo le de wa nigeria won wo bo ti se nlo egbe oselu apc gbadọ ji awo ko se rere ninu egbe oselu ti nbe lo le de wa nigeria ti won ma wo bayi ti won si ma fi ko se re se awon adimu ohun to ye ko je ninu egbe oselu kankan sugbon gbo ti wa ri bayi ta amo le de wa nigeria si tin ri bo ti se nlo ipa je pe nkan se eto iselu awara wa o lolede wa nigeria papa julo igbese eti egbe oselu apc ngbe yi ko se ni kankan ti bara won ja ko se ni kankan ti fa so mara won lorun ko se ni kankan to so pe ni lo ko se ni kankan so pe fese re ile pe ese re mo fa le yi oni lo waju ko si ntojo ani eto idibo abenu ti a se ninu egbe oselu apc comrade Femi Awogboro o mo salaye ni bo le kesisi esi yen gan lo se pataki ni kaluku o fi mo bi o ti se gbaradi lojo waju nigbati o nto won o ba tun lo sinu eto edibo mi gege bi eto edibo abenu ti egbe oselu ohun ba pe yo sa ni ye ti mo gba gege bi marki ni bi eto edibo ti kaluku ba se
0: iroyin mi ohun tun le yi o to jade lati odo eni ti o je oludije ti egbe oselu allied people's movement apm gbe kale lati lore soju awon eyan ekun idibo apapo gusu oyo ni ile asofin agba ile yi ninu eto idibo ti nbo lona ni 2027 to tun wa je omo ile asofin agba keji eyi to soju ekun idibo apapo iwo orun ariwa ibadan ati iwo orun gusu ibadan ibadan northwest ibadan southwest federal constituency ni ipinle oyo nile asofin agba keji eyun right honorable adedeji dikrulai stanley olajide ti gbogbo awon eyan tun mo si odidi omo ohun lo mo ti fidi igbaradi re to nti iduro re lati ri daju wipe oselu ijoba wa ara wa lese kuku o fi ese rinle to si je pe yo tun fi aye gba koyawo to nti igbese aparu kan ko gaju kan lo ninu igbese ati ma soju awon eyan eyi ti ohun se o pe gbagbagba o lo nduro lati ri o wipe eyi o duro gege bi awon nkan to je afojusun ohun ati idanimo ohun nigbati ijoba warawa to ba fese rinle lese kuku to si soju won nilana koyawo laisi ya enikeni soto ninu awon eyan to n soju be lo so di mimo pe ipinu ohun lati wa lo si ile asofin agba senate ohun lo je wipe ohun fe fi tesiwaju ninu mimo tesiwaju lati se oju awon eyan lona to gbangban yato si bo ntun sese ni asiko to ntun fi wa nile asoju sofin yi o ninu ijoko ifikun lukun eleti o waye ni papa ti papa adua eleti won se to je wipe won pe ni odidi omo eat prayer ground eyi to nbe ni anfani oni won joko si lati se ifikun lukun na to si je pe opolopo awon eyan ti o je olugbe ekun idibo na oni won ma wa lati police post ati super k zone bẹ́ẹ̀ ni àwọn èèyàn wá láti Àsàbàrí College Crescent Ososami Lawoyin Lemmy House Adéogun Satola Lodge Anfani House àti gbogbo àwọn agbègbè mi eléyìí ti ń bẹ̀ ní ẹkùn ìdìbò ọ̀hún bẹ́ẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn olólùfẹ́ ẹgbẹ́ APM àti àwọn adarí lápapọ̀ láwùjọ tó ń ti ẹgbẹ́ àwọn ọ̀dọ́ àti ẹgbẹ́ àwọn obìnrin àwọn babalájé ìyálọ́jà tó ń ti àwọn èèyàn míì tọ́rọ̀ kàn ni wọ́n péjú pésẹ̀ síbi ètò pàtàkì ọ̀hún níbẹ̀ ó ní ọlájídé odidi ọmọ ọ̀nà eréèbù ọ̀hún ló ti lo àǹfààní náà láti ṣàlàyé ìdí pàtàkì tó fi pé ìpàdé pàtàkì yìí láàrin àwọn èèyàn rẹ̀ tó sì pé òun náà ni láti wá ṣe àlàyé àti jábọ̀ iṣẹ́ ìríjú eléyìí tí wọ́n rán òun ibi tó ń bá iṣẹ́ dé fún kó wá wọn o orí kó òun ó sì tún lè tẹ́tí gbọ́ kí gan ni àwọn èèyàn òun tún fẹ́ ibo la bá dé ibo ló kù sí kí ni nǹkan tó jẹ́ tuntun tí wọ́n ń jà rankan rẹ̀ ní ibi tó ń ti ń ṣojú wọn orí bẹ́ẹ̀ ó ní òun sì fẹ́ mọ àwọn àyè eléyìí tó yẹ kí ọ̀rọ̀ àwọn kó tún jẹ́ èyí tí àwọn ò tún gbámú lásìkò yìí láti tún ṣiṣẹ́ akin níbẹ̀ sí o ó ní bẹ́ẹ̀ òun ló sì fẹ́ kí àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ẹkùn ìdìbò ọ̀hún kí wọ́n ó mọ̀ wípé òun tún ti bọ́ta o tún yọ sí bọ́ńbọ́ lọ́dọ̀ wọn lẹ́ẹ̀kejì pé òun fẹ́ lọ́ọ́rí sojú àwọn èèyàn ẹkùn gúúsù ọ̀yọ́ nílé asòfin àgbà nínú ètò ìdìbò eléyìí tí a múra sílẹ̀ tí ó wáyé ní ọdún tí ń bọ̀ yìí o nígbà tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kànjàkànjàn èyí tó ti ṣe nígbà tí òfin sojú ẹkùn ìdìbò ọ̀hún láàrin bíi ọdún méje sẹ́yìn ó ní nínú ẹ̀ ó ní ṣíṣe àgbékalẹ̀ àwọn ibùdó tí wọ́n ti ń kọ́ni ní ọ̀rọ̀ ti ìkọ́ni nípa ẹ̀mọ ẹ̀rọ ti ayára bí àṣá tó ń ti kọ̀m̀pútà eléyìí tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ wípé àwọn ibùdó 36 ICT hubs and centers ó ní àwọn gbé kalẹ̀ ó pé àwọn yàrá ìkàwé tó jẹ́ èyí tó jẹ́ oníranran ó ń làwọn mọ̀ tó gbé kalẹ̀ bẹ́ẹ̀ ó ní paríkegé ẹ̀ ó ní àwọn oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ èyí tí mú kí ètò ẹ̀kọ́ kọ́ rọrùn tí àwọn kó fún àwọn ilé ẹ̀kọ́ tí ó jẹ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn ilé ẹ̀kọ́ girama tí ń bẹ ní ẹkùn ìdìbò àpapọ̀ náà ó pé àwọn tún ṣe ètò ìrónilágbára ohun ìdánilẹ́kọ̀ọ́ nípa ti ìmọ̀ ẹ̀rọ ayára bí àṣá tó ń ti kọ̀m̀pútà fún àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n lé ní 2000 ó lé ó ní àwọn ṣe bẹ́ẹ̀ fún láàrin ọdún méje sẹ́yìn ọ̀nàrẹ́bù odidi ọmọ kò ṣàì wá sọ di mímọ̀ pé bí ìbáwa ṣe ti wípé owó tí wọ́n fi ń ṣiṣẹ́ àkànṣe ẹlẹ́kùnjẹkùn ti ọ́tà àwọn lọ́wọ́ díẹ̀ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ó ní iṣẹ́ kan jàn ìbámọ̀ tó ti fẹjú sí ju bó ṣe wà yìí lọ torí pé ní ìgbà táwọn ti gba owó tùlù láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ gbẹ̀yìn òun náà ni ọdún 2024 gẹ́gẹ́ bó ti ṣe sọ ìpàdé yìí eléyìí tí wọ́n ṣe ó ní àwọn ìkàn tí wọ́n jẹ́ ìkàn òṣèlú ní ẹkùn ìdìbò ọ̀hún àti ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní wọ́n péjú pésẹ̀ sí nínú èyí tá a ti rí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ ìbàdàn south west local government ọ̀nàrẹ́bù kẹ́hìndé àkàndé alága ti àjọ tó rí sí ayò oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ state gaming board ọ̀nàrẹ́bù jíde bọ́ládúró bákan náà la tún rí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú apm lábẹ́nú ọ̀nàrẹ́bù ìṣọ̀lá abiodun baruwa elda adesina àwọn náà wà ń bẹ̀ alága àǹfààní community development association bẹ́ẹ̀ òun náà ni àwọn tí wọ́n jẹ́ adarí àwùjọ adarí ti ẹ̀sìn lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn tí wọ́n jẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ láàrin àwọn èèyàn tí wọ́n jẹ́ ìyálájẹ́ àti babalọ́jà tí wọ́n bẹ̀ ní tìbútòrò ẹkùn ìdìbò ọ̀hún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ olùgbé ní ìjọba ìbílẹ̀ ti ìbàdàn north west àti ìbàdàn south west federal constituency èyí tí gbogbo wọn tí wọ́n péjú pésẹ̀ láti wá pàdé aṣojú wọn.
1: mo rò wípé kò sí kankan mọ́ bá.
0: ó yẹ kí a dìde ni àmọ́ ká tó mọ lọ ká kí alájà Shakirat Adeola Abiade Sadare eleyi ti ayeyojo bi won to je oni lagbara lowo Olorun ke pe bi mo pe se pe o ki e fi owo pawo ke fi irigijobi e dagba e wa ni dagba ya gbogbo nkan agba te eyan fi saye ni Olorun Eledumare yo ba wa fi jin kiyin o
1: eleyi
0: o je iyawo re laaye oko
1: re lo de oko re mo jo oko re o mo jo oko ko mo jo oko re ni
0: oko re mo be o ba ti daye kan mo jora won
1: ni
0: o mo pada jora
1: eh
0: o wora re ko wo digi
1: di la go bejila na ni ke tun je ka fi pade si lori gudugba iroyin titi layo akisola na loruko temi e ma ya se o
0: oluwa sina alayo ogo ede ofo ma le so fa loruko temi je re atayo nla to fi pade o odigba

0: Kajoki.
1: Emi lè rí kan, ìwọ lè rí kan, gbogbo wa láti jọ ní ẹ̀rí ayọ̀. Ẹ̀rí wa bá wa kalẹ̀ orúkọ mi ni Adéòtí Dèbórà. Aṣojú iléeṣẹ́ Kingsland Heritage. Gbogbo ìwọ tó ń gbọ́ mi pátápátá. Nílọ́lọ́ yìí ó máa ku oríire o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta aṣọ ready-made. Tẹ fẹ́ taṣọ ready-made ọmọdé. Tẹ fẹ́ ta ti àgbà. Mo kí gbogbo yín ku oríire. Oríṣiríṣi bẹ́ẹ̀lì la ni o. Kẹ má gbàgbé. A ní children misbehave, that is to say. A ní jeans nínú bẹ́ẹ̀lì yẹn náà. A ní ball gown, oh my god, a ní up and down, a ní sweatshirt, kò tiẹ̀ ló ń kà. Sori tó bá ti gbé bọ́ndù tiẹ̀, 100 pieces ló wà ń bẹ̀. Má wà gbàgbé, sori tó bá ti dí ọ̀dọ̀ wa. Sọ pé ó fẹ́ ra children mix, children wears only. Both genders ní o. Ẹyọ kan jẹ́ 2,300 naira. 2,300 naira. Tó bá ti mú up and down, jeans. 2,300 naira. Ó ṣòro gbàgbọ́. Ṣùgbọ́n sori tó bá ti dé ọ̀dọ̀ wa, ó máa dúpẹ́ ni. Mo gbàgbé, a kì í tọ̀kìrì kà nílé iṣẹ́ wa. Aṣọ tuntun ready-made tuntun la kó wọ̀lú ní lọ́lọ́ yìí. Aṣọ tá a já lọ́wọ́ lọ́wọ́ sori. Tó bá tún gbé bọ́ndù kejì tún wá gbọ́ mi dáadáa. Tó bá tún wá kọjá lọ sí jeans, oh my god. Tẹ̀ máa ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá ti gbé bọ́ndù jeans obìnrin nísìn, ó máa bá baggy jean, boyfriend jean, combat jean, pencil jean. Bèrè pé èlò ni ó jẹ́ 2,800 naira. Ó ṣòro gbàgbọ́ 2,800 naira. Ẹ ti ṣoríire níbàdàn. Bọ́ndù kan ó jí 100 pieces. 100 pieces ó jẹ́ 280,000 naira. Ó ṣe máa bọ̀ kó wá wò kó wá tọwò. Ó rí pé ó ti ṣoríire ní ọdún yìí tún gbọ́ mi dáadáa. Oh my god. Sori tó bá tún gbé aṣọ tí à ń pè ní Members. Aṣọ tó jẹ́ pé boutique standard. Oh my god. From the United States of America, from UK, from London and Asia countries. Wa gbọ́ mi dáadáa. Bẹ̀rẹ̀ pẹ̀lú ni 3,800. Àwọn vintage shirt, àwọn designer shirt, àwọn up and down, àwọn crazy jean. Ní oríṣi top, polo, sori tó bá ti débẹ̀. Wàrí top, polo, up and down, trouser, joggers, pant trouser, round neck, hoodies. Ẹyọ kan, ó jẹ́ 3,800 naira. Ó dídí 100 pieces tó bá bá ń bẹ̀ mọ́ gbàgbé. O lè gbé láàjì, ó wá kù díẹ̀ káàtó, o lè gbé ìlàrin. Bèrè pé èlò ni, ó jẹ́ 380,000 naira. Àtúnjá top lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. Àwọn round neck, àwọn long shirt fún ọmọdé. Gbọ́ mi dáadáa o. Àwọn sweatshirt fún ọmọdé. Hoodies ọmọdé nìkan ṣoṣo. Bèrè pẹ́ lónìí 2,300 naira. Lónìí rànran sori tó bá gbé 100 pieces 100 design ló máa bá ń bẹ̀. Bọ́ndù ẹ̀ ó jẹ́ 230,000 naira. Bèrè pé wo ló tún kàn. Bákan náà ó ku ball gown láti age 1 to age 14. Ó máa mú ball gown kan ní 430,000 naira. That is to say, what is the 4,300 naira? Tumbo in me, ladies wear. A certain ladies wear. Top, skirt, joggers, boyfriend jean, gown, packing shirt. Ni oni ran ran. 1,800 naira. Up and down. Ibe lo maba. I want designer gown. Ibe lo maba. Bele pe lo. 1,800 naira. 100 pieces here. Oje 180,000 naira. Assorted wears for ladies. So ba de tu wa do do wa. O ma ri ba ta odun lo ni ran ran. Ibi kibi to ba si nbo. Wa moto Iwo Road. To ba ti de Iwo Road. So pe ile marun lo nlo. Sori o sege complex. To koju si isi ile marun. Nibe ni ko dari si. To ba ti de be. Wa ti ma ri awon eyan lo ni ran ran. Pe si number yi ni Iwo Road. 090-58-53-79-86 àti 090-49-2-1-1-6-0-3 Kingsland Alara Auto Ready Made.
2: Try to break. Sometimes
0: Lagelu 96.7 FM. Àpèsè gbogbo rédíò káàkiri. Máa kó wọn jẹ nṣó.
2: Ojú ọjà, àpamọ́ owó, àtàjèrè ọjà.

0: 106.7.
1: Yeah, Obe, real people concept. Tibe RPC Protein World wo awon malu atewure ta mo masin fun le rara lu ni RPC Cattle Hub. Agberan ti wa tapa ta sayan ta se lojo pelu imototo to gaga rakasiara. Ewa gbo o ninu eran ta nje oni opo eyan ni won tin kokoloko arun idire o ti real people concept sebe RPC protein kale wole bere iye won kilo eran ogufe tabi ma lu to ba fe pe nkan re rele o le order ka gbe bon le home delivery bo se aye malu tabi aye ewure le ba fe e kan si RPC protein real people concept wa ni 126 Adekunle Fajuyi Road Legbe Lego NNPC Mokola Mbadan Ekwe 091-273-94422 RPC Protein On Mabibi Real People Concept ni.
2: 21 Days Divine Intervention
3: I'm getting drunk with Reda O
2: Jesus, you gotta be somewhere, JP. Your Korea got a last Wednesday, 1st July 2026. A Korea, the buying visitation for laughter. If I will not talk in funny, Otto, I go for four, no, Latin, I am Piana, and Shilo. But where you go back already, I didn't know that you are doing, you know, my already. I am a lot of fellow Pastor Sakia, or look at Susi, if I did this is the superintendent, Pastor Peter, Ade, Jesse, Reverend Itia Devoki, Prophet Femuni, Prophet Kediakode, Prophet Tadijola Devayo, Prophet Esther Devayo, Prophet Tadia Nikite, Prophet Shagun. Alambi Weninu, Pastor S.O. Aladeji, Prophet A. Olalegon, Pastor Luashe Wadebola, Pastor Ishmael, Amoro, Wali Atiyadomo, Jesu, Inkada Biyu Sawe, J.P. Woma Sotele, Emi Awa Wugi Yoma Pamukwenye, Leria Yo, Lato Dwa Wednesday 4th, Be Tuesday 21st July, Lago Menia, Borole Lodo Dumo, Wokweni CAC Way of Life Center, To Wale Yin Glow Office, Opposite Lengura Grammar School, Challenge Ipado.
4: Ooh. My IBDC meter unit don't finish now. See bad time yo. To go kill buy token now go stress me well.
5: Why you dey worry like that? Just use iRecharge.
4: Are you recharge? How that one take work?
5: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
4: Sharp like that.
5: Even better. Your IBDC meter now gets permanent bank account number, just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
6: iRecharge. Convenience. Accessibility.
7: Ranko Travels and Tours ti de o irorun de po ireti o tun ti de bayi fun gbogbo eyin te fe sirin ajo tabi irin ajo a fe lo sile okere ki mo tanyin ko si kalo kabo loro ti wa nile ise Ranko Travels and Tours omoluabi e fomo niyan se pelu akoyawo la fi sise wa visa processing tour packages flight booking hotel booking koda proof of funds assistance wa fun gbogbo eni to ba fe ba wa dowo po gege bi akeko nile ise Ranko Travels and Tours iru anfani bantabanta yo wopo bakana amba ni setu ikeko sawon ile eko Ganile Okere, bi United Kingdom, Canada, Europe, United States of America, ati bebe lo, ni Ranko Travels and Tours, olonu lomba wa sheo enyoko, bugwe lo ti diron ba ni le shewa, kansi wani number 14, Area Avenue, New Bodija, Ibadan, kode le kwe wan, suri ero bani soro, 0812-627-7773, tabi 0818-841-8800, Ranko Travels and Tours, wa, la wajwo kwa yelu jara, ati abadi dore gbogbo, Ranko Travels and Tours, o gak pata ni wan, ni Kabani Shetu ni ajo sile ukiri.
8: Wijem International Modumeri Aleluya. Tijoti lafi dubelo wa Jesu Christi Oje kitaru yo tu bawa la ye Nino jowi Jesus Evangelical Ministry International Labe ipe Prophet Pastor Akita Yusuf ke ingbe oro Till I have reason to praise God Psalm 66 verse 20 Thursday July 9 Naka siyo kwa wong modelate home Nimi ta si kuo biti biti ebo fuwa Koto di sendo di ojo kwa kala Tajo nwa wa ye nino church auditorium la wa Bere lata agumo kala uro Guest speaker Prophet Samuel Omola Angu JP As spiritual brothers Apostle Dr. Paul Adiola Redo su JP Bababa no Prophet Samuel Situ Bishop Johnson Moraki yo Apostle Father of the day, Honorable Babalola Mukwala Babs, Honorable Maruf Ola Viswe Swe, Mayakum Bonija Market, Pastor Honorable Adura Ebemi, Mothers of the day, Prophetess Jesu Ladu JP, Engineer Mrs. Lepe, Folake Oluremi, Guest of Honor, Professor Jonathan Bolakade, Chairman Council Committee of Security UI, Belu Eda L.I. Oyekami, Lati Bikibi Adeje Gerita, Burita Meni Toya, as a phone call, Bekoma Gerita, Viswajo Yibawa, Civil Gems City International, Tufa Niforo Gun, Bukwe Yanape, Ewa Kajokse,
0: Lagilu FM 96.7.
9: Amen. Ìyáàfin Olúbáyọ̀ alias Ìyá Abiola tí mo jẹ́ aṣojú gbogbo elépo pupa ìpínlẹ̀ Ọ̀yọ́ èmi pẹ̀lú Fọlásadé Àjàlá ojú ọjà ni a wà yìí. Mo fẹ́ kẹ́ ẹ máa bá mi gbọ́ ètò ojú ọjà ẹ máa gbọ́ o.
10: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà.
11: Ọba o tó ṣe dáadáa fún wa ẹ ṣeun ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà ńbẹ̀ pẹ̀lú wa ṣe rí ojú ọjà àti òní ó ní àwọn nǹkan kan tá a fẹ́ sọ ńbẹ̀. Àkọ́kọ́ fẹ́ kí àwọn èèyàn wa nínú ọjà tá a mọ̀ sí ọjà Abode nílùú Ìbàdàn wípé a kú ohun tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá o ní ọjọ́ Ẹtì Friday tó kọjá yìí a kú ẹ̀yọ Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ wa tọ́lọ́run ò jẹ́ ká farapa. Àdúrà táwo wà máa ṣe ni pé Ọlọ́run ọba yóò fi òfò ra ẹ̀mí téèyàn bá dé ọjà Abode èèyàn ò ní mọ̀ pé ọjà yẹn ni mọ́. Kí ni tó ṣẹlẹ̀ ńbẹ̀ náà ni lọ́sẹ̀ tó kọjá ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná ó ṣẹlẹ̀ ńbẹ̀ kọ́lọ́run ọba kó dákun kó jọ kó fòfò rẹ̀ mí fún gbogbo wa. Àwọn máa ṣe ládùúà fún gbogbo àwọn ọlọ́jà tọ́rọ̀ kàn wípé Ọlọ́run ọba yóò dá ìkó lọ gbogbo yín padà lágbára lọ́wọ́ Ọlọ́run. Torí tá a bá ń pe ètò kan ní ètò ojú ọjà ohun tó bá ń ṣẹlẹ̀ lọ́jà òun náà ni ètò ọ̀hún ló dá lé lórí. Kì í ṣe pé kákàn lọ sọ́jà ká lọ ná ọjà nìkan ṣùgbọ́n àwọn tó ń ṣẹlẹ̀ nínú ọjà gan ó kàn wá lórí ètò tá a pè ní ojú ọjà. À ń fi àsìkò yìí kí gbogbo ọlọ́jà pátápátá nínú ọjà Abode nílùú Ìbàdàn pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sí wọn lọ́sẹ̀ tó kọjá ìyẹn ìjàm̀bá iná ilé tó ṣẹlẹ̀ nínú ọjà ọ̀hún tó fi mú kí ọ̀pọ̀lọpọ̀ ọjà olówó iyebíye kó jóná gbúrúgbúrú tó fi mú kí wọ́n má fẹ́ dá ọjà ọ̀hún mọ̀ mọ́. Àwa wá ń ṣàdúà wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba àtún onírúurú eléyìí mọ́ o. Gbogbo ẹnikẹ́ni tó ti wá rò wípé bóyá òun ti lọlẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ti wá rò wípé ó ti tán gbogbo ọlọ́jà yòówù nínú ọjà Abode tó ti wá gbàgbọ́ pé níbo lòun ó tún ṣe bẹ̀rẹ̀ àti pé níbo lòun ó ti bẹ̀rẹ̀ ṣé òun ó lè dìde mọ́ báyìí. Ọlọ́run ọba ló máa ń fani sókè o Ọlọ́run ọba ló máa ń mú rírí jáde nínú àìrí Ọlọ́run ọba ló máa ń sọ fún nǹkan tí ò sí pé kó wà tí ó sì wà tí ò sì ní sí ẹnikẹ́ni tí ó béèrè lọ́wọ́ rẹ̀ pé ó ti ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ọba ọ̀hún tí gbogbo wa wá ń gbójú sókè wò lójoojúmọ́ wọ́n jẹ́ òye wa wípé àtàrí wa yìí tá a kọ sí sánmọ̀ wípé ibi inú sánmọ̀ ọ̀hún ní kọjá sánmọ̀ ọ̀hún lọ́lọ́run ọba náà wà Ọlọ́run tá a wá ń kọ àtàrí wa sí lójoojúmọ́ yóò ṣe dáadáa fún gbogbo ọlọ́jà pátápátá èyí tó fara kọ́ kankan tàbí kejì nínú ọjà Abode yóò ṣe dáadáa yóò tún gbé yín lórí sókè padà aláàánú kan tó ju ẹgbẹgbẹ̀rún aláàánú lọ Ọlọ́run ọba yóò ran sí gbogbo ọlọ́jà pátá tí làlúrí iná tó jó òun tó jó ọjà wọn lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwa náà mọ̀ pẹ̀lú yín o torí ní ọjọ́ Ẹtì Friday ó lágbára nínú ọjà torí kò ṣẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tó tiẹ̀ ṣetán láti ẹ̀tí bẹ́nikẹ́ni sọ̀rọ̀ oníkálukú kan wá ń lọ ni jẹ́ ta lèèyàn fẹ́ bá sọ̀rọ̀ ńbẹ̀ gan kò sí torí pé ó ní agbára lọ́jọ́ náà. Èyí gan òun ló bí kókó nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí fún ètò ojú ọjà.

nígbà tí a ń sọ ọ̀rọ̀ nípa ọjà abode tí a ń sọ̀rọ̀ nípa iná ilé ìtọ́jú ńbẹ̀ ẹ̀kọ́ kan àbí méjì wà tí mo fẹ́ ká kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí gbogbo wa la máa ń gbàdúrà pé kí lábúrú kankan kó má ṣẹlẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan gbogbo wa náà la ní lọ́kàn pé tó dáa ni kó máa ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n nígbà míì tá a bá ń ṣiṣẹ́ nígbà míì tá a bá ń ta ọjà nínú ọjà wa àwọn nǹkan míì téèyàn fọkàn sí bí irú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá náà eléyìí tó ṣẹlẹ̀ yìí a máa ṣẹlẹ̀ ẹ̀kọ́ wo wa lo yẹ ká rí kọ́ kókó ẹ̀kọ́ tó yẹ ká kọ́ kọ́kọ́ nínú ọ̀rọ̀ náà nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá náà eléyìí tó ṣẹlẹ̀ nínú ọjà yìí kò ní wípé gbogbo àwọn tá a bá jẹ́ ọlọ́jà pátápátá òun ló yẹ ká máa kíyèsára bó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá náà eléyìí tó ṣẹlẹ̀ yìí kò tí ì sí ìfìdímúlẹ̀ rẹ̀ kan pàápàá jùlọ ní ọjọ́ ẹtì Friday nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ in tó fa gan tó ṣokùnfà gan kò tí ì sí ìfìdímúlẹ̀ rẹ̀ ṣùgbọ́n yorùbá bọ̀ yorùbá ní tí ò bá sí ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ kan kì í dédé ṣẹ kò ṣeé ṣe fún iná lákàn ti dédé búyọ gbàù kó sì bẹ̀rẹ̀ sí rán ọjọ́ náà tí kì í bá ṣe pé nídìí tọ̀rọ̀ fi rí bẹ́ẹ̀ victor ìwọkọ yìí téèyàn bá jáfara láti ṣe àwọn nǹkan kankan tó yẹ kéèyàn ṣe láti láwọn àsìkò tó yẹ kéèyàn ó ṣe àwọn nǹkan kan téèyàn ò retí ńgbà mí a máa ṣẹlẹ̀ o ẹ̀kọ́ tí mo kọ́kọ́ fẹ́ kí gbogbo wa kọ́ ńbẹ̀ ni wípé ká máa kíyèsára pẹ̀lú ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ná ní ìsìn ayé ti lajú oríṣiríṣi ọ̀làjú àti àwọn ìgbésẹ̀ ọ̀làjú àwọn ìgbésẹ̀ ayé ọ̀làjú òun la ti ń gbé báyìí ọ̀pọ̀lọpọ̀ gan nígbà míì nínú ilé ìtajà wọn wọn a máa gbé ohun ìdáná bí afẹ́fẹ́ ìdáná gáàsì èmi ò sọ pé afẹ́fẹ́ ìdáná gáàsì ni wọ́n gbé wá sí bóde o torí ńgbà náà lẹ́ẹ̀mọ̀ sọ pé wọ́n gbé afẹ́fẹ́ ìdáná gáàsì wá síbẹ̀ rárá o èmi kàn ń sọ ni pé fún àpẹẹrẹ nínú ọjà tá à ń tà nínú ayé ìsinyìí àwọn nǹkan ọ̀làjú tó ti dé bánú ayé àwọn nǹkan ìdáná bíi ohun èlò afẹ́fẹ́ ìdáná gáàsì eléyìí tó jẹ́ pé alágolo ní kékeré tí ó jẹ́ pé àwọn tó bá jẹ́ ìyá lọ́mọ tọmọ wọn náà wà bá wọn nínú ọjà tán lè fi sáré dáná fún ṣe ṣèṣe àwọn èèyàn ti ń ṣàmúlò orú rẹ báyìí èmi ò sọ pé òun ni wọn ń lò nínú ọjà abode o ṣùgbọ́n mò ń sọ fún wa wípé ìkíyèsára yìí ó ní í ṣe pẹ̀lú ohun gbogbo tá a bá ń lò pẹ̀lú ọ̀rọ̀ ná tó bá jẹ́ pé nínú ilé ìtajà ti tiyín ṣọ́ọ̀pù tiyín ni inú ọjà ti nílẹ̀ yín ti ń gbọ́ ni tẹ́yìn náà bá ń ṣàmúlò orú àwọn nǹkan báyìí tó jẹ́ nǹkan ìdáná gáàsì lábala bí ẹja kíyèsára mo ń tẹnu mọ́ o kì í ṣe pé bóyá ohun tí wọ́n sọ pé ṣẹlẹ̀ nínú ọjà abode rèé o àwọn nǹkan tó máa ń ṣe okùnfà kí iná ó jó ni mò ń ṣàlàyé o tá a bá ń ṣàmúlò àwọn agolo afẹ́fẹ́ ìdáná gáàsì nínú ilé ìtajà wa ẹ jẹ́ ká rí dájú wípé àwọn ohun èlò afẹ́fẹ́ ìdáná gáàsì yìí ó ń pa dáadáa kí ni ìtumọ̀ rẹ̀ ni wípé ṣé tá a bá pa ṣó ń kú tanyanyan ṣé afẹ́fẹ́ ìdáná gáàsì kì í yọ́ jò nínú ohun tá à ń lò bóyá lé gan ni tàbí nínú ilé ìtajà ṣé kò máa yọ́ jò ṣé kò máa yọ́ jáde irú àwọn nǹkan yìí ó máa ń ṣokùnfà iná jíjó láìretí o eníre ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ ó ní àwọn tí ò lè mọ́ gbéná gorí ọ̀tá máa wò wípé irú èwo lè yìí bẹ́ẹ̀ ni àwọn kan wà wọn ò lè mọ́ gbéná gorí ọ̀tá tó jẹ́ pé bíi kan máa ń fa nǹkan kan sá máa ṣe ọ̀pọ̀lọpọ̀ irú àwọn èèyàn yìí tí ò bá kíyèsára ló jẹ́ pé àwọn nǹkan wọn tí wọ́n bá ṣe tí wọ́n fẹ́ tán ṣe tí wọ́n bá jù sílẹ̀ láì tí ì kú tán tí irú àwọn nǹkan èlò yìí bóyá bí à ń fa sìgá ni àbí à ń fa àwọn nǹkan kan míì tó jẹ́ pé iná wà lára rẹ̀ tó bá dédé jábọ́ sílẹ̀ tó jẹ́ pé n tó sì bọ́ sórí n tó bọ́ sí ó jẹ́ orí nǹkan tó le tètè mú iná jò irú àwọn nǹkan báyìí náà a máa fa iná a máa fa ìjàm̀bá iná o kódà a máa fa ìjàm̀bá iná nínú ilé a máa fà á nínú ọjà kò di méjì

eto ta pe loju oja o lo nte siwaju laaro toni isele to sele ninu oja abode o kan wa ku o si kan gbogbo wa na patapata awon to je oloja nbe awon eyan wa na ni won to je pe eje jo rin lara gbogbo wa ni an kedun pelu won be na lati tun lo anfade yi lati dara wa leko pe ka ma ki esara ninu oja wa gbogbo awon nkan to le fa isele jamba na yi o wa nbe won ti menu ba meji lekan kin to danu duro pipe lakoko to ba je pe ami awon nkan dana nkan elo dana afefe dana gas ninu shop wa ninu ile itaja wa kari daju wipe a n pa tan yanyan koda gan o sanfani beyan ba le mo rara gbonje re wa lati ile ti ogule ni gbe awon nkan afefe dana gas wa lati ile o to sanfani gan ni wipe keyan wa sofo opolopo dukia lo mo menu ba be mo si to menu ba awon eyan mi ti o ma n gbe na gori ota to je pe enu lado gan wa loro ti won fufu ti won ba n fa nkan to je pe ajoku uru nkan ti won fa yi ti won o ba ki esara lati ri daju wipe won pa ina ara re ogun tan yanyan ti won ba kan ju si bikan ti ibi kan ba ju si to ba je pe awon nkan elo to le gbina to le mu kinaran wa nbe o le jo didi oja o oja ti o jo ninu oja abode ke se kekere o bo se je pe awon lekuleja ati opolopo awon eyan ti o nta nkan bile lo wa nbe oja loja nje owo ni won fi pe lo re gbogbo ti won ta nbe owo ni awon ti won ko sinu oja won owo ni won ti fi ko sibe enikeni ti o ba lo be ti o ba lo ra nkan nbe owo ni iko oju oja yi ti denu oja abode ri ti a lo na oja nbe pelu awon ape abalaye atorisirisi awon nkan ti won ta nbe won si da wa lo ndada awa na nkedun pelu yin a si gbagbo wipe olohun yo se daada fun wa eleketa to tun wa nbe ninu ara awon nkan to ye ka ma ke sara fun to fi ye ka ma mo ba se ba ba wa ninu oja awon nkan won lo le fa ina jijo iru ara awon nkan to tun le fa ina jijo lawon oja mi tabi ninu ile o ni awon nkan elo ina ijoba elomi ninu awon oja mi to ti sele tele sele sele sele sele ri seyin awon nkan kan o wa nbe ninu awon oja mi to je pe awon nkan elo ina ijoba ni fun apere elomi le ni ero amomi tutu ti o je pe tori pe ko le ba ri oja ta nijo keji yo tan gbogbo re le patapata ni pe ai ba mo ina le de ni ale ninu oja ngba to ngo ba fi de oja lola gbogbo awon nkan eroja e omi tutu ni o nkan lerin dodo ni o to n ba ko sinu ero amomi tutu yi gbogbo re pata oni yo ti di ti o ti tutu won yin owo le raye ta fun awon ti won je onibara ṣùgbọ́n tó wá wà nbẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn kì í wo àwọn nǹkan tí ó lè jẹ́ àkùdé àwọn nǹkan tí ó lè jẹ́ nǹkan tí tó léwu wọn kì í wo abala rẹ̀ sí abala owó táwọn fẹ́ rí tàbí nǹkan tí àwọn fẹ́ jàǹfààní rẹ̀ ó kúkú sàn wípé tá a bá ní àwọn nǹkan èlò ná tó ń lo iná ìjọba àwọn nǹkan èlò amómi tutù àti àwọn nǹkan èlò míì tó ń lo iná ìjọba ká kúkú máa pa gbogbo rẹ̀ bá bá fẹ́ kúrò nínú ọjà wa èmi ò sọ wípé ibì kan tí wọ́n ti tan ẹ̀rọ kan tó ń lo iná ìjọba sílẹ̀ nínú ọjà abode òun ló fa ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà yìí o ṣùgbọ́n mo kàn mú wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún gbogbo ọlọ́jà pátápátá kódà gan fún gbogbo àwa tá à ń gbénu ilé ká lè mọ bí a ṣe máa para mọ́ lórí àwọn nǹkan tó lè ṣe okùnfà ìjàmbá náà tó fi wá jẹ́ pé àní dẹni tí ó mọ pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan dúkìá òun ló jẹ́ nǹkan tó ká wa lára lọ́sẹ̀ yìí torí pé nínú ọjà abode ní ọjọ́ ẹtì tó lọ ó ní agbára ń bẹ̀ o à ń fi àsìkò yìí tún kí àwọn ọlọ́jà ọ̀hún lẹ́ẹ̀kan sí i à ń fi àsìkò yìí tún ṣe àdúrà fún gbogbo àwọn tí wọ́n pàdánù nǹkan kankan tàbí nǹkan kejì nínú ọjà náà à ń fi àsìkò yìí ṣe àdúrà fún gbogbo àwọn òǹtajà èyí tó jẹ́ pé wọn ò tiẹ̀ lè rí nǹkan kan mú nínú ọjà wọn pé ọlọ́run ọba onírànwọ́ ni yóò ṣèrànwọ́ tó tọ́ tó yẹ fún gbogbo ọlọ́jà pátápátá eléyìí tí làlúrí ọ̀hún dé bá bẹ́ẹ̀ náà la sì tún rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn torí pé ìkànnì lágelú ó jẹ́ ìkànnì tó jẹ́ pé èyí tó bá ń ṣẹlẹ̀ sára àlú náà ó kan òun náà ní gbọ̀ngbọ̀n ni à ń fàsìkò yí rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn àwọn tí ó rí jájẹ tó yàtọ̀ sí pákó gbogbo ìjọba lẹ́lẹ́kàjẹ̀ka pé àwọn ará abode wọ́n nílò ìrànlọ́wọ́ wa o torí pé téèyàn bá jorí ahun tó bá débẹ̀ yóò mọ̀ pé nǹkan ṣe ń bẹ̀ àmọ́ ó bà ní kò tí ì bàjẹ́
wọn ní ilé ọba tó jó ẹwà ló bù sí gbogbo àwọn tí ọlọ́run ọba bá ràn lọ́wọ́ ìjọba lẹ́lẹ́kàjẹ̀ka ẹjọ́ ẹjẹ́ ká dìde ìrànlọ́wọ́ fún gbogbo àwọn òǹtajà tó wà nínú ọjà yìí o àwa náà ò ní ṣòfò ẹ̀mí lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ jẹ́ kí gbogbo wa ká máa kíyèsára bá a bá ṣe ń tajà wa ká máa kíyèsára sí àwọn ewu kan tó lè gbọ̀nà ẹ̀bùrú yọ bá a bá já fira lórí àwọn ìgbésẹ̀ kan tó yẹ ká gbé àbí míì kò ní bàjẹ́ fún wa bó ṣe bá wa lónìí nìyí lórí ètò ojú ọjà fún tọ̀sẹ̀ yìí lágbára lọ́wọ́ ọlọ́run ìpàdé tún di ọ̀sán láago kan ṣaago méjì àbọ̀ nígbà tẹ́ máa pàdé mi Fọláṣadé Àjàlá tẹ́ mọ̀ sí Àbẹ̀kẹ́ lórí ètò kílarígbọ́ àtolúwa Ṣínà Aláyọ̀ Ògo Èdè tẹ́ mọ̀ sí Àlàní lórí ètò kan náà tá a pè ní kílarígbọ́ níkànnì yìí náà ni títí wá dọ̀sán ọ̀hún ojú rere ọlọ́run ọba kò ní ṣe tiwa ti o ẹ jẹ́ máa kíyèsára nu gbogbo tá a bá fẹ́ máa ṣe oṣù yìí oṣù ayọ̀ ni yóò jẹ́ fún gbogbo wa àmọ́ rírì pẹ̀ngbọ̀n wa.

La Gelu 96.7 FM. A pesin gbogbo radio ka fata. Ma ko won je so.

0: From 100K, 150K. From 150K, 200,000 naira. 200 solid 1,000 naira. 200. 2 solid 100,000 naira. Yẹn ni àbọ̀ bá ṣe gbọ́ sí náà ni. Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni o. Hey, ẹgbẹ̀rún lọ́nà gba náírà láàárọ̀ Monday. Oníwọ̀ ló ní. Ìwọ̀ ló ní lóòótọ́. Oníwọ̀ ní luck kọ́ mọ́ jẹ. Ngbọ̀ wá ní luck tó gbégbèsẹ̀ nǹkan. Ọdágun lá òsì ló ní luck. Luck rẹ ò lè jẹ ntọ́ bá dá sí o. Rèé bèrè bọ́ bá ní luck tó gbégbèsẹ̀. Èmi ní luck. In bá play rẹ̀ máa jẹ. Gbìyànjú ẹ̀. Mọ́ kàwọ́ gbéra. Bọ́ bá ní luck tó try rẹ̀. Ẹ̀yìn aro ní. Kò ṣeé ṣe kọ̀pọ̀ sí. Kódà kan sọ́sẹ̀sì ó sì nọ́mbà rẹ pè. Mo lè ṣe owó san fún ọ. Torí nọ́mbà tó bá jáde lórí ẹ̀rọ ayélujára. O ni wọ́n sanwó fún o. Ibi ọ̀rọ̀ dé dúró nù star 347 star 1004 star 2 hours. Ìwọ lọ́kàn láàárọ̀ ìmọ̀ rìlẹ́ǹtì mọ́ wàrà ro. Jábẹ̀ lórí 200,000 àbí irọ́ 50 ni. Jábẹ̀ lórí 50,000 naira. Ká máa ṣe ní ìpele ìpele. Category by category. 50K rè. Ta ló lowó yìí? 081 lọ́bẹ̀rẹ̀ rẹ̀. 6443 ìlú parí ẹ̀. Ta ló ní? Ẹ gbé kọ́ yìí. Gbé kọ́ọ̀lù ọ̀rọ̀ Ronaldo ọ̀kan ọ́. Kò sí ǹdọ́kan pẹ̀lú ọ̀rọ̀ Messi. O fi fóònù lẹ́nu ṣọ́ọ̀bù ń rè ágìn tí ọ̀kan ọ lọ́wọ́ kan ọ lẹ́sẹ̀. Yóò ṣòwò lófò láàárọ̀ kùtùkùtù Monday. Ọjọ́ ajé. Everybody ń wówó argument ń tiẹ̀. Brazil dájú Spain lọ. Múra sí. Tẹ́tù ìyìn ò sì fẹ́. Hello.
1: Hello.
0: Ẹ̀kaàrọ̀.
1: Àmísà tó rí Yomi. Kòníkájẹ.
0: Kọ̀pọ̀n dandan bẹ́ẹ̀ bá mú ọkọ mi. Ṣé gbọ́? Kọ̀pọ̀n dandan.
1: Ọlọ́ọ̀lẹ́
0: Ansat. Ọkọ̀ tèmi nù.
1: Pàpà tá sáìkà.
0: Ẹ má gbé fúnra wọn. Bó ṣe jẹ́ nù. Orúkọ yín àtàdúgbò tẹ́ wa.
1: Orúkọ mi ni Kọ́sí Àlàrò.
0: Àdúgbò wo lẹ́wà yìí?
1: Wà níbi o.
0: Sá. Ní ìgbọ́.
1: Kí ni mo fẹ́
0: Asúbí òjò.
1: Bẹ́ẹ̀ni.
0: Àdúgbò.
1: Ẹ̀yin Blake.
0: Ẹ̀yin. Sí èso ọ̀nà sọ́mbe kọ́ yẹn ni.
1: Bẹ́ẹ̀ni sọ́mbe. Bẹ́ẹ̀ni
0: sọ́mbe. Okay. Ìgbà wo lẹ ti ń play kaṣẹ̀?
1: Ó ti pẹ́ o.
0: Ṣé ẹ ti jẹ́rí?
1: No, mi ò jẹ́rí o.
0: Ọ̀dà ẹja ẹ sáré fi 50,000 naira wọ̀ kan láàárọ̀ yìí. Ṣé ẹ ti gbọ́?
1: Ọbẹ̀ ni.
0: Ẹ mú fún òyìn dání òun ó pè yín láìpẹ́ yìí o.
1: Ọjẹ́rì
0: nìyẹn. Wọ́n á pè yín láìpẹ́ yìí láti mọ bówó yín ó ṣe dákàǹtì yín. Bó ṣe jẹ́ nìyẹn. Ìyẹn ti lọ bẹ́yẹn. Ẹja lọ sórí another 50,000 naira. 070 lọ́bẹ̀rẹ̀ rẹ̀. 8131 lọ parí rẹ̀. 8131. 8131. Ta ló lowó eléyìí náà láàárọ̀ Monday. Ọ sọwọ́ Monday. Ebàrìbà, who owned this morning? Ta ló lowó yìí? Ege gbé. Hello. A kú ojúmọ́ sà. Ìkànnì Lágelú FM láti ń pè yín. Orúkọ yín àtàdúgbò tẹ́ wa yìí sà.
2: Emmanuel ni láti Àkúrẹ́.
0: Ìlú Àkúrẹ́ olóyè mẹ́kùn.
2: Bẹ́ẹ̀ni o.
0: Àdúgbò wo Lákúrẹ́?
2: Máa
0: fún bí owó. Sọ ọ̀nà ìdánrẹ gáràjì kọ́ ni.
2: Bẹ́ẹ̀ ọ̀nà ìdánrẹ gáràjì.
0: Mi náà wọ̀n máa kúrẹ́ díẹ̀. Mọ gbogbo àwọn. Èmi nì. Èmi nì.
2: Mo ti ń plẹ̀ láti tipẹ́. Mo wá rò bóyá èèyàn lè plẹ̀ láti ibi tí ó jẹ láti.
0: Kò sí ibi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti jẹ. Wọ́n ń jẹ láti Abuja, wọ́n ń jẹ láti Kano, wọ́n ń jẹ láti Nasarawa, wọ́n ń jẹ láti Niger State.
2: Ọ̀rọ̀ yín ni mo gbọ́ tí wọ́n á ṣe lẹ́yìn pé kékèèyàn bá play mẹ́ta, máa ní ti play mẹ́ta o. Mo sọ play mẹ́ta lẹ́ẹ̀kan
0: ni o. Ìyá. Congratulations. Ẹ̀sàrẹ̀ ẹ sì jẹ́rí àbí?
2: Mi ì jẹ́rí rárá.
0: Ẹ tí à ń wò pé àbẹ́yìn tẹ́ ẹ wà tẹ́ ẹ ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹwà, àbẹ́yìn ò sí ń bẹ̀ ni. congratulations every 50,000 naira wo kan laaro yi congratulations customer care ma pe yin lai pe mu fo yin dani o emu dani o won pe yin won bere details yin bo se je niyan iyen ti lo be yen kilo kakase pelu lu to wa oba wa nkutu we nji sati wa nigeria ko si je network in nigeria lo nlo eh eh o ti je kan nu awon mobile line ti a nlo nigeria o ti tan si ndo kan bi o wa bi ori o wa ba wa ma idu ko wa nu sambisa ti network ba ti debe a pe o won si owo ori o si da kanti re ko lo fa rara je lo sori 100,000 naira mo de yi 081 lo bere re 3985 lo pari re ta lo lowo yi 100k laaro monday gbe call o gbe call e o ke dun be mi nu o ke yan padanu owo na o kini ohun o easy lati je o ko easy o
2: Hello,
0: Tata Saika. Hey, Chairman. Amoro. Amoro mi. Afana.
2: Hello.
0: Afana. Agojumo. Oruko. Oruko yin.
2: Oloro de wa sha biodun.
0: Ah, mo ti ma pa Amoro na ni Oloro de. Amoro.
2: Oloro.
0: Oloro, omo Oloro lemi na, Oloro lemi na agboli ajana oro won ti bi emi na.
2: Amoloro ti ko le yin.
0: Ajana oro. Ajana oro.
2: Ibo leyin Ibarada ni ni koro wondo ni badan Ogunpa
0: Koro wondo o lo fa gan won debe won kebe leni
2: Ofa
0: o lo fa gan
2: o kan ni tun la reni o last 1000 naira do mo fi ticket meji o
0: last 1000 naira won yin le fi ticket meji
2: o mo bi la
0: o de ti gbe
2: awon ti ti
0: a di pe e de
2: Eh
0: ya, en gba ti e kan yin, mo so lan laaro mo ni wo lokan ma dagun la o. Mo so pe owo to ku lo mi re o. O ya lo ti lo beyen olorode 100,000 naira lo wole.
2: Bagi, ba re.
0: 100,000 naira lo wole. Je sibe.
2: O ya.
0: Je sibe. Won ma pe e beyen, won a pe e laipe yi. A pe e laipe. O ya, let's go. Omo oro, o ya. Iyen ti lo beyen. Gbagbagba Ajo wa lori oda ni lori street ghetto la na amo ke adu awon oluyoro se sere ni sere moscow ah o do ba gbe wa la wa gbe pade e file ba se fe na ni o do ba gbe wa la wa gbe pade e o wa nle gan olorun Oba de tun je ki a tun se ti hello afana a tun jo mo sira wa la na ni package na gbogbo e o ya let's go da lo

0: 100,000 naira. Another 100,000 naira. 090 090. Ọparí pẹ̀lú 3999. Another 100,000 naira. A wà parí ẹ̀ tí orí 200K. Ẹgbẹ́.
1: Hello.
0: Ẹ kaaro sa.
1: Ẹ kaaro.
0: Orúkọ yín àdádúgbò tẹ wá sa.
1: Mo wà ní Olúyọ̀lé.
0: Inú Olúyọ̀lé. Orúkọ orúkọ sa.
1: Akanbi Yọlá tó bá su Peter.
0: Mr. Peter, ìgbà wo lẹ ti ń play cashe?
1: Ah, láti dùn wẹ̀.
2: Striker.
0: O lọ fa gan, my brother. O wálẹ̀.
1: Láti dùn wẹ̀ ti ní o.
0: Ṣé ẹ jẹ́rí?
1: Àtọ̀.
0: Ẹ jẹ́rí?
1: Àtọ̀.
0: Ẹ dẹ̀ ń gbìyànjú ẹ̀.
1: Mo gbìyànjú láti dùn wẹ̀ tí ó ṣẹlẹ̀ ó ga
0: o. Okay, o ti wá dojú ẹ̀ báyìí láàárọ̀ yìí.
1: Ó bẹ́ ta o.
0: O ti bọ́ sójú ẹ̀ láàárọ̀ yìí. Ó yá ọmọ oró mi, mò ń kíyín o. Ẹ wà ń bẹ̀ o. Ó yá. 100,000 naira lẹ́jẹ́ Mr. Peter. 100,000 naira lẹ́jẹ́ láàárọ̀ yìí.
1: Ah, ẹ ṣe gan ni sir.
0: Congratulations sir.
1: Congratulations.
0: Ẹ kò sọmọ náà wọn débẹ̀. So customer care máa pè yín láìpẹ́ yìí o, ṣẹ́gbọ́. Àmì àmì àmì. Ó yá, let's go. 200,000 naira. 200,000 naira. 200,000 naira. Ta lọ wà ń bẹ̀. 200K. 091 lọ́bẹ̀rẹ̀ rẹ̀. 7443 ló parí ẹ̀. 7443. 091 lọ́bẹ̀rẹ̀ rẹ̀. 7443 ló parí ẹ̀. Ta ló wà ń bẹ̀. Ta ló wà ń bẹ̀. Ta ló lajẹ́ yẹn. Ta ló lajẹ́ yẹn. Let's go there. Ta ló lowó yẹn. Ọkọ̀ náà ti lọ́wọ́ kan. Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀.
0: A kú ojúmọ́ sà. A kú ojúmọ́ sà.
1: Dáadáa ni sà, ojúmọ́ ni sà.
0: Ìkànnì Lágelú la ti ń pè yín. Orúkọ yín àtàlùjọ tẹ̀ wá sà.
1: Tọ́ Ṣáìkà.
0: Èmi ni.
1: Ẹlẹ́mìíràn Usman Adeleke.
0: Mr. Usman Adeleke àdúgbò wo.
1: Láti àǹfààní sà.
0: Àǹfààní ńlẹ̀ ńlẹ̀ ń bì ilẹ̀ wà. Ìgbà wo lẹ ti ń pè káṣẹ?
1: A ò ti fi orí
0: ti lọ fà o. Ẹ
1: Ẹ̀kan
0: lẹ jẹ́ rí èlò lẹ jẹ.
1: 100.
0: Okay, okay, customer ni yín. Ẹ sáré fi 200K ṣe ẹ fi wọ̀ kan láàárọ̀ yìí.
1: Ọlọ́run ṣe o.
0: Congratulations. So customer care máa pè yín àṣìṣúà bọ́ ṣe máa ń pè yín. Ẹ ti jẹ́ rí so mọ́ ṣe pè yín yẹn náà wọ́n á ṣe pè yín. So bó ṣe jẹ́ nìyẹn láàárọ̀ yìí. Ẹ jẹ́ lọ, ẹ jẹ́ lọ, ẹ jẹ́ lọ fún tààrọ̀ yìí. Eré gbogbo di aago 12 lọ́sàn-án nìkànnì ti Splash 105.5 FM. Lórí ètò ìta lọ́ta, a tún gbéra wa débẹ̀ gidi gan ni, o torí pé owó tó tún gara náà lẹ́tún láǹfààní àti tẹ́wọ́ gbà. Lọ́sàn yìí, n bá ti dé ìkànnì Splash láago 12 àti n bá ti bẹ̀rẹ̀ ètò. Kóòdì tí ó gbé yín wọlé, wọ́n gbà sí yín la. Báà mi ti dé o, Désóyè ọmọ tọ̀sọ̀. Ibi ayé ń lọkọ̀ sẹ́ni ó yé o. Bàbá ti dé àti àwọn ìgbìmọ̀ wọn. Wọ́n jọ gbé yín débẹ̀ láàárọ̀ yìí. Ẹ gbọ́ bo láyé ń lọ. Kò sẹ́ni bọ́dì tó yé o. Ọ̀sán lèmi àti yín pàdé nìkan ní Splash. Títí ìgbà yẹn, ẹ máa jẹ tinú ẹyin. Ẹ máa lẹ epo rẹ̀. Máwọn enemy.

0: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: series of submissions ti o ti wa lori oro ti CCTV camera kan kan ta so yin o po babun roko na ti so experience bi meji bo so so ti e na Taufik na so ta won elere pe bo se de pe camera lo ma n tu asiri opolopo nkan baba se e de ka fokan si pe I need the monitoring ka fi se agun belewo ka fi ma peyin wo ta fe se de eyin pe baba ti e si nle aloju nle ko si aye ni o ye ka gba ipe re eku joko mama epe le ma mo ti roju yin ri nigba kan bi
1: o ti pe
0: nigba wo
1: o ti pe daddy
0: e wa fun program kan
1: mi wa fun program naturally
0: eyin le e so e do ba kun ba mu iru kini e je da pe soro soke baba sanu si si awon submissions kan ti mo ni ki mo pe pada o le da mi pe e je ma binu mi ni pe ma kan je ki won sa tete so hello ya
2: o gbe se lo pa
0: o iro mo gbe ni mo try lati gbe ni hello ban shikini yo keda kun hello baba
3: camera sa sa seri ni camera sa
0: ni
3: pa camera si abale ni kocho amu yibo yen sa ni society wa ti abale ri pe a ni kocho camera wallahi e rorun alaafia lo de ba wa Nigeria seri ti e ri pe ni oyibo awon olopa ko se ti o ni camera lara nu won olomo mu idajo rere wa pe ko ni si pe
0: amomu lohun
3: mu o temi seri baba ti mo wi ko ti ti wa iyawo won ninu ile iya yen o ko ni yen ma ga si gbogbo yen to je bi pe sugbon iya yen obi mo so ninu ile omo odo won okunrin omo arewa na ni omo odo won 3 years boy won
0: se
3: n go sa Asi tori pe ya yen wa omo by all means. O tin lo gbera re sile fun omo odo won yen ninu ile. To ti mba ya yen se po.
0: Pe bo yon lo ale je pe kara do
3: gbo. Pe o le se ko do lo yun ko wa gbe fun baba pe baba lo ni oyun.
0: Iya.
3: So, e to wa to asiri ni pe ki baba yen ba ba bo yen wi. Obo yen ma nwa side omokunrin yen, o ma side omokunrin yen. Baba wa fura pe ti ma n ba bọọlu iwi iwọn ma n gbe bọọlu níjà kí ló dé ó ṣáà ti pé bàbá wa ń fura sí ìyàwó wọn so ìgbà ìyẹn mọ pé ìgbà tí wọn bàbá ń fura sí ìyàwó tí bàbá bá fẹjọ sun ẹgbọn wọn wọn ma ń lé bàbá yẹn padà ni pé ìwọ ló láṣẹ jùwé ìyàwó ẹ̀yẹn dáadáa ni bàbá bá lọ ṣe kámẹ́rà sínú ilé kámẹ́rà
0: yẹn
3: ló tú wọn fún pé ọmọkùnrin yẹn ń bá ìyá yẹn ṣe pọ̀ nínú ilé ìgbà ẹni gbogbo wà ní
0: olúwa o
3: ẹ wo ẹ ṣeun tẹ fún mi ní orí ọ̀fẹ́ yẹn
0: ṣe ẹ ṣe etí ò jẹ kí etí ẹ ní òdì
2: kínú ẹ ní ó dùn
0: kìí jẹ kínú ẹ ní ó dùn ó ti balẹ̀ ọlá kámẹ́rà ti balẹ̀ ọlá dẹ́mbẹ̀ ọ̀hún àmọ́ ìwà àbàjẹ́
2: jẹ
0: kámẹ́rà
2: ló
0: tún fún. Ẹ̀pẹ̀lẹ̀ madam.
1: Yes sir.
0: Ìpè tẹ́ ẹ pè mí.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Mo rí i pé n tí ó yẹ ká wà lórí kẹ wá sọ káyé ó gbọ́ ni.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Ni mo ṣe ní kẹ máa bọ̀ láàárọ̀ mo ṣe ti gbàgbé ìgbà wọn sọ fún mi pé madam kan mo ní mo ṣe kàn pè yín.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Bẹ́ẹ̀ ṣe wá mẹ́nu sí mo ní ṣe ẹ ti pé okò tó àánú tí mo ní kẹ́ ẹ pè.
1: Mo pè wọ́n ṣùgbọ́n nọ́mbà yìí ò lọ láàrin wọn. Bẹ́ẹ̀ni.
0: Ó dà ẹ ti wá ní àǹfààní àti wà lórí afẹ́fẹ́ ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe sọ pé kí ni ìṣẹ̀lẹ̀.
1: Ọmọ àbúrò mi ni. Ó lọ sọ́dọ̀ bàbẹ́ ó sá lọ látọ̀dọ̀ yẹ́ ẹ̀sẹ̀ ọ̀dọ̀ bàbẹ́.
0: Ó sá lọ látọ̀dọ̀ yẹ́ ẹ̀ bàbá àti yẹ́ ẹ̀ ò jọ sí mi.
1: Àbúrò mi yẹ́ ní challenges. So òun ló ń káwọn ọmọ yẹn kiri wọn lọ school. So a ti lọ bá bàbá wọn ó ní ká fóun ní ọkùnrin ká móbìnrin àjẹ kí àbúrò mi yóò fẹ́ kán kó wọn rárá. Ṣùgbọ́n a mọ̀ pé lọ́jọ́ káwọn ọmọ yẹn náà padà kúrò ní ọ̀dọ̀ ẹ̀ kán má wàá da ìdàkudà. So ìgbà tí mo wá pe bàbá ẹ̀ pé kó
0: jọ
1: akéde mi ni bàbá ọmọ náà wà.
0: Ok. Eré àbò ni àbúrò.
1: Sanyo.
0: soyo aburo yin e ko le kan
1: ile ya mi
0: okay oro mo ranti oro taye to n ka mo mo kiri ta sonjo si mo ko ma je pe
1: no idowulo
0: idowulo.

0: on la buru tawa
1: awa e yin ni taye kan e ile ni je taye kan on ni dowo ti taye ti e ni si e ti mo so do si e ye kin ti e weyin awon mo ti mo ko lo si modalism ye wo
0: a ti n gbianju modalism fa awon mo ye na sugbo gba ti gbogbo processing ye o tete jora won so awa lo ba baba won pa awon mo ye o le ma live by law do baba ye na ohun na iyawo po omo po so o sha ni ka fun mi ye baba awon mo ni ka fun lomo ye awon ara ibi ise ni ka ma fun ko le to sugbo gba to mo ye sa lo ba mo pe o di ni o de so fun mi pe ki wa mu
1: okay
0: pe sugbo ohun lo se
1: nigba wo ni ye
0: ni ojo Wednesday ohun lo se ko
1: Wednesday to koja
0: ben no e to koja pe ohun lo se ko to n ba ti de ohun ma pe mi ohun sun be moju nigba to di Thursday mo pe ko gbe titi dale ngba to daro Friday mo wa lo fun rara mi lati lo mu omo yen wa be sin bere kiri ejo lagbaja ni mo bere mo sa mole mo se wole e ba iyawo e ni mo ri lo ba ni aro Friday ye gangan lo mo ye sa lo
1: ah won de lo le ba
0: won mo ti e jeun
1: yo mo bi pe mo fe mo boya won wa nnu tara aro Friday
0: ko sinu tara o ko
1: aro Friday te lo gangan lo mo so ni won ni omo sa lo
0: o no omo sa lo
1: e de ba won le
0: mo de ba won le
1: e ba won abi loju ona
0: no o joko ni mo wa be sin so pa omo sa lo de joko o de pe e de pe wa ke je ke mi mo mo de n pe yin lati o fe lo pe 13 mo de n pe yin lati bi ana e gbe call do ti gbe call tele
1: ah e do e lo si ori Facebook bayi every picture omo yen a le bo wa le pe boya won fi pamọ bi kan ni ko je pe looto lo sa lo boya e ko firi iwo mo kan bayi e lo sori Facebook e lo woju omo yen e lo sori Facebook e lo woju omo yen abare ni to ba wa ko firi e boya le pe wa gan keto to tan ejo e lo sori Facebook e lo woju omo yen please e ma boro yin bo
0: Habib loruko e
1: Habib okay
0: so iya ti mo ti wa bere ona ni titi
1: ehe o wa lori Facebook bayi
0: iya ti mo ti wa bere le baba omo ye lo wa so fun mi pe mo wa lo ba pe se to to lomo isa lo oni to to ni pe ohun ri to nsa lo laaro jo ko se yin ni egbon iya omo pe ah ki lo de te je ko omo e wa bi mo ni mo fe wa mo n to ba yen pe ohun ti ni number mi won wa ti pe mi pe won fun lo nje ni ah mo wa ni ah o no wa ba ohun pe ko mo pe baba ohun
1: mi o aporo awon ti o wa lori Facebook ti won wo ohun o to nkan e je woju omo yi ẹnìkan ti jẹ́ ìsìn pé tòótọ́ ló sálọ àbí
0: bẹ́ẹ̀
1: ni bolúwa àbí eré àbọ̀lẹ́pẹ̀
0: academy
1: eré academy ló ti sálọ ẹjọ́ tá a bá rẹ́yìn tó bá wa kófìrí ẹ̀ ẹ lè pè sórí ètò bá ṣe ń ṣètò lọ́wọ́ iná ẹ lè pè nọ́mbà tèmi gangan ẹ lè pè 09023760575 ẹ lè pè nọ́mbà mi dàrẹ́lì ẹ lè pè nọ́mbà mi dàrẹ́lì tẹ bá bá kófìrí rẹ̀ nbì kankan ẹ lọ sórí Facebook ẹ lọ wojú ọmọ yẹn lọ́wọ́ ọmọ yẹn ọmọ ayé gan ni papa
2: torí
1: Habib tó bó ṣe dẹ̀ sí gé ọwọ́
0: kò jáde rí ṣùgbọ́n mi mọ̀
1: kò jáde rí kò mọ̀ bí ọ̀tán
0: ó mọ̀ ń tẹ̀lé ìyá rẹ̀ kiri wọ́n mọ̀ ń rìn káàkiri ni a máa rìn kéèké
1: àrìn káyẹ̀ ti mọ̀
0: lára ṣùgbọ́n àmì fẹ́ yẹ kó padà sí skul ká ti ẹ̀ tọ́jú ẹ̀
1: ọlọ́run á fún wa rí ọlọ́run á ṣe rere ẹ mọ ohun tí ó ṣẹlẹ̀ dẹ́kin advice lórí ìgbésẹ̀ tí a gbé lórí ọ̀rọ̀ yìí ẹ máa lọ sí ọ́fíìsì òkútù àánú ẹ lọ dúró ìjókòó àgbà wọn á ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí a ní láti rí bàbá ọmọ yìí bàbá onírọ́kọ̀
2: mo jáyé
1: bàbá pupa ìjókòó àgbà a ní láti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí wọn kàn ṣe lójú ni ìlà mélòó rẹ lóko
0: kókọ́lá
1: orí rẹ ṣe
0: bàbá ẹ kọlà orí ẹ náà ti o ti ṣe run
1: musa ìpè mo fa lórí
0: o ti rẹ ti tún gùn díẹ
1: bí o rí yín lórí Facebook ẹ wojú ọmọ ìbóyá ilé bá mi rí n tàka ní yín bẹ̀ yẹn
0: academy
1: wọ́n ní academy ló ti
0: sákúrò ní Friday níjẹta bẹ́ẹ̀ni
1: bóyá ilé rọmọ kan tó ń rìn gbọ́sẹ̀ gbàṣẹ kiri àbí ó ń sùn ní
0: garaji
1: ni o bóyá garaji ló sùn ni o bóyá iwájú ilé kan ni o bóyá bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù kan ni o ẹjọ́ ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ yìí pọ̀ Habib ọlọ́run ṣe Habib ni ṣẹ̀gbọ́n kí ni ti kásà wa náà ni
0: wíwá tó wá tábà tẹ kọ́kọ́ wa náà á wà mọ torí bàbá ẹ ò lè kò lè fojú to so mi dẹ fẹ filẹ ọmọ àbúrò mi ni mi fẹ kó ka wá nǹkan ìyàwó wá nǹkan téèyàn á ṣe lórí bó bá náà ò fẹ wá ti lọ.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jẹ̀mí tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Mọba ilẹ̀ kan àwọn ìjòyè. Tá a bá ń sọ̀rọ̀ pa ẹlẹ́tura tẹ̀sílẹ̀ jáyé orí yín. KS Motels ṣàdánkàtà wọn. Full security for property and your life. With full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room with suite. Bákan náà ni Chijọ́ Adéhùn Olúwa fún gbogbo ènìyàn tó bá fẹ́ ṣe ìnáwó. Tó ti gba ọ̀dúnrẹ́ èèyàn lẹ́ẹ̀kan ṣoṣo. 500 people. Tòun ti executive hall, conference hall, tẹ̀lé lò fún training, seminar, lecture and other activities. KS Motel, you can enjoy yourself, family, couple and your friends. Kódà àwọn tòkè òkun KS Motel ni wọ́n lọ́ọ̀jì sí. Báwo lẹ ṣe ń fẹ́ sí oúnjẹ tilẹ̀ yàbí tòkè òkun pẹ̀lú ọtí ẹlẹ́rìndò tó mọ̀kàn ní balẹ̀ lálàáfíà ní KS Bar àti àwọn nǹkan ìpanu lóríṣiríṣi tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́ tẹ̀rí tọ̀yàyà tàkúnlé tàkúnlé. Òun àwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn. Àyè ìgbọ́kọ̀sí ń bẹ pẹ̀lú security tó gá yàtà. Ààrẹ gbùgbùn ìlú Ìbàdàn ó ní KS Motel fi kalẹ̀ sí ní Total Garden Ìbàdàn. Telephone 070-7399-2996 tàbí 080-3251-3884. KS Motel is the place that you can enjoy your life.
2: Lagilu FM 96.7.
3: Ẹ̀lẹ́ o, ẹ̀yẹ èèyàn mi lé mbẹ́ ti mọdé sóyè ọmọ tọ́ṣọ pẹ̀lú òkú ìpanu. Ọ̀rọ̀ tí máa ti ń ṣaráàlú èmi gangan ní ṣe. A máa dùn mí kí n rí nǹkan kan tó ń rin èmi gangan lọ́wọ́ kí n má sì lọ yìí. Ló fi jẹ́ pé mo bá ti rí n tó ràn mí lọ́wọ́. Ìgbélé mi mú bọnu tí n fi jẹ́kẹ́ mọ̀. Ìkan tún rèé o, ẹ̀ ń ti ń gbọ́ jìnjá jìnjá jìnjá. Torí àwọn ètò mi ti pẹ́, èmi náà mo wá torí pé mo rí ipò wúlò fún mi. Bẹ́ẹ̀ ti gbọ́ pé mi ń gbowó ń bẹ̀, ó yẹ kẹ́yìn náà lè máa gbowó. Mo sì sọ fún yín pé èmi ò lóògùn ègbó mọ́ o. Jìnjá làṣírí bẹ̀. Nígbà tẹ́ ti wá gbọ̀hún, ó wù mí kẹ́yìn náà jàǹfààní tó wà ń bẹ̀. Ẹni mo ṣe ní kí n dáwo pẹ̀lú Multistream Limited tí wọ́n ń ṣe egbògi jìnjá tí ń tọ́jú ara tí sì tún fowó sí ni lápò. Mo sọ ẹ máa bọ̀ nígbà gẹ́gẹ́ òkú tó àánú ẹ̀jẹ̀ àjọ mọ yé jẹ. Èmi ń jẹ ń bẹ̀ kẹ́yìn náà lè jẹ. Torí ẹ̀ mo ṣe pè yín pé ẹ̀jẹ̀ àjọ máa ṣe ní gbogbo ọjọ́ Wednesday. Gbogbo ọjọ́ àlárúbà àjọ máa pàdé látàgo 12. Jìnjá mọ̀ ni wọ́n ń pè. Ó sì ṣiṣẹ́ dáadáa. Àwọn tó dáa mọ̀ kò yé máa bèrè, wọn ò sì yé máa yọjú. Ibi tó ti dùn ń bẹ̀. Títí à ń pé adé òfin bí korokoro ọmọ kì í ṣe ti dé sóyè ọmọ tọ́ṣọ o. Òkòtú àánú tèmi ń ta. Ntibi tí mo bá ti rí òye, mo gbọ́dọ̀ pàkíyèsí kẹ́yìn náà máa bọ̀. Káàdì ẹ̀ tèmi ń fi bí korokoro ọmọ. Wọ́n ní bí tewé ti wò 84 ló wà nú ẹ̀. 76 kọ́hún. Ẹjí máa bọ̀ kẹ́ wá gbàgbọ́ yé. Ó níbi tá a lè sọ dé lórí fọ́nrán ni mo ṣe ní kẹ́ máa bọ̀. Gbogbo ọjọ́ Wednesday ní gbàgede òkútó àánú tó gbẹ nínú KS Motel Total Garden Agodi Ìbàdàn. Gbàgede òkútó àánú ẹ wá máa pàdé Multistream TM Limited ní gbogbo ọjọ́ Wednesday kí wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè lo fún lera àti bẹ́ẹ̀ ṣe lè bó jáde nínú ẹ̀. Adéfúre ọmọtọ́ṣọ ń pè. Ẹ má ṣe lágbọ̀ngbọ̀n sínú o, kẹ́yìn náà lè máa jẹ ibi tí mo ti ń jẹ ni. Ẹ pe nọ́mbà yìí, nọ́mbà gbàgede òkútó àánú gangan 070-8167-4433. Àsìkò ṣẹ́ nìkan ni o. 070-8167-4433 tàbí kẹ́ ẹ pé Désóyè Ọmọ́tọ́ṣọ́ sórí 090-2376-0575. Ṣe ẹ̀gbọ́ dáadáa 090-2376-0575. Tóyé yín a mọ̀ pàdé bẹ́ẹ̀ bá ti wá. Irí bẹ́ẹ̀ yóò jọ sójú wa ni.
4: ìrọ̀rùn dé. Gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́ lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédéé. Tó sì yẹ kó jẹun tó dáa. Fi ń tọ́ da àpanu. Kingdom Foods Nigeria Limited. Tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore. Lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́. Bẹ́ẹ̀ fẹ́ ra aláfún ẹ̀gbá. Gàrí funfun tó kan lẹ́nu gbírín gbírín. Fùfú tó funfun lẹ́lẹ́. Tí òòrùn bànàbànà. Àkàrà bean snacks. Yellow pap. Ògì pupa. Tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n. Bá fi nǹkan panu sẹ́nu tó kí. Ká fi tó dá panu. Lẹ́yìn omu gàrí fi gàrí tẹ̀bà. Ká fi gàrí tó lókuta tẹ̀bà. Ògì tọ́lẹ̀ láwọn. Àkàrà panu tó tún ṣe mu gàrí. Kingdom Foods Nigeria Limited. Ló ń pèsè ẹ̀. Má fún oúnjẹ tí ò ní ma tó tún ara ẹlẹ́ mọ̀. Oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè. Inú ọmọ ara. Òkòtò àánú. Multi Service Ventures ló ń sàpínká ẹ̀. Tó ń tà á. Bò fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tó ń tà. Òkòtò àánú Multi Service Ventures. Inú ó kàn sí ní KS Motel Shopping Complex. Total Garden Orita Mefa Junction Ibadan. Telephone 080-3330-4174. 080-3330-4174. Kingdom Foods Nigeria Limited. Ló ń pèsè. Ojú mi dá oúnjẹ pọ́nbélé. Tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.
5: Bí ìbọn tó ṣẹlẹ̀ tásìkò báyìí ti ń lọ bí ara mi, ó sì máa ṣìṣìṣìṣì bí ẹni pé nǹkan kan lè léré. The way kọ́ọ̀lù kó píkì orin ni kó máa kọ̀. The way rẹ̀ kábọ̀ sórí ètò ìdáyé.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní àárọ̀ yìí. Àjíǹde ara máa jẹ́. Orúkọ mi náà ni Dókítà Joshua Adedeji, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ The Way Natural Clinic, èyí tí ó wà ní ìdojúkọ olówó ńlá police station ní Bashorun nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ nǹkan tí a gbé lọ́wọ́ wípé ìlera lọ̀rọ̀. And ọ̀pọ̀lọpọ̀ ló máa ń béèrè oríṣiríṣi question lọ́wọ́ mi pé doctor bye doctor bye doctor bye. Ìyẹn la ṣe wò wípé ṣe rí kò sí àìsàn tàbí àrùn tí ò ní solution. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé ọ̀nà àbáyọ wà fún gbogbo disease. No matter how bóyá ó ti wà ń bẹ̀ ti pẹ́ bóyá ó ṣẹ̀ wà ń bẹ̀ bóyá ó ti wà chronic bóyá kò ti wà chronic, there is always a solution. And ọ̀nà tí Ọlọ́run fi ń gbà lu àwa láti solve àwọn health issues and health challenges whatever it may be, o ni wípé àwa ní àwọn oríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé tá máa fi kọ́kọ́ ṣe general body scan. A lè tó máa scan 41 organs. Kidney ni o, heart ni o, brain ni o, immune system ni o, tó ń ṣẹlẹ̀ nínú egungun, nínú ojú, nínú ọpọlọ, the prostate issue, the breast issue and all the likes. Machine yẹn á scan everything. Láti bẹ̀, a máa rí condition ti organs kọ̀ọ̀kan wà. Tá bá ti rí ibi tí ó tó ń ṣẹlẹ̀ nínú ibẹ̀, ogun yẹn ti kọ́kọ́ ṣe halfway. Then lẹ́yìn yẹn a tún ní machine tó ń scan 258 organs, cells and microorganisms in the body system. Ìyẹn náà tó bá ti scan a fún wa ní immediate result that same day. Lẹ́yìn yẹn a tún wá ní àwọn machines tá a fi ń ṣe treatment. Machine tó ń treat èèyàn fúnra ẹ̀ ó wà ní iléeṣẹ́ The Way Natural Clinic tó jẹ́ wípé tá a bá ti ṣe test tán, machine tí ó tún treat yín ó wà ńbẹ̀, a ní kékeré, a ní ńlá, tẹ máa gbé gbogbo ara wọ̀. A ní machine fún physiotherapy fáwọn tó ní stroke, arthritis and all the likes. Then lẹ́yìn yẹn a wá gbé àwọn ètò kan kalẹ̀ ní ìjẹ́jọ, was it two Saturdays ago, mo wá sọ̀rọ̀ lórí bíbá wípé a gbé promo kan kalẹ̀ léyìí tí ó yẹ kó parí ní last week.
5: Na mo fẹ́ bèrè pé
6: ṣùgbọ́n call yẹn pọ̀, ẹ̀bẹ̀ pọ̀, wọ́n ń pè yín náà, ẹ̀bẹ̀ yẹn pọ̀ gan. So ńlá ṣe wò wípé kí la lè fi ran àwọn èèyàn lọ́wọ́ bí nǹkan ṣe rí. Ok, a máa continue, ó ti bẹ̀rẹ̀ padà lénìí títí di ọjọ́ Saturday ọ̀sẹ̀ yìí. So our 50% discount náà ni a ní tó ní tẹ máa ṣe. Tẹ bá ti san 25,000 o ní 40,000 wà fún 50% discount. So tẹ bá ti san, a máa ṣe general body test fún yín, 1, 2 a máa ṣe general body treatment fún yín pẹ̀lú machine. Lẹ́yìn yẹn a máa fún yín ní product wa mẹ́ta lọ́fẹ̀ẹ́. Lẹ́yìn yẹn ìwé tí mo sọ pé mo ẹ̀ṣẹ̀ kọ
5: pẹ̀lú
6: 20,000 yes yes. So then ìwé tí mo ẹ̀ṣẹ̀ kọ tí mo ní you are what you eat. Nípa tẹ máa jẹ bó ṣe ń ṣiṣẹ́ sára lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, máa fún yẹn náà lọ́fẹ̀ẹ́. Àwọn phone number tí ẹ máa pè sí òun náà ni 080
7: 0 8 0 6 7 6 7 7 9 8 8 0 8 0 6 7 6 7 7 9 8 8 88.
8: Number keji te ma pe si
7: 0 8 1 0 8 1 1 1 11 0 1 0 1 4 5 45 46 46.
8: So our number yen e le send the message na si ti call ban jalura won
7: ati WhatsApp message
8: ati WhatsApp message yes
7: ati yen se awolo ba be ba send the message mi le yin WhatsApp e dan dolu if ele awolo boni
9: opo ni follow
7: e frebo boni Alan Shion, Alan Shion. No ga. Ile ku seriously ni. Eh, I will say for a while.
9: My lagbara.
7: I do. I will say for a while. Oya.
9: Gege bi awon nkan temi mo. Everybody sora re. Gege bi nkan ti won mo. Ma fi eyan sipo Olorun, ma fi Olorun sipo eyan. Church ni bi ta tin mo nipa Olorun. Kin se bi ta tin lowo
7: eh iro prosperity awon prayer
9: adura la ngba nbe
7: ala ti odun lori phone re na phone oke
9: ah scam la won yen
7: eh
9: scam ni kon fun wa ni screenshot kon fun wa ni screenshot ala ti to eh account to sanwo sinu awon ibe yen
7: o da se whatsapp ti omo lo
9: sugbon miracle wa o confirm miracle wa sugbon miracle yen ma ni nkan to ma ba lowo eyan
7: so nkan mo
9: ko gbodo ma ba nkan lowo eyan sa nkan teyan mo se lojojumo yen ohun le mi gbe dani
7: okay adura wa le ran lowo
9: adura wa ran lowo nkan ti mo gbe dani niyan
7: okay
9: evangelist lolumide awo lowo lati 2005
7: mo
9: to ba wa nse nkan to nse lawo danu mo wa npi e pe ma bo wa wo kini ko nireti pe ma gbowo ton ba list at 0.5 o ti yeyin now eniyan wa wo pe iro ni iro ni loni ti ma ti kuro nbi mo tun lo another radio station ton invite mi pe kin wa bere to nbe kin wa pick ojo o fi han pe nkan teyan nse o ni tesi waju ko di kan se ma so pe boya scam ni abi kin video lo mama wo eyi to je pe o mama rin to mama count ese wa ofe ni gbogbo awon business yen link yen sugbon ofe ko ni ori afefe ti mo wa ohun ni mo se zoom meeting pe lawon eyan lana be ni mo se zoom meeting pe lawon eyan temi lana ninu group pupo won lo wa chat mi loto pe oga e se je ka ma se kini lose kan wakati meta zoom meeting lojo leyan ose kan pelu gbogbo yi ti mo so lori radio ko easy group mi mo tin lo lati 2016 December 12 ni 2016 ni mo tin lo WhatsApp message ni ko lo send si mi ki ma ba sugar mi ayi mo ra won na ni olumide awolowo loruko mi mi o se scammer o sugbon gbogbo irin ajo re lori online business online space to wa Facebook TikTok nkan wa monetize e ko ni ireti pe o ma bere si gbowo be ni gbogbo nkan to ku to ma mo ma send e si e to ba ti send la gelu si mi WhatsApp ma pe mi lori number yen wo bi emi ma so fa awon eyan mi o need e iwo lo need e mi itori o nlo data o nlo phone information to need le mi make li
7: okay
9: so to ba ro pe mo fe lu e lati goke mi ti mo ke already mo kan reti ka golu ni 0803359 6070 3359 6070 WhatsApp message only jo 15,000 ni won fi ma wole o bo wa se kin change mind mi pe eyan mewa akoko o but ti ba ti ri message eyan
7: lo ma determine wa ma explain wa ma
9: explain for to ba ti 080 3359 6070 Ashun,
7: we appreciate.
9: Yes, sir.
7: Thank you so much. I so much appreciate you. Eh? Koma wa. Eje ka gbadura. Eje ka gbadura lenu woli. Isaiah Olurati. Abba mi woli. Era sir.
10: Yes, sir.
7: Eh.
10: Gege bi nti baba wu lowo fi pari e.
7: Eh.
10: Ninu gbogbo ti o ba si adura ofo ni. Beyan ba nsise bi o ba fadua support e elomi ni o pada jise beyan ati re n to kawe to je pe o ye kan gbadua kan fadua support iwe ti o je pe ise onise lo pada nse gbogbo eyin te ngbo mi laaro yi ose tuntun lawo yi o bose yi o ba ti pe ori bi gbogbo ose o ba pe ori loruko Jesu ose ma ku yo
7: amen
10: gbogbo wa ta jo wa nu studio loni ose ma pe wa o
7: amen
10: a o ni sokun awon ose kan wa to je pe ose erin ni awon ose kan wa to je pe ose ekun ni mo wi loruko Jesu ose to wo yi erin to rinri latojo to ti dele aye nkan kan ni o sele o ti erin o fi jade awon to wa n group baba wo lowo nsin tan ma n cash out san gbowo se nkan ma rerin nkan kan lo ma sele terin a fi jade mo wi loruko Jesu un ti o pa o lerin elomi wa nu ninu dubule aisan lowo ara re de ma ya lo se se nkan tare ba ya o ma rerin dandan ni gbogbo ntin pa o lekun emi o mo ntaye gbe pamọ si o lara tan je ko mo pa o lekun loruko Jesu oluwa so derin eyin to mo npa lekun eyin lelele yi o mo wi loruko Jesu gbogbo bi omo tin pa o lekun loruko Jesu yo di erin
7: amen
10: gbogbo eyin ti se eyin ti ku eyin taye eyin ti ku elomi wa laye sugba ye eyin side gangan ti ku gbogbo to ba dawole oku ni gbogbo eyin tan ti so aye eyin do ku masuli da baliada ba mo wi loruko Jesu aye yin dalaye
7: amen
10: o dotun
7: amen
10: pade mi lola ninu ipejopo je ajo gbadua wa ri wa mo pe adua adura se ngba je ajo gbadua ni felele lola je nsare juwe re fun gbianju lati de challenge lati ibikibi ni idi odo iyana felele bo ba debe so fa won lokada pe rainbow junction lo nlo lodo abami woli won gbe debe to ba nbo lola oluwa ni kin so fun won pe nkan akoko to mu dani ni igbagbo re e keji oluwa ni mu ogede ohun fe farade yan ori ogede jije paran tata man je yan pipon a fe fi gbadua ni ibi ti ogede ki wa kara o made gbogbo iwo to wa ninu ineraye ara ma de o
7: amen
10: pe mi sori ago oluwa ni kin gbadua fun eyan 200 to ba lori ofe lati pe mi wole lati sin daago mejila uru ale yi 070 39 54 54 05 05 59 070 070 39 54 54 05 05 59 kan so pe igbadura fun mi ma wa bo lola Jesu ti gbadura wa
7: Olorun ma gbe mi se ya a ma gbe nu mi pe gbadura o ese ese thanks so much kenu
11: ma
7: ma jo ma ten kankan
11: ah e ma ten kankan
7: e fre bo gba
11: jo ba e ma e second
7: ah e fre bo
11: baba o
7: o ma lo jai
11: be ni ohun to sele ni pe oja wa te mo ko so pe ti o ba so oja nle e ni mi lori eto
7: jo tori olorun ise temi le yi ato da wa to da o
11: seri
7: abdu ma wa lori eto ni o
11: eh brother seri ni ola dudu bayi ni o so
7: Olosan
11: o so. Seri pelu ogo Olorun mo ni eyin te ngbo mi fugba koko oruko mi ni Joel Onyema tawun yan mo si Frebo. Ile ise ti mo goda ni mo ni nkan meji lawon wa yanju. Akoko ni pe kiyan ni ilera pipe. Ekeji be ni pe kiyan tun ni oro kiyan lowo lapo. Mo ma so lori eto. Beni. Seri health and wealth won ni ilera bayi ni ogo oro. Sugbo ta ba mu mejeji wa si mu se ko pe o. So pe o ton kiyan ni ti o ba ni ilera pipe ti o ba so lowo en ton. E wo. Aba ma ja kurota wa seri ile ngo yo pada sonu mo yan lowo ni ile ise ni mejeji la won gbe dani e wa ni ile ra pipe e tun di oloro pelu emi ma so nkan kan pe won ni eni ti o ba daso fun yan e ja wo torun torun e seri ni ola Tuesday ni ago mo kola aro eyin te ngbo mi ile ise multi stream tm limited to n gbe egbogi ta n pe ni ginger herbal extract e tin gbo ginger lo tu ginger lo si e wo ara te o nda e ma bo lola office wa lola ela ni to wa loke ado ta ba n bo lati mo le te bi ngba te n lo soke bola e 3 lepo ap lapo otun eyan bola n bi lepo e ko soda so odi keji e 3 signboard won tun ko jinja si tabi ta ba n bo lati dugbe ta ba le koja boys high school si sale de e 3 lepo ap no lapo alafia eyan ko bola nbe lapo otun yen de ti duro ilepo dove no nbe lapo otun e ko bola nbe no ibe ni office wa wa e wo te ba n bo lola agumokola ni seminar wa seri ola yen se mo ni odun ti dasi meji bayi
7: Benny.
11: Sherry, mugba ni kwe ki odu to pari en ti o si nkan kan lowo yin tele. Ko odu to pari e no ma de million bi se yo. O sele se mi e mo o mo man so pe won ni en ti o ba da so fun yan. Ton ro e la nwo. E je ko ma pe ti yan ba ne to ba ni ke fun won ni kan tabi ke tan kan fun. Yo be pe so sherry.
7: Mhm.
11: Eleyi o o se mi ri. Ni pa ni pa pe I sonda mi lamu mo de ba won sipo. Mo gbadun. Leyin na won tin na iyan tu do loro. Mo de ba won mo de test e mo ri pe lo to ni. Oga wa go de se
7: ibe loro ti ro
11: beni seri olojuma oluma fun ni boya ti mi o wa kin donu la so pe seri te ba nbo lola e gugu en te fe se to lati da ko mo ile ise yi emi na ma support yin pelu awon owo ko ti te fi mo lole ni lola yi ni agomo kola aro seri jinja ta nso e tu ma e la anfani ati to wo pe ke ise re bo lo se ri nbi to da loju denu de leyin na te ba se ntimo ni ke se lola to ba dojo friday o se yi e wo eyan ma wa lati te ba ti ri alert ni daje friday
7: ton ba at according to his
11: beni te ba ti ri alert njo friday o se yi emi o ki nba won sowo ti o ri pe odun ma le to ma kore seri to wo ba wole e ma bo owo te fi bere owo emi adowo yen pada fun yin ma tun ni ogun te ko lo o de ofe nu bi to da mi loju denu seri number te kwesi lola nitori akoko wa
7: fun tola
11: beni tola ni aro ola number te kwesi number seminar lola o na ni 080 2 4 6 5 2 2 1 5 Eja mule ko si 080 2 4 24 6 5 62 2 2 22 1 5 Yeah, look at the agomo kola aro la bere.
7: Ni gbagede oko to anu
11: ni. Ni jo Wednesday.
7: Ni jo Wednesday.
11: Ben, mm-hmm. Phone number.
7: Then 0706 8167 4433
11: ni lojo Wednesday ni
7: case motel mayo wo wan be lati ma ri si e le pe bi mo se n soro igan 0708167 4433 ejo account number ko to anu ye 4746108010 mori pe nikan ni kin tun pe FCMB ni account yen wa okoto anu multi service ventures 4746108010 bonki mama Mary Abiola Ogunsola happy birthday to you ma mama pe ti leni awoje we mu nlo lowo o je mu oko isinu laare Adesi Omotosho signing out
12: Eku dere asiko yi ni gbogbo bi ti afefe kan ni ba nfe de kaakiri orilede Nigeria a ni fi aisan a ni fi lo igba alaafia ara wa ko si ni di fi afia kunle fagbere oruko temi eto ti mo mu wa fun yin leni ile ise M1 Naturalist Care to wa ni temi dire bus stop ni oje nle Ibadan awon ni won se onigbowo e se lo to ni pe imo ewe ategbo se o si nse bi ti gba ni abi beko eyan se afarabale odiduru aisan te wu ko le ma ba agu ara yin ko ma ba finra ori eto yi le ti mo na bayo si awon aisan na eje kokodo ju oja na leyin gba ti n ba pada de ma wa gbe alase ati oruda ile ise ma gbe won wa
13: Tun ba lo rayo wa nitori po lowo lowo tun ba tan po rayo wa nitori duke atopo to ni okan ti balẹ po rayo wa alafia logun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun din se da laye na ko laye fin se ni bi do ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to kose ma foya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan yara re o Venetone cleanser ni ko semu agbanugbade fogede gede ara danu Venetone jagun labi panko pe ore ara tomode taba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe Venetone cleanser atege se ma nabi korosin Venetone cleanser kiki degbogi ti o lotinu la fi se o ti wa ka kiri le taja ogun jake jado le Nigeria asun wa lagbata fun Venetone cleanser pe number code demand 00340515330 00340515330 ile ise M1 Naturalist Care lo se Venetone cleanser ohun laye tun lo
12: e ka pada lati oju oja yawa odun ni yin e kin sai mo fo loko sugbon fun anfani awon ti won sese ngbo wa fun gba akoko e ba ndaru ko yin lekun rere ati oruko
14: mo ki gbogbo eti to ngbo mi nile alaafia ara wa oni di fi afia o ebi omo yin na ni ololufe yin Joy Adekunle Adejare oludasile ati oludari ile ise M1 Naturalist Care Limited
12: awon kan ni ewi ategbo won ni osise mama se lo to ni won lawon baba nla wa ti won mo pe gbogbo won ti lo tan
14: mo la won yen gbe bo na wa bo na se ba le ya ete gbo sise
11: e mo la won ti won wa nbe ni se pe
14: mo moju tu e fun awon kan ni mo mo se le lo ile ise mi won naturally scale limited a je okan ninu won
11: lara awon to ni mo nipa ba se gbe yi ategbo
14: o san ju wura ti fatakalo aye awon baba ti wa oruko ti won ni oruko to da ni baba temi ni dokita orise gbadekunle en to ni ile ise emi ola naturally scale limited
11: ejogun
14: ba ni
11: o yato sawon ti mo gbe ni
14: akan mo tun ja akose mo se ti iwosan igbalode so mo wa
11: gbe mejeje papo
14: o wa se
11: o fa ti ti emi won to fi yato sita won yoko to nigba ti mo dele itaja yin mo ba pe ah se natural care la wa ni abi o da ba so nipa imo ewi ategbo lati fi se toju ara nja ri awon aisan kan to je pe imo ewi ategbo gan o ti e ka pa re tori akoko wa iya wa tori te ba ni ke mo mu leyo kokin ejeje ba ojo lo tan bi awon eyan ba wa ke fin iru awon nkan te tin salaye ninu agba ara won aba won aisan mi na ona wo won to ba won wo sese ti won fi dodo yin
14: won so pe ka ma fo to ndu wa
11: bonu aso
14: won tun so wi pe tino ba tan laso
11: eje o
14: tan le kan na tori opolopo lo te ko ti nawo nawo nawo won ti lori sirisirisi ti o lojutu ojutu wa eje oju si wa ni ile se wa ni oje temi dire bus stop
11: oje nle ibadan oje o pe meji nle ibadan
14: emi won naturally scale limited ko ta ma koko se ni pe lati se ayewo kini to nse o ba di o gba card
11: owo perete na
14: e ba ti pe number mi
11: 080 080 340 340 533 533
14: lati bere bere yi ke nipa boya elolowo card ni tabi kini awon igbese to ye ke gbe te ba ti lawon ayewo te ti se e mu resort e dale baba yin wo ki se sohun ategugun ni ko la ntoju ni le se wa orisirisi ko la ntoju okuri si o le se eyo dada ni suru orisirisi
11: oniru eyan ra le mo lope ti gbadun iya wa e ri pe baba n so nipa pe eyan fi ewi ategbo o se toju ti won e to yato

0: sí Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí nígbà tí wò lé Ajídọ́lá Adébáyọ̀ Johnson bó máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù látago mẹ́sàn-án òwúrọ̀ ní gbogbo ọjọ́ Thursday bẹ̀rẹ̀ láti 2nd July bí Thursday 13th August 2026 gbogbo ẹ̀rí sí AC Mountain of Shelter Ayégún Branch number 4 Dambola Street Area Dua ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ Ayégún Primary School yẹn gẹ́gẹ́ lẹ́ máa dọ̀bọ̀ chọ́ọ̀chì lẹ́ máa tàn láàrin ọ̀sẹ̀ méjèèjì yìí ni ó wá bèrè fàánú ohun gbogbo tọkàn rẹ̀ pọ̀ngbẹ́ ni Jésù máa ṣe.
1: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 ń dùn wọn lórí Twitter Instagram àti Facebook ni at Dr. Strap Recycle Dr. Strap Recycle dé mọ́tò títà dì rọrùn.
0: 21 days divine intervention.
2: Angeli don't be ready now.
0: Jesu yi kada bi sawe JP yo tori agbara lati Wednesday 1st July 2026 a kori e divine visitation for laughter ibe wo la toke fun eri o to akoko fun won lati rerin ayo bi anani shilo gbogbo eri to ba gboru eri re ninu rin ajo adua yi lo ma ba rerin ayo olorun fe lo pastor Saki olorun Jesus ibada di sisi surutende pastor Peter adeye Jesu reverend Ite Adegoke prophet Femi Oni prophet Kehinde Akode prophet Adejola Adebayo prophet Esther Adebayo prophet Adi Adegbite prophet Segun Alambiwe ninu Pastor S.O. Aladeji Prophet A. Olalekan Pastor Oluwaseun Adebola Pastor Ishmael Amoran Wole ati Ajogun Jesu yin kada bi Usawe JP won ma so tele emi awon wuni yo ma pa gbogbo eyan lerin ayo latojo Wednesday 4th Tuesday 21st July lago merin aworo le lojojumo gbogbo eni CAC Way of Life Center to wa leyin Glow Office opposite Lewura Grammar School Challenge Ibadan.
3: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani. Ilé iṣẹ́ tó mójúlé jẹ́ bí You Fit Fly wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Bájẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
4: Lálọ́jà ìrẹ́gbà.
5: Who are thy goodness?
4: Kò fi ogun rọ́pò.
5: I replace you with battle.
4: Ó yẹ gba
5: ilé.
3: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn ọdún 2026 ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 09023460310 àti 09078680206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́já hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
6: Ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
7: Ọlọ́run kan ń bẹ̀ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé Ọlọ́run arógúngbógun mi ló ń jẹ́ ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́ àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò ẹwà gbọ́ wa yọ̀.

0: 106.7. Fún ìwọ tí o ní àǹfààní láti mọ ọgbọ́n mi ní dédé àkókò yìí fi ọwọ́ gba orí rẹ mú kó kíra rẹ kú oríire torí pé ìròyìn tí ó ṣe ọ́ láǹfààní ọ̀rọ̀ tí ó mọ tẹ̀síwájú lórí ìṣúná rẹ ìnimọ̀nú tọ̀rọ̀ wá. Ilé-iṣẹ́ Income Multiplier System ló gbé wá sórí ètò àǹfààní tí a sì mú wá ó wà fún ọkùnrin ó wà fún obìnrin torí pé kí ni ètò ìṣúná wa ó ṣe pàtàkì ó ṣe kókó ṣùgbọ́n nǹkan tá a mú wá kìí ṣe fún ẹni tí ò lè kóra rẹ̀ ní ìjánu kìí ṣe fún ẹni tó ń rò pé bí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí owó mi ń rí gbà lọ́la tí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí láàrin ọjọ́ méje máa rí gbà ọ̀rọ̀ àti sóríire àwọn tá a ti mọ̀ tí wọ́n ṣe dáadáa lórí ètò ìrìn àjò ayé wọn wọ́n níjọ́ tá a bá gùn kọ́là ń kọrun iná ni ọ̀rọ̀ yìí it is system tí yóò ṣe èmi àti ẹ ní àǹfààní ìwọ tí ò ń ṣiṣẹ́ ìjọba àbí ìwọ tó ń ṣiṣẹ́ oṣù tó sì ní lọ́kàn láti ṣe dáadáa sí nípa ọ̀rọ̀ ètò ìṣúná rẹ ìwọ gangan ni à ń bá wí èmi nìkọ́kọ́ mo sì wà ní orí ètò ẹni tí ó jẹ́ aṣojú ilé-iṣẹ́ Income Multiplier System àwọn gangan wà pẹ̀lú mi níbí for those of you that believe that you cannot actually base on your salary that you are earning every month this particular program is for you because you cannot actually live a life of having one particular income system that's why this company Income Multiplier System is here to help us it's for those people that believe that they cannot just invest their money now and just sit in the next 24 hours life is a system so that's why we are here eba mi daruko yin ke si so ile ise te soju gan nisan
1: oruko mi ni Mr. Folonso lati ile ise Income Multiplier System
0: tori anfani awon to ngbo wa kini idi te fi da ile ise gangan sile gan
1: nkan ti agba lero ni pe a ri pe opolopo won sise karakara ni inu economy ta wa opolopo won sise ntoto to ba pe ki a sise ni nipa ti ise Nigerians won keti nipa ise sise bo imo to wa nbe ni pe opolopo bo yin sise eto at the end of the month at the end of the day a lot of responsibility ti ma ko wo ilo lapo won bo o wa ni eto yi agbekale lati le rin opolopo lowo lati le manage income wa lati le build financial status wa so ile ni o je ka le build e ta wa nu de fi le ni anto anise ku
0: kan temi wa tun fe bere nitori emi wo pe an to ba ti n sisi osu abeni to n sisi owo to di ni lo pe kun ti won wa owo mi ati pe age wo gangan la won ti e nfe lati se program yi
1: gaga bi nkan ti o n lo ni igboro ti gugu ade mo lamodaju ni pe gbogbo ise to eriyan bari ko ma se ti o ba ti ni ona miran tu fi kun owo kan gberu de ori bayi nkan to sele niyan then awon to ma wa nbi eto yi ko si fun omo ike rara o ma bere lati ogun odun lo si oke idi ta fun mu ogun odun ni pe awon pe at that age opolopo omo gbulo ti ni irori pe ba won na se gbegbese aye won ti gbegbese aye won fi nitumo to fi wa dori agbalagba awon wo de lanso awon working class especially the working class business owner ati awon serious minded people boya won ni se lowo abi won ni se lobo ti won wa serious minded ti won de setan ati muju to ètò ìṣúná wọn.
0: Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹ ń sọ gẹ́gẹ́ bí ẹni pé àwọn tí wọ́n ní òye ẹ̀kọ́ ló ń dàbí ẹni pé ẹ̀ ń bá ṣé àwọn ìyá wa tán tata tí wọ́n tèlùbọ́ ta ráìsì kan sáwọn náà lè jàǹfààní kinní yìí ni.
1: Ìdí ni pé eléyìí yóò sí fẹ́fì bọ̀dì ó yẹ káwọn ìyá lè bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa lónìí owó instant gratification wọn máa ń wá owó ojú ẹsẹ̀ ayé sì ti yí kò ń bá ṣe.

0: ètò tẹ́ ń sọ yìí ṣe ìjọba lọ́wọ́ sí.
1: Eléyìí nǹkan tí ìjọba ń lọ́wọ́ sí tààrà ni tí ó bá òfin orílẹ̀-èdè mu. Ẹlẹ́ẹ̀kejì ni pé ó tún bá òfin Ọlọ́run ọba mu. Ìdí nìyẹn tí ó fi jẹ́ pé ó fi wá lọ́kàn balẹ̀. Nǹkan tí ó sì ti change ètò sínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni. Bọ̀ tí máa ṣe mí léèmọ̀ ni pé àwọn kan máa nǹkan tó bá yẹ pé ó da, àwọn kò ní ìdí ọkọ̀ ṣe máa pariwo ẹ̀ fáwọn yẹn. Nǹkan tó ba orílẹ̀-èdè jẹ́ nìyẹn pé tí àwọn yẹn bá rí ọ̀nà ọ̀la tààrà tí wọ́n lè fi help àwọn yẹn, wọ́n fi hàn lómìí. A ti wá wà nù mindset yẹn ti pẹ́ ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi dìde láti ran àwọn yẹn lọ́wọ́.
0: Òun náà lẹ ti gbọ́ yẹ̀yìn èèyàn wa nílé kẹ́ ẹ tó lọ ẹ bá mi dárúkọ iléeṣẹ́ ilé ẹ̀kan sí àti nọ́mbà tí wọ́n tẹ orúkọ wọn àti àdúgbò wọn sí.
1: Income multiplier system fún nọmbà tí àwọn èèyàn dẹ̀ send àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti agbègbè tí wọ́n ń gbé sí ni 08157617956 08157617956.
0: O náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa lórí ètò yìí. This program is strictly for serious people. Àwọn tó jẹ́ pé wọ́n ti ready tí wọ́n ti ṣetán láti kú òun ìyà àti inú ìṣẹ́. Ẹlẹ́ẹ̀kan sí nọ́mbà tí ẹ tẹ orúkọ yín àti àgbègbè yín tẹ̀ ń gbé sí ni
1: 08157617956.

0: bá ṣe.
1: Tú yí. Ebi ò pa wọ́n ò sí lára àwọn tẹ́bi ń pa.
2: Ṣé rí ara dáǹsọ.
1: Owó gidi wà lọ́wọ́ bọ̀ sí yóò bá ṣe bí gbàtẹ́jẹ́ pé bóyá.
2: Ara dáǹsọ ni.
1: Òun náà nílò ìrànlọ́wọ́.
2: Mo ti sọ fún
1: ọ. Ara bá nílò ìrànlọ́wọ́ yìí.
2: Kí bọ̀sùn sí wa
1: jẹ́ kí èmi ò tí o.
2: Kí bọ̀sùn lọ sójú wa. Oúnjẹ
1: tó ló ń tira rẹ̀ láyé
2: láyé. Ó lọ sọ pé n ta wà nílò rẹ o.
1: Bọ̀sùn lè tó kí. Èyí tó kí dámúdámú. Èyí tó kí dámúdámú ni ó lọ sójú wa. Wọ́n ní fún wa ní ọ̀kan. Wọ́n rò pé gbogbo wa
2: láti
1: wà
2: òkè. Ẹni tó jẹ́ pé
1: wọ́n lọ já wa òkè
2: ní. Wọ́n lè sọ níwájú iléeṣẹ́ ìjọba tẹ́ ẹ bá lọ. Ẹni tó jẹ́ pé àwọn wà mẹ́ta nígbà wọ́n ń sáìn lẹ́tà rẹ̀ tí wọ́n fi gbà sí CBN. Báyìí.
1: Àwọn
2: lẹ́wà.
1: Ẹ wo bóyá.
2: Ẹlọ́yẹlẹ tún fẹ̀rẹ̀ kọ́mọ̀ sáré.
1: Gègé.
2: Bẹ́ẹ̀ni ilé ayé tá a wà yìí.
1: Ẹ nà o.
2: Kò jọra wọn o.
1: Tábà wulẹ̀ tán ra wa jẹ́. Kíni
2: jẹ́ bẹ́ẹ̀ bí ìwọ bá pé kò dùn lápá ọ̀dọ̀ rẹ.
1: Ó ti da.
2: Nǹkan ń gbàdúrà fún ìwọ̀nba dídùn tọ̀nà ọ̀dọ̀ rẹ.
1: Bẹ́ẹ̀ni tí wọ́n ní àwọn tiẹ̀ fẹ́rù ẹ̀.
2: Lọ pé kọ́lọ́ sá tiẹ̀ tó dákun. Prayer point ta wọn ni.
1: O la mo ni.
2: Ìwọ sì tún gbójú sókè sọ́lọ́ pé àníṣe. Ní apá bí bẹ́mi náà tún ṣe fẹ́ rí.
1: This life no balance.
2: E no balance.
1: E no balance kankan.
2: Olóbi jẹ́ pé.
1: Torí ẹ̀ ló fi jẹ́ pé ó yẹ kí a máa ní ìtẹ́lọ́rùn lórí ohun gbogbo tọ́lọ́ ọba bá ṣe fún wa.
2: Wàláì wàláì tó bá jẹ́ mi.
1: Ọlọ́run Elédùmarè ń gbọ́.
2: Tó bá jẹ́ mi.
1: Tẹ́yọ̀ bá fi ìtẹ́lọ́rùn sí nǹkan ó ṣe onítọ̀hún o.
2: Mo ń ta àkàrà dòdò dundun àbí àgbàdo ṣíṣe àbí yan oyan. Irú eléyìí tí Ọlọ́run kọ di rẹ̀ sí ìyá kan tí ó di gbajúgbajà lẹ́nujọ́ mẹ́ta yìí. Ti ẹ pé ní tàwọn àwọn a máa pa 2.5 million lórí àgbàdo. Ìrìn sọ fún yẹn.
1: Gáì gáì gáì.
2: Èmi.
1: Alárí bẹ̀.
2: Kí ni.
1: Ìwà jẹ́ tiẹ̀.
2: Irú
1: ìwé
2: àti bọ̀sùn.
1: Kí ni. Irú àwọn èwo.
2: Kí ni.
1: Èmi náà ni nọmba wá àwọn irú mi tí a gbọ̀ jẹ́.
2: Èyí tí èmi mọ̀ pé.
1: Àbí kí ló ṣẹlẹ̀.
2: Pé. Bẹ́ẹ̀ ṣe ló lu ẹ̀kú òǹdí sẹ́yìn lẹ́mọ̀ wá. Bẹ́ẹ̀ ṣe pé ẹ gbé gbà
1: wọ́n. Ó tún lọ sórí ìtọkọ-tìyàwó. Ìwọ bọ́ síta kó mọ̀ rọjọ́ pé ọkọ ti ẹ. Pé ìmọ̀ ń gẹran lọ́nà orí ẹ̀ tí ó pè. Mo dá gẹ. Ó ní bọ̀bọ̀ já sọ pé tèmi. Kí ló tó ké?
2: Dájú ìwà.
1: Kí ló tó ké bẹ́ẹ̀.
2: Àánú wọn ní ṣe mí.
1: Bọ̀bọ̀ já sọ pé kò kí ń jọbẹ̀ ọjọ́ kẹta.
2: Mo sì máa ma fojú
1: sọ́wọ́. Ó dẹ̀ láwọn ẹlẹ́ran tó máa gbàgbẹ́ ìrìn yẹn wá. Kí ló ṣe bọ̀ sùúrù? Ẹ jọ kí ló ṣe bọ̀ sùn báyìí? Mo sọ pé kí bọ̀ sùn kó máa sún sẹ́yìn.
2: Kò wá sọ eléyìn láàrin ẹgbẹ́ cooperative ẹgbẹ́
1: ìbílẹ̀
2: ẹ̀yìn àbí ẹ̀yìn ìyàwó láńlọ́ọ̀dù.
1: Kò mọ̀ sọ láàrin máà nìkan tó jẹ́ pé yọ́kànsáré wálé wá máa sọ ni.
2: Ó tún lọ.
1: Lọ́sẹ̀ kejì ó tún lọ. Kò fẹ́ mọ tí wọ́n jẹ kò fẹ́ mọ tí wọ́n mú lé. Ìwọ wá sọ pé bàbá já sọ pé mi tó bá dẹ̀ jẹ́ pé chicken ni báyìí. Ó máa gé lọ́nlọ́nlọ́ ni. Olúwẹ̀ máa ṣe ó máa sólúwẹ̀ kitchen.
2: Ojoojúmọ́ ni ẹran
1: dídín. Ojoojúmọ́ dẹ̀ ni ẹran dídín. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn tilapia ńláńlá yẹn náà ni. Ó ti ní store tó ti máa ń rà.
2: Ó máa ṣe.
1: Ọmọ wọn máa bá gé báyìí.
2: Eléyìí mọ̀ lórí
1: o. Lálálálá ni.
2: Ó mọ̀ lórí lọ́wọ́.
1: Àwọn ọmọ ìnú dẹ̀ ló dẹ̀ tún ti wá mú wọn lára. Wọn ò lè jà sàn.
2: Sọ́kùnrin náà lẹni yẹn ni Abangeli.
1: Èwo wa ni.
2: Sọ́kọ náà nìyẹn sá. Abangeli tó wá látọ̀run.
1: Ìrọ̀ ọkọ mi mọ̀ gbàdúrà fọlọ́ kọlọ́ kọlọ́ wá ọlọ́wọ́.
2: Ìbò mo ti rí bàbá jí.
1: Ọlọ́wọ́ bọ̀ ṣe tiẹ̀ náà dáadáa. Ọkọ wa o tó yàtọ̀ sí ọkọ o. Ara ọkọ gidi ni wọ̀nyí. Èmi nítẹ̀lọ́rùn pẹ̀lú tọ́lọ́ ọba ṣe fún mi. Torí wípé ẹ mọ̀ kí ọkọ èèyàn má fẹ́ kẹ́ ẹ jìyà. Kó ti jáde síta báyìí. Kórónà àbáyọ kó dẹ̀ ti pè é lò. Ṣé ẹ̀dẹ̀ tí wá wà kankan torí mo rí change kékeré kan. Mo dẹ̀ rí pé lé o rẹ́rìn láàárọ̀. Báwo ni ká ṣe ṣe? Ṣé yẹ kì í ṣe ọ̀kọ̀ọ̀kan tẹ́yìn lọ́rọ̀ àbí? Ẹ múra sí i.
2: Kò tó ń bì kan.
1: Ẹ rọ ni.
2: Kò tó ń bì kan o. Àwọn kan fẹ́ kí kó fi gbogbo ayé. Kó nǹkan kọ́kọ́ kan rẹ̀ lè mọ̀ lórí kó fẹ́ tẹ́ wọn lọ́rùn.
1: Nítorí kíni.
2: Àmì òye.
1: Èmi ò lè jẹ́ kí nǹkan sọkọ tèmi o.
2: Wọ́n pè wọ́n ti gbàgbé pé nǹkan ò ṣe nǹkan kan bì kan.
1: Kí ló ń ṣe bó o.
2: Wà á pè é
1: kí. Pẹ̀lú gbogbo tó wà lẹ́yìn.
2: Kí náà lẹ wá ń ṣe tẹ́ǹpé kìnìún ẹ lọ́wọ́ tẹ́ ẹgbẹ́ yín ṣe.
1: Ó ti dà. se wo pe gbogbo gbale mi ma nso yen
0: awon kan si pe ti
1: eyin mura si
0: te iru awon ko yin yen
1: oro pe tori awon fura ra ta awon ki sole
0: ah
1: awon la won ko gbogbo e papo
0: bara
1: jo gan ninu le wa
0: so pe kini won se yen
1: oro
0: awon wa fi ta awon kun
1: kekere yen
0: to ba tun wa le ke wo bo to ka won wa na so ke
1: e so pe se be
0: mo ni omo ale
1: aye yi
0: ba wole wa
1: ko dogba
0: ah
1: gbogbo solo wo baba se fun wa e je ko te wa lorun ta ba ti ri nkan ti o te wa lorun be tori ke se gbogbo nkan na lo ma nteyan lorun Jehovah do a se mi olorun ba dakun o emi o dake o lapa bi ti mo wa ye o tun ba se temi ko se daada o e wa ra ma manage ko ye yin e wa ma se gbogbo e ni were were were were e ma gbo ti baba ja so pe to ye pe chicken lanla bi mefa mefa ni won pa laarin ose kan e ma ba won da si je fe to debe elomi tu wa to je pe ijo chale ni o mo so po sele
0: be ni
1: ire wa mo ti ayi gogan gan lo ma je ke mi riru e idi ni yen ti kan ni lagelu na ti si to 7 fm oke gajoke to se wa nkale wi pe ka ma jo lara wa loye ka ma jo tesi waju ninu serere ki a ma jo lara wa loju ka ma je ki eni gan ko fi nkan ti o da kan ko fi kan wa ewa a mo rojo kini kan yo wa se kini ke yo wa ma ti ro pe teyin ni e ko da
0: ade le bo yara o ti lekun mo ri lo bu ekun
1: tori pe nikan
0: bo lolorun se se ti
1: enikan so pe yawo toun o ma ngba longwa ni odo awon cooperative yen ni society won yo ma lo be bayi to ma ti ni lowo bayi a kan gbe wa ni te ngbagba iwo ti e o kan joko kale boda e ma mo to ba ya ko ye yi gbogbo ton dan na kan ni wura ebi toko re ri tin so fun yin ni e je manage tin na ka e ro so mo
0: bi ti won ba dun lapa be
1: abi
0: won ni bi ta won na tin kan positive
1: be ni oro yen ni yen
0: oro amu tin yin na mo ra
1: bi abi
0: ti ti o fi da
1: be ni tori o pada da
0: wa nwara pe e won wa ku wa ka wa lo ri nti oto
1: a ni damu
0: o
1: ikan ni lagelu 96.7 fm oke gajoke ni won pe bi ta wa wa yi o akin kaabo sori eto ki la ri gbo eto to nto le to nto awujo eto to nto torchlight sawon kan ti o da to ba ti mu ina ran mo ran re bayi yo tan sawon kan ti o da ni awon oloye won tun wa ma tele wa lori eto ohun lati ma so pe eleyi ti eto yi to tan na ran mo ran mo si kini yo da lawujo wa ko da kiyawo se leyi ko da kokon se leyi ko da kegbon se leyi o na ni eto eleyi ta pe ni ki la ri gbo olorun oba si ti wa nkale lati ma ba wa da sikini ohun lo loruko olorun oba to ga oba nla oga agba loruko oba adebayo muritala akande mfr baba ti wa niyan loruko awon to je loga loga nikan ibi ta wa yi ti won dari wa tolorun oba osini je kikini ohun oba je mo won lowo loruko titi layo akishola eleyi to je pe ohun gangan lo loto eto ti wa mo ki yin o wi pe e kaabo sori eto ki la ri gbo folashade ajala ohun loruko temi temi nje emi labeke mo de tun ti wa ninu afin oko mi ala ni niyan lori eto kilari gbo eyan gboju wo wa lojo po facebook wa iyan lagelu fm 96.7 te ba ti ba wa nbe bayi ni facebook ti wa aka se phone yin ko ni je tan so be yo si tun ni data ko ye yin eyan kan te pora bayi e ma ri emi folashade ajala ti mo lete nbo lapa bi ti mo wa yi ti mo joko segbe oko temi ala ni lori eto kilari gbo e wa ma tele wa e fi iroyin e fi sowo si wa e tu wa like e tu wa ba wa share ojo ni teni kankan wa an fi asiko yi ki gbogbo awon ti won je olojo bi jake jado agbaye loni wi pe aku odun aku iyedun o odun ayo on lo olorun oba oni o se ojo oni fun yin oni o se odun eyi fun yin olorun oba yo si fun rara re fun yin ni ebun to dara ohun gbogbo te nfe olorun oba yo se fun yin o okan yin o bale inu yin yo si dun aba yin yo o ebarika lagbara lowo olorun ba ko ni sisoro oko mi ohun lo so pe ki ma ni so
0: yes oluwa sino alayo ogo ede ofo ma le so fa loruko temi nje mo ki yin wi pe e kaabo sori kilari gbo fun toni gege bi alani ekun
1: ekun ni o
0: oko abeke
1: yes ka
0: ninu leyi
1: yes
0: ka ayo idunu ona la mo ri gbo la se lowo olorun
1: ami o
0: to e ma gbagbe lati darapo mo a lori facebook bi abeke bo se wile kan e ba share logun logun logbon logbon e fi eroyin sowo si wa ni eto kilari gbo tosan yi bi o se ma te si owo waju ka lo soju oja ka mo ise je nbe nigba ta ba pada de latoju oja
1: igba
0: yen le mo nkan ta fe ri
1: gbo e so bawo eyan pe ki la ri gbo ti bere
0: yes
1: e je ko ni kaluku gbo eyin radio ti soke la la la tori pe a tun ri eko kan tabi keji ko lori eto ta pe ni ki la ri gbo lojo tuni amo riri yin be ti se n tele wa

0: láì wò ní wọ̀n mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìn àjò sẹ́yìn kéyìí orílẹ̀-èdè ni you fit fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀ àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè tanzania south africa singapore qatar uganda egypt dubai tó fi mọ́ morocco pẹ̀lú turkey àti italy whenever and wherever you desire to fly with you fit fly e-visa your traveling is a done deal you will also enjoy premium accommodation airport transfer and all other services that will make your trip seamless visit us today at our head office block 8 plot 15 7 up road Oluwale Main Estate Ring Road Ibadan or call 090-1111-1190 website www.youfitfly.com with you fit fly you can fly wherever you desire
1: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: ètò ìgbéyàwó láyé.
3: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
4: kí ló ṣẹlẹ̀.
3: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní
1: 2026. ní tòótọ́
3: pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yé àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDCare sórí 0707-454-3005.
6: CDCare, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
7: Javis PR Eye Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation àǹfààní ńlá gbáà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1000 péré lówó káàdì ọ̀fẹ́ ṣàlàyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 090-5444-8444 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
8: Lagilu FM 96.7.
9: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagilu 96.7 FM? Ẹ máa bá wa ká lọ.

0: mo jẹ́ olúfẹ́ni orí ti sí ẹsẹ̀ mo ti tọ̀ bí ọlọ́run máa ṣe ẹ̀fọ́ àkórí tí bàbá yìí fi yin gbáre. Mo tó ti bèrè lọ́jọ́ tó bá ti ń fara hàn. Ẹni tó ti pàṣẹ yìí bí odi járíko lulẹ̀ látọjọ́ Sunday tu ẹ̀ ní Saturday 18 July 2026 látàgọ́ mẹ́fọ́ àbẹ̀ràjì sí mẹ́jọ òwúrọ̀ nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀ iṣẹ́ àmì àti anójúkọrojú máa ṣe. Àwọn olórin ẹ̀mí Kẹ́mi Okunola Taiwo Bùnmi yìí Bùnmi Aṣọ́lú Babayẹmi Praise Òkìkí Dayo Amos Mayowa Ajayi Adora Tolú Ibitóyè Tọ́pẹ́ Ọ̀rọ̀ Alágbàwí Rúrọ́jà Yẹ́bíọ́lá Emmanuel Akitayo Olúwaṣẹ́rù Ìtìsúwẹ̀ Wọlé Ọlọ́run Aláyẹ Olúfẹ́mi Òní pẹ̀lú àbàránṣẹ́ Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ Jésù Olúwa yóò máa ṣèyánu láyé gbogbo èèyàn bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12 ní Saturday 18 July aago mẹ́fà àbọ̀dájí 6:30 AM làwọn máa bàdé lójoojúmọ́ ní CSC Mountain Tabria Ministry NTC Bra tó wà ní ìyájọ́ Goodleaf Road Mbàdàn wọ́n kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
1: Ọbẹ̀ Real People Concept ti gbé RPC Protein wọ̀lú o. Àwọn màálù àti ewúrẹ́ tá a mọ̀ mọ̀ sìn fún ìlera aráàlú ní RPC Cattle Hub. Àgbo ẹran tiwa tá a pa tá a ṣàyàn tá a ṣe lọ́jọ̀ pẹ̀lú ìmọ́tótó tó gàga àràkà sí ara. Ẹ̀wọ́ agbọ́ o nínú ẹran tá a ń jẹ ó ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti ń kó ọ̀pọ̀lọpọ̀ àrùn. Ìdí rèé o tí Real People Concept ṣe gbé RPC Protein kalẹ̀ wọlé béèrè iye ìwọ̀n kílò ẹran ògúfe tàbí màálù tó bá fẹ́ pé nǹkan rẹ̀ relé. O lè ọ̀dà ká gbébọn ńlé home delivery bó sì ṣe àyè màálù tàbí àyè ewúrẹ́ lẹ bá fẹ́ ẹ kàn sí RPC Protein. Real People Concept wà ní 126 Adekunle Fajuyi Road lẹ́gbẹ̀ẹ́ Lẹ́kọ̀ọ́ NNPC Mọ̀kọ́lá Ìbàdàn ẹ̀pẹ̀ 0912739422. RPC Protein ọmọ bíbí Real People Concept ni.
2: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ dé hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán. Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè yóò wá sópin. Lórí owó sísan fún ìgbaradì hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kan mọ́ kíá kí wọ́n fòókọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kótó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀ ẹkú ti mọ ti Al-Hidayah. Wípé ìdẹ̀kùn alálàájì àwọn kékeré lọ́dọ̀ tiwa ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Bofors Filling Station Iwo Road Ibadan tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806244-0572. Àǹfààní sọdíẹdíẹ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò umrah olóṣooṣù. Al-Hidayah Hajj and Umrah Services ájì ìrọ̀rùn ni tiwa bíznílàì tààlà.
3: Màjọ ni tèmi o, màjọ kẹ́.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dúfìlù Tony Kí Ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFI.

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International bí ronì lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email adimula.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
2: Ominira kofi awa ta.
3: Ohun gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kò ká nǹkan kan láti rà máa.
4: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
3: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
4: Àfi bí ẹni wí bí àná ni.

0: san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbo pe lakotun ajeje na ma lagara dun ni ugbayugba owo to le ni 50 million naira 50 million naira lo wa le lati pin ṣe ti wa di alagbalugbu omi okun ti ko se gbọn tan o ṣe gbogbo eniyan mu kewe wa gbọn be bo ṣe n ta ayo mẹta lo ma gba anfani ọgbọn ta ayo kan gba anfani marun to ba tun pe ọrẹ rẹ wa o tun gba anfani ọfẹ yọ kan
1: eyi bọ gan o ejọ ba o le mi ẹ le ta
0: o le ta pẹlu kodu e lori splash fm *347*1004*1#. Lori ilagelu fm *347*1004*2#. Bẹ́ẹ̀ lo si tun le ta lori website www.cashe.ng. Ẹyin eniyan mi, ẹ má dúró ẹ má rosẹ̀, akoko yin re lati Cashe. Ayẹyẹ ọdún keji Cashe, ogunlẹ́gbẹ́ èèyàn ló máa Cashe, ṣó ti Cashe, mo ti Cashe.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Lagilu FM 96.7.
5: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagilu 96.7 FM? Ẹ máa bá wa ká lọ.

0: jẹ́ kán ṣàwọn tẹ́sì kan láti ìbá wọn gẹ́ẹ̀tì ogun àti bẹ́ẹ̀ lọ wọ́n affect èmi náà tí má ti lè gbé wọn lọ sí kílíníìkì báyìí mi gan ti máa mọ̀ pé yes àwọn ará ọ́fíìsì mi gan ti mọ̀ pé bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn pàtàn dẹ̀ wá mú gbogbo ọ̀rọ̀ tán dẹ̀ wá sọ kalẹ̀ mí kàn wá wò pé à ewo leléyìí tí mọ́mí ọ̀pẹ́ tún gbé dé èkó tí ẹ̀ yé mi rárá mo ṣàkàn rẹ́rìn pé ó dá ọlọ́run bá wa ṣe ó ní mo sọ títí tí mo fi end call wọn.
1: ìgbà tó dẹ̀ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ a jẹ́ pé ibi tẹ́ ẹ bá jọ yanjú ẹ̀ sí náà lọ̀rọ̀ bí ó bá ṣe lọ ẹ jẹ́ kémi ò mọ̀ nǹkan tẹ́yìn méjèèjì bá jọ.
0: kò síbi kankan tá a fẹ́ yanjú ẹ̀ sí o wàá pè wọ́n padà ni mo dẹ̀ ti ṣàlàyé fún ẹ ń sìn nǹkan tó ṣẹlẹ̀ wàá dẹ̀ sọ fún wọn wípé o mo ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ pé kinní yẹn ò lè work. kí màmá ṣàtò wá síbí ó níbi tí wọ́n ń kó àwọn ọmọ wọn sí èmi náà mo ń kó àwọn tèmi mọ́ra kiri ni ọjọ́ mi tó bá jẹ́ pé kí n kó wọn sínú káà kíkan páàkì káà mi síbì kan wípé kinní wọ́n á wà ń bẹ̀ ọjọ́ mi tó bá jọ mọ́ pé ó dá o bóyá kí n kàn wá ọ̀dọ̀ àwọn èèyàn mi kan kó wọn sí máa kó wọn lọ nígbà tán tiẹ̀ tí ìdàgbà tó báyìí so nísìnyí tí wọ́n máa mú tàwọn tiwọn yẹn mọ́ tèmi.
1: Abeke
0: mẹ́ta ni tèmi wọ́n kó méjì mi wàá tiẹ̀ ṣùgbọ́n nígbà tán bá ní àwọn ọmọ fẹ́ wá ṣe weekend pẹ̀lú màmá ṣé màá sọ pé kán má wà ni ṣùgbọ́n pé kán wá fẹ́ lo àǹfààní ti màmá tó wà ń bí wá fẹ́ fi kó àwọn ọmọ wọn sí bí èmi ò understand
1: nǹkan kan tó dùn mí jù nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí ni bó ṣe jẹ́ pé àsìkò tó yẹ kó fèsì ọ̀rọ̀ ó fèsì gbàtàbúrò mi tó bá ẹ sọrú ọ̀rọ̀ yẹn ìwọ ló mọ̀ pé tó bá sọ ó yẹ kó kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé kinní o lè ṣeéṣe bẹ́ẹ̀ o kó dẹ̀ sọ àwọn ìdí pàtàkì tó sọ ẹ fún
0: èmi
1: so eléyìí tó wá sọ pé kí n pè é kí n sọ fún àjọṣepọ̀ ẹ̀yin méjèèjì ò ń ṣe àjọṣepọ̀ tànánà.
0: Bó ṣe sọ̀rọ̀ náà wọ́n ní ẹ kí n bá wọn jíṣẹ́ fún bọ̀dá wọn.
1: Ẹ sọ nǹkan tó ṣẹlẹ̀ ni ìwọ náà ló máa sọ ohun tó ṣẹlẹ̀ ó dẹ̀ ti rí ẹ pé ìwọ nìyanu lé yóò rọrùn o yóò tún rọrùn lẹ́ẹ̀kejì ìwọ náà ló máa ṣàlàyé fún.
0: Èmi ó lójú àlàyé tí màá lè ṣe fún wọn.
1: Irú àlàyé wo kí ló nǹkan tó burú nínú yẹn.
0: Máa gbọ́ bó ṣe ṣe gbogbo àlàyé wọn tán mo ní òkè Ọlọ́run bá wa ṣe mo ní bọ́ṣẹ́ mọ̀ pé kinní kò ń ṣe nǹkan tó rọrùn náà. Pẹ̀lú àwọn
1: jíjọ́ láti ọlọ́run bá wa ṣe.
0: Mo sọ bẹ́ẹ̀ o kí ni mo wá fẹ́ sọ.
1: So nítorí bá sọ pé ọlọ́run máa bá wa ṣe ẹ fẹ́ try ẹ nìyẹn.
0: Mi ò lè try nonsense o. Èmi ò lè try.
1: So kí wá ló dé tó wá ń sọ fún mi pé kí n pè kí n máa sọ pé.
0: Àwọn rán mi sí ẹ náà mo dẹ̀ ti jíṣẹ́ fún ẹ. Mo dẹ̀ wá ń jẹ́ kó yé wọ tó jẹ́ tèmi
1: sí. Ibo lẹjọ fi ọ̀rọ̀ lẹjọ fẹ́ nu ọ̀rọ̀ jóná sí. Kó tó di pé wá sọ fẹ́mi.
0: Kò sí nǹkan kan tá a jọ wọ́n sọ̀rọ̀ fún mi ni. Mo dẹ̀ sọ pé ọlọ́run bá wa ṣe pé bọ̀ kán ṣá mọ̀ pé kinní kan ṣe nǹkan tó rírì rọrùn lọ títí. Ìwọ náà wá wọn fẹ́ change school àwọn ọmọ wọn wá sí bíbá yìí. Kí màmá tó wá sí gbòòrò ń bí ṣé kò níbi tán máa ń ká àwọn ọmọ wọn sí tán bá lọ sí ọjà alájàpá wọn tán láwọn ṣe.
1: Àìnípinnu ẹ kàn fẹ́ dá wàhálà tí ò necessary sílẹ̀ ni.
0: Bí báwo.
1: Ẹsẹ̀kẹsẹ̀ ló ti yẹ kó o ti pinnu kó o ti ṣàlàyé tó wà nílẹ̀ fún.
0: Ok kàtẹ̀ wá sọ pé ó dá o mo mess up mi ò lè ṣàlàyé tó wà nílẹ̀ fún un torí pé mi ò mọ irú ẹnu téèyàn fi máa sọ nǹkan bẹ́yẹn. Ìwọ tán dẹ̀ sọ pé ẹ kémi báwọn jíṣẹ́ fún bọ̀dá àwọn tí mo dẹ̀ ti jíṣẹ́ fún ẹ ń sìn tí mo dẹ̀ tún wá ń sọ tèmi náà fún ẹ pé kò ń ṣe nǹkan tó rọ̀ mí lọ́rùn rárá no ni dẹ̀ pé wọ́n kò ṣàlàyé ọ̀rọ̀ fún wọn pé tọ̀ ìyá Ajibọ́lá tó rán sí mi ti jíṣẹ́ o kò lè work.
1: Kó lè sọ pé ìyá Ajibọ́lá ló ń kọ́ mi sóun.
0: Ha
1: yes na orúkọ ẹ náà ni mo ń protect.
0: Jọ́
1: ó tún wá máa dáa kó sọ tààrà pẹ̀lú ìdí tí ò fi lè ṣeéṣe ju pé kó wá jẹ́ pé ó wá ní kí n gbẹ̀yìn wá kí n wá sọ fún pé ó sọ fún mi pé.
0: Kó gbẹ̀yìn wá kọ́ o wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní kí n báwọn jíṣẹ́ fún bọ̀dá àwọn o báwọn rán mi sí bọ̀dá àwọn mo dẹ̀ jíṣẹ́ fún ẹ ń sìn mo dẹ̀ wá ń sọ tèmi náà fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó pé ó dáa o n gbogbo nǹkan tó sọ yìí o no ni lọ́dọ̀ mi kò lè wọ́ ọkọ.
1: Ẹ kí ló dé tó sọ no ńgbà yẹn tó fi wá dúró de pé kí n dé èmi ní kí n dẹ̀ dé kí wọ́n á bẹ sọ no sí ọ̀rọ̀ tó jẹ́ àjọsọ ẹ̀yìn méjì tẹ́ fi sọ̀rọ̀ tó fi dé pele pé ó ti gbà pé wàá pè mí wàá wá jíṣẹ́ ń tẹ́ ẹ jọ sọ fún mi ṣùgbọ́n sìn ìwọ ń sọ pé ok tí mo bá pè é sìn kí ló máa rò wípé o ò sọ bẹ́ẹ̀ lójú òun pé rárá àbó sọ rárá ni.
0: So kí wọ́n ní kó ṣẹlẹ̀ báyìí.
1: Kò yé mi ò mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ o ẹ̀yin náà lẹ́jọ́ máa bẹ́ẹ̀ ṣe o pé ẹjọ́ sọ̀rọ̀ tí ò bá dẹ̀ ti ṣe tó ibi tẹ́ bá jọ yanjú ẹ̀ sí.
0: Kò síbi kankan náà lè yanjú ẹ̀ sí. Ṣé o mọ̀
1: pé ìwọ iná ló takú wọn lé pé kí màmí máa bọ̀ gbogbo àwọn nǹkan tẹ̀mí rí ó pọ̀ gan díẹ̀ ló ń rí inú ẹ̀.
0: Ó ti dáa.
1: Ṣé o mọ̀ pé ìwọ ló sọ pé dandan kán máa bọ̀ ara wọn.

0: wa ma so fun eni pe emi o ran yin o ma so fun won mama nikan ni mo lagbara lati take e soto mama nikan oni emi fun ara mi mo lomo meta mi o de ni eni kankan ton ba mi gbe ti ba ki se pe gbogbo awon jimo layin ti mo sa fagiri so pe ya eyin le ma se le ma se le ki wa la ma lo palu mama nikan ni mo lagbara ti take e sugbo pe ki aburu e anti fun ka tun wa ko awon mo won wa ka wa so pe e tori pe mama wa nbi mi o ni le se yen o to wa je pe n to fe na ni wi pe mo fi kan yen pon ile gege bi oko pe o wa mo bi wa se gbe oro kale to ba ri won to ba si wa so pe o le se ma wa se ibi to ba wa ri ko bayo o bayo niyan o mi le ma tun ma se wala o se ki mama to de se kon ibi to ko mo si ni
1: iyen o kan emi abeke
0: pe mo de so pe ki mama wa si bi so ti je kan
1: mi o ejo ti n po ju fun mi abeke ejo yen po
0: okay sagbo sa ma tun won pada tabi ki n lo ba won
1: pe ejo pe ra yin kejo yan jo
0: e to ba ti wa sele leyin igba yen
1: eh ki lo fe sele gan ki lo buru nu e na ki lo fe sele
0: oda
1: so fun mi nkan to fe sele laarin pe eyin mejeji jo soro oro de tenu e jade mi we ori e mo ni be ni
0: jo se ka won mo yen wa ma wa nbi mi
1: mi o mo nkan to ba fe se o se emi ati iseju melo na la jo nlo nle tele
0: eh mi si mo wa tan wa so pe mo ja yawo le mo ja yanu le yen ko wa convenient fun mi
1: eh wo ona to ba fe
0: omo marun le kan na
1: iwo lo ni gbogbo awon idea
0: to mama nikan
1: lo fe
0: mi o de ri pe boya crime wa nbe pe ki n so pe ki mama ma bo sodo mi mama ko mi ni ya dada de ni mi o de ro pe yen de ti po ju
1: se bo de ti ri pe irin ajo to ku to n san na
0: esin
1: eyin to ma le opolopo eyan kuro lara e ni
0: ki lo
1: se ma mama ba wa lohun yen jeje ti won ran saye won be ta n lo ba won ta n fi nkan ranse si won ba se nse lateyin wa so n pe iru eleyi to sele yo le sele
0: se bo ti ara mama o ya ngba ta de de bi se mo de ti wa o
1: igba tara won de iya yen sin se ba de se so pe kan ma pada sabule se ogun ni to bi so pe dan ibi nikan duro si
0: emi oro pon ri
1: won duro si bi sin I duro won lo n biru omo to n bi na un
0: ah
1: eh
0: so bi won se ma ronu ti
1: mi mo se ma ronu yen to ba je pe mi o irori mi o da to boya ko bi awon yen
0: ah
1: o le bi awon yen
0: egbo se yen ti poju mo ni ki iyoko mi to fe
1: tete o je rora ko so mi ntosi o
0: Moni ka wa sibi. Won de wa sibi niyan. Olorun de ba wa se a de ntoju won won de o ri bo se look good every day.
1: Mo dupe fun yen tori mo care. Mo so won ti wa okay.
0: Se ma tun wa si wa mu imi mo oro mi ni. E kan wo mi ko ma ye mi. Eleyi ko ma ye mi abe wa gba mi ni. 0912370 8675. O le ro ba re ni so te fi ma pe mi wole. Tori pe nkan si mo se yi emi o ri bi oran o. Emi ito tun wa fe dajo sorun mi o ni agbara mi o gbe ti mo de so foko mi siku ye ki oko eyan ko koro le ye
2: hello
1: e kasan jare
2: oko ti mi o gbe lai gan lati de onka eke o se
1: yen ese
2: seri hello ni jo baje ka ni ka fo ye lo ye ni won ba gba ti oko ni Ọ̀dà àlàní tàbí abẹ́ tẹ́mọ̀ mọ́lẹ̀ tẹ́yìn ní sọ pé ìyàkọ́yìn ọmọ tó ní ń bá rí bẹ́ẹ̀ kò fara mọ́. Wọ́n á fẹ́ kẹ́ ẹ rántí pé bí ẹ bá ò bí àbú ọkọ yín ìlú tẹ̀yìn jẹ́ ò fádìí yín nínú wọ́n padà máa pè ní o. Àfi kẹ́ ẹ accept ọkọ yín kẹ́ ẹ ní kí. Àwọn ọmọ àbúrò ọkọ yìí kan máa bọ̀ kẹjọ máa kọ́ ọmọlùkọ́ bọ́.
1: Ẹ ṣe àdúpẹ́ ẹjẹ́ àtúgbọ́ tẹlu mi. Hello.
0: Hello ẹ káàsán.
2: Abẹ́kẹ́.
0: Má.
2: Ọ̀rọ̀ mi gbọ́ ìgbà dára yá kọ orí ọ̀yà. Ó ní wọ́n máa mú ìwà ní. Ṣé ìbádùn tán? O ní kí wọ́n máa wọ́pọ̀ ní wọ́n máa lọ mọ́. Ṣé ìgbà tí wọ́n lọ́kọ lẹ́kọ̀ọ́ lẹ́
0: ibi lájọ wà àtàbúrò ọkọ mi tó láwọn ọmọ yẹn.
2: Ní sùúrù, ọmọ náà wọn làbà. Ẹ̀jẹ̀ lọ́gbọ́n wọn láti ní látàbọ̀sí.
1: Àwọn ọmọ yẹn ò sí àwọn ọmọ Obama máa wà ìgboro ìlèmi àtàwọn àbúrò mi ń gbé náà.
2: Àbúrò ọkọ ẹ̀jẹ̀ ní kúdẹ̀ káàtó. Ní ìfọ ìyá kó ìyá tó àbúrò ọkọ yẹn kan ni ó. Jíjì bí ìyá ìlọ wá bẹ́ẹ̀ ń. Ó bá mú ọmọ bíi mẹ́rin wá ọmọ ní lọ́jọ́.
0: Ah.
2: Ọmọ mú rẹ̀ mẹ́rin wá.

0: ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostolic ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀.
2: Òmìnira kọfí ọwọ́ ta.
3: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà mọ́.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọkan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po, ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè kí má tàn yín kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa níléeṣẹ́ Ranko Travels and Tours ọmọlúàbí efọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa visa processing tour packages flight booking hotel booking kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ níléeṣẹ́ Ranko Travels and Tours irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀ bákan náà à ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bíi United Kingdom Canada Europe United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Ranko Travels and Tours ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́ gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà níléeṣẹ́ wa kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue New Bodija Ìbàdàn ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800 Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo Ranko Travels and Tours ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàáni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
3: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
6: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
7: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
8: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
5: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: لاجلو اف ام 96.7
1: لبيك اللهم
2: اها اتتسولا تتجي فوغبو علالاجي تو مورا لدي حاجي 2027 ايتو تي بري ني بيرو ليليشي علالاجي تو شي فوكوتو علي دايا حاج ان عمره سيرفيسز بينيو بياجو علالاجي اوريلي دي نيجيريا شي فيليله ني بي سبتمبر 15 اودي ني غبغو بيبي بي وا سوبي لوري اوو سيسو فو ايغبارادي حاجي 2027 ني علي دايا شي نكسي غبغو اوان علالاجي تو فبا وا شي حاجي اودو تيمبو لاتي يا وا غبي بيسي كومون كيا كي وو فوكو لي كي وو سي باري غبغو اوو سيسان وان ni ojo kedogun osu kesodun yi ti gbogbo eto kase nle eku ti mo ti ale daya wi pe ide kun alalaji a o mu ni kekere lodo ti wa eto ilegbe irorun ti o jina se haram o nji aje gbadun lore kore ti ara si gbogbo awon aye to ye to fi mo wa si ofe lati gbadegba ijo ta bada lati lo ati bo ki ye eya agbera bayi ke ko si ale daya hajan umra services ni number 2 adedibu shopping complex opposite buffers filling station iwo road ibadan tabi ke ma pe alachi ati oludari ale daya hajan umra services sorry 0806244 0572 anfani so die die wa lodo wa to fi mo irin ajo umra olososu ale daya hajan umra services aji irorun ni ti wa bismillah taala
3: gbogbo omo ologo pate ti yin melo ona bayo si feni ti o le gbadun awonu ogo
4: sebi nitori ogo ni o
3: ìdílé yìí tí ọlọ́run Reverend P.F. wá fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14 Sunday prayer service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látago mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn sọ́jínlá wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend P.F. wá Christian lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Layout Tumalete Ìbàdàn tí àkórí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdú ọjọ́ pẹ́ ó ti pọ́yìn orí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kú yóò dé bá ìwọ náà darapọ̀ máwùn èèyàn mímọ́ nínú àdúrà Sunday 14 yìí ká yóò fowó kọ tó tó pe ìṣẹ̀dá rẹ̀ bíi ti Jacobu àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ tí gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ẹ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú Olúwa Reverend P.F. Owó àti Reverend Mrs. C. Owọ́wá tó gbàdúrà súre fún ọ ṣáyò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday 14 yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Ìdánland gidigba RPC protein Ìbàdàn Mercy Ogo now at your doorsteps. Beef and goat's meat from live cattle and goats specially bred and raised on RPC cattle hub. A pest setting audacious move by real people concept. Meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists. RPC protein, healthy beef, healthy goat meat in a very clean environment. Walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road, beside NNPC, Mokola, Ibadan. RPC Protein, a baby of Real People Concept.
7: 21 days divine intervention!
8: Hunger is hungry, red
7: Jesu Yinka W. Sawa JP yóò torí agbára láti Wednesday 1st July 2026 àkórí ẹ̀ Divine Visitation for Laughter. Ìbẹ̀wò la tó ké fún ẹni. Ó tó àkókò fún ọdún láti rẹ́ni ayọ̀ bí a nàní ṣílò. Gbogbo ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀rí rẹ nínú ìrìn àjò àdúrà yìí ló máa bá ọ̀rẹ́ ní ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakiel Olókè Susi Ìbàdàn ní Sisi Sumitende Pastor Peter Adéyẹjẹ Sì Rẹ̀rẹ̀ Ìtì Adégòkè Prophet Fẹ́mi Oni Prophet Kehinde Akode Prophet Adéjọlá Adébáyọ̀ Prophet Esther Adébáyọ̀ Prophet Adé Adégbìtẹ́ Prophet Ṣẹ́gun Ọlámbíwọ̀n nínú Pastor S.O. Ọládèjì Prophet A. ọ̀dọ̀gbọ̀n jésù yín kọ́dọ̀ bí yusuf àwọn ẹ̀jẹ̀ bí wọ́n máa sọ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn wùdí yóò máa pàwọn gbẹ̀yàn lẹ́rìn ayọ̀ látọjọ́ wednesday 4th tuesday 21st july láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́ lójoojúmọ́ gbogbo ẹni sí SC way of life center tó wà lẹ́yìn glow office opposite lewura grammar school challenge ìbàdàn.
9: Ranko Travels and Tours ti dé o ìrọ̀rùn dé po ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè kí mọ́ tẹ̀yìn kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours ọmọlúàbí ìfọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa visa processing tour packages flight booking hotel booking kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours irú àǹfààní bàtàbàtà yóò wọ́pọ̀ bákan náà à ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bíi United Kingdom Canada Europe United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Ranko Travels and Tours ọlọ́run ló ń bá wa ṣe o èèyàn kọ́ gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa kàn sí wọn ní nọmba 14 Ààrẹ Avenue New Bodija Ìbàdàn ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800 Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo Ranko Travels and Tours ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàáni ṣètò ìrìn àjò sílẹ̀ òkèrè.
0: Ladilu FM 96.7
10: ẹ̀fọ̀n ló lọ̀dọ̀ aláǹtakùn ló ní poro òwú pátákó kìí ṣe gbé páálí tó bá jẹ́ ti àṣà tàbí dè lágelu 96.7 fm kórópe tàn yẹbẹ kùlala òkè tí wá gajà wọ òkè kan lọ nílẹ̀ yìí.

0: Wagilu FM 96.7.
1: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín, tẹ́ ẹ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, tẹ́ ẹ tún fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one lori

0: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
1: Why you dey worry like that? Just use iRecharge.
0: Are you recharge? How that one take work?
1: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instantly. You can also dial *6606*1# on your phone.
0: Sharp like that.
1: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
2: iRecharge. Convenience. Accessibility.
3: Ọlọ́run bàbá lọ́la, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
4: Ọlọ́run kan bẹ nínú ìjọ apọ́stílì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 years. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogun Gbogunmi International. Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday 6th títí di Friday 10th ní dédé agogo 5 ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà, Wonderful God. Ààrẹ ìjọ apọ́stílì ti Kristi, Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní 12th oṣù kejì ọdún yìí ní dédé agogo 10:00 òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì, Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP, CAC General Evangelist, Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá gbọ́ wa yọ̀.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
5: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
5: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: لبيك اللهم لبيك.
11: Aha. Àtètè sùn la tètè jí. Lọ Hajj 2027 báyìí nílé-iṣẹ́ You Fit Fly. Torí pé September 26 ni gbogbo pépè kí ó wá sópin. Ìforúkọsílẹ̀ àti owó sísan la fi ní gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe Hajj 2027. Ẹ tètè gbé apá báyìí máa bọ̀ wá sọ́fíìsì You Fit Fly. Kalẹ̀ tún jọ ṣe Hajj ìrọ̀rùn. Ẹ kú ti mọ You Fit Fly bẹ́ẹ̀. Wípé pẹ̀lẹ́kùtù níṣẹ́ Hajj nílé-iṣẹ́ tiwa. Pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram ní Mecca àti Medina. Àwọn oúnjẹ tó dọ́ṣọ̀ nígbàkúùgbà. Ziyara sí gbogbo ààyè ìkẹ́ àti gbogbo ibi tó lápẹẹrẹ ní Mecca àti Medina. Tó fi mọ́ wá sí lóòrèkóòrè pẹ̀lú àwọn àfáà wa tí ó máa tọ́ni sọ́nà lórí iṣẹ́ Hajj. Ẹ wò mí láì dé ìtọ̀pẹ́nu àṣepéniṣẹ́ Hajj pẹ̀lú iléeṣẹ́ You Fit Fly. Ẹ tètè kàn sí You Fit Fly ní Ìbàdàn Head Office, Block 8, Plot 15, 7 Up Road, Olúyọlé Main Estate, Ring Road, Ìbàdàn. Tàbí kẹ́ pé 09011111190. Hajj 2027 pẹ̀lú.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọgbà Murtala Adébáyò Àkàdé MFR.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ara ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jọ.

104.7. Fún ìwọ tí o ní àǹfààní láti mọ ọgbọ́n mi ní débí àkókò yìí fi ọwọ́ gba oríire mú kó kíra rẹ kú oríire torí pé ìròyìn tí ó ṣe ọ́ láǹfààní ọ̀rọ̀ tí ó mọ tẹ̀síwájú lórí ìṣúná rẹ ìní mo mú tọ̀ wá. Ilé-iṣẹ́ Income Multiplier System ló gbé wá sórí ètò àǹfààní tí a sì mú wá ó wà fún ọkùnrin ó wà fún obìnrin torí pé kí ni ètò ìṣúná wa ó ṣe pàtàkì ó ṣe kókó ṣùgbọ́n nǹkan tá a mú wá yìí kìí ṣe fún ẹni tí ò lè kóra rẹ̀ ní ìjánu kìí ṣe fún ẹni tó ń ròyìn pé àbí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí owó mi ń rí gbà lọ́la tí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí láàrin ọjọ́ méje máa rí gbà ọ̀rọ̀ àti sóríire àwọn tá a ti mọ̀ tí wọ́n ṣe dáadáa lórí ètò ìrìn àjò ayé wọn wọ́n ní ìjọ tá a bá gùn kọ́là ń kọrun iná ni ọ̀rọ̀ yìí it is system tí yóò ṣe èmi àti ẹ ní àǹfààní ìwọ tí ò ń ṣiṣẹ́ ìjọba àbí ìwọ tó ń ṣiṣẹ́ oṣù tó sì ní lọ́kàn láti ṣe dáadáa sí nípa ọ̀rọ̀ ètò ìṣúná rẹ ìwọ gangan ni à ń bá wí èmi nìkọ́kọ́ mo sì wà ní orí ètò ẹni tí ó jẹ́ aṣojú ilé-iṣẹ́ Income Multiplier System àwọn gangan wà pẹ̀lú mi níbí for those of you that believe that you cannot actually base on your salary that you are earning every month this particular program is for you

Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ló ti ṣetán láti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹ̀sùn eléyìí tí àjọ EFCC pè láti jẹ́ kí ìjọba gbẹ́sẹ̀ lé àwọn dúkìá eléyìí tó tóbi 67 eléyìí tí wọ́n ní màlàmì lónìí. Èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n ti sọ ẹ̀mí wọn nù nínú ìkọlù àwọn báńdíìtì eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọlu àwọn abúlé kan tó ń ti ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Niger. Nílẹ̀ òkèrè àwọn ẹgbẹ́ ẹ̀yà Hamas òní ti kéde wípé àwọn ti tú ìjọba palẹ̀ ní ilẹ̀ Gaza. Lẹ́ka eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars nílẹ̀ yìí ń ló ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbáradì wọn ṣáájú sáà tuntun ọdún tí ń bọ̀ ìròyìn ọ̀hún rèé.

Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Abuja ló ti kéde ọjọ́ kẹwàá oṣù keje ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ẹjọ́ eléyìí tí ó mọ̀ gbé ìdájọ́ kalẹ̀ nínú ẹ̀sùn eléyìí tí àjọ tó ń gbógun ti mímọ̀ sí owó òlú níṣekúṣe òní EFCC pé láti jẹ́ kí ìjọba gbẹ̀sẹ̀ lé àwọn dúkìá 67 eléyìí tí wọ́n ní alákòóso fún ẹ̀ka ètò ìdájọ́ tóun tí amòfin àgbà nílẹ̀ yìí nígbà kan rí Abubakar Malami ló ní adájọ́ Joyce Abdulmalik ló kéde ọjọ́ ajé Monday gẹ́gẹ́ bí ọjọ́ eléyìí tí wọ́n mọ̀ gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ tí í ṣe ọjọ́ kẹwàá oṣù keje ọdún tá a wà yìí bó tilẹ̀ jẹ́ pé kò kéde pàtó ìdí ẹ̀ tí wọ́n fi sún ìdájọ́ ọ̀hún síwájú lẹ́yìn tí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ọ̀hún sẹ́yìn pàápàá jùlọ tí wọ́n sì wòye pé wọ́n gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí àjọ EFCC òun náà ló ń rọ ilé-ẹjọ́ ọ̀hún láti jẹ́ kí ìjọba kí wọ́n gbẹ́sẹ̀ lé àwọn dúkìá náà nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tí í ṣe agbẹjọ́rò fún àjọ EFCC Jibrin Okutepa òun náà ń lọ rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-ẹjọ́ ọ̀hún láti gbẹ́sẹ̀ lé àwọn dúkìá náà bó tilẹ̀ jẹ́ pé agbẹjọ́rò Malami Adedayo Adedeji òun náà lọ rọ ilé-ẹjọ́ láti da ẹjọ́ náà nù nítorí wípé àjọ EFCC wọn ní èrí mọ́ jẹ́mi ìṣó ilé ìtàn fi lè gbé ẹjọ́ wọn lẹ́sẹ̀.

agbarijọpọ ẹgbẹ àwọn akẹkọọ nílẹ yìí nans ọnà ni wọn ti fi gbedeke ọjọ mẹrin kalẹ fún ìjọba àti àwọn ọmọ orílẹ̀-èdè south africa lè tí wọn nílé iṣẹ nílẹ yìí láti káàsà àwọn kúrò ní orílẹ̀-èdè nàìjíríà àtẹ̀jáde yìí ni ẹni tí ṣe adarí fún agbarijọpọ ẹgbẹ akẹkọọ nílẹ yìí fún agbọn iléeṣẹ aládàáni ìyún ọgbẹni bestman okiriafo filede nílùú enugu okiriafo ṣàlàyé ọrọ wípé gbígbèdéke ọhún bọba fi lè tẹnubẹpọ àwọn iléeṣẹ eléyìí tí wọn jẹ ti orílẹèdè south africa ọnà ni àwọn omilengbe akẹkọọ ti ń bẹ nílẹ yìí èyí tí wọn lé díẹ ní mílíọnù mẹta lé ní ogójì níye wọn ṣetán láti bàǹkànjẹ níbẹ agbarijọpọ ẹgbẹ akẹkọọ ọhún ni wọn fi ọrọ lédè wípé kí ìjọba náà kí wọn gbé ìgbésẹ akin tó ń ti àwọn agbarijọpọ ẹgbẹ àwọn orílẹèdè nílẹ adúláwọ lẹyìn tí àwọn ọmọ orílẹèdè south africa ti fi ojú ọpọlọpọ àwọn ọmọ ilẹ adúláwọ hàn yìí mọ̀láfí lórílẹèdè wọn.

akẹ́kọ̀ọ́ kan ti ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dókítà Dorcas Akànbí òun náà ni wọ́n mọ̀ ti kí ipò oríire pẹ̀lú bí ó ti wẹ̀ yẹn kànkàn tó sì pèrègede nínú ètò ẹ̀kọ́ rẹ̀ níbi tó ti ń kọ́ nípa ìmọ̀ ìṣègùn òyìnbó ní orílẹ̀-èdè Russia pẹ̀lú bó ti ní máàkì àpapọ̀ 5.81 nínú àpapọ̀ máàkì 5 èyí tó ó fi ojú rẹ̀ hàde gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó ṣe dáadáa jùlọ ní iléèwé náà akẹ́kọ̀ọ́ ọ̀hún òun náà ló fi àtẹ̀jáde léde lórí ìtàkùn x rẹ̀ lọ́jọ́ 7 oṣù 7 níbi tó ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti àwọn èèyàn tí wọ́n ṣe àtìlẹyìn fún àṣeyọrí làǹlà náà ẹ̀wẹ̀ Akànbí iná ni ó fi fọ́nrán mú máwòrán kan sórí ayélujára níbi tí ó ti ń gbé ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ kalẹ̀ tó sì ń sọ èdè orílẹ̀-èdè Russia lẹ́nu láìkọsẹ̀ pínrín bí ti wulẹ̀ ọmọ ẹ̀wẹ̀ àtẹ̀jáde ọ̀hún eléyìí tó fi léde ló ti fa ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn èèyàn nílé òkèèrè mọ́ra pẹ̀lú bí akẹ́kọ̀ọ́ ọ̀hún bó ti ń sọ èdè Russia gerege lẹ́nu rẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde ẹni ọ̀hún iná ni ó dúpẹ́ lọ́wọ́ omilẹ́gbẹ́ àwọn alátìlẹyìn rẹ̀ tó ń ti àwọn òbí àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ fún àtìlẹyìn tó gbọ̀ngbọ̀n eléyìí tí wọ́n ṣe fún un.

ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Òun náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ ìkọlù ní alágbára rìn tí ọ̀pọ̀lọpọ̀ lé sì di jíjó kanlẹ̀ nínú ìkọlù tó wáyé láti ọwọ́ àwọn ọ̀daràn bandits nígbà tí wọ́n kọlu àwọn agbègbè kan tó ń ti ilé ìwòsàn eléyìí ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ Rafi ní ìpínlẹ̀ Niger nínú ìkọlù alágbára tó wáyé láàrin àwọn ẹ̀yà Kamuku groups tó ń ti àwọn ẹ̀yà Fulani ní agbọ̀n bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde lórí ìtàkùn X rẹ̀ ẹni tí í ṣe ọ̀jìnìwòye lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí Zagazola Makama ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lọ́jọ́ kẹrin oṣù keje ọdún tá a wà yìí nínú ìkọlù alágbára tó wáyé láàrin àwọn àgbẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Zagazola fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé iléeṣẹ́ ọmọ ológun 135 náà ni wọ́n kó àwọn òṣìṣẹ́ wọn lọ sí agbègbè Kagara láti jẹ́ kí ìjà ọ̀hún kó ṣe bẹ́ẹ̀ kó wá sí òpin. Ó fi léde ṣáájú sí nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìkọlù ọ̀hún náà ló wáyé nígbà tí àwọn èèyàn kan lọ́ọ́ rí ṣe ìkọlù sí agbègbè Angungizo àti Anguankaraya ní àwọn agbègbè bẹ́ẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀nà sílé. Ó fi sí kún ọ̀rọ̀ rẹ̀ wípé ilé ìwòsàn kan eléyìí tí wọ́n pè ní Asma Hospital níbi tí àwọn Fulani tí wọ́n ti lé kù ní agbègbè wọn lọ rí farapamọ́ sí iná ni wọ́n tún sọ iná sí nínú ìkọlù alágbára náà. Bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé ilẹ̀ ń tẹ́tí gbọ́ láti kan ní Lagilé 96.7 FM. Ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè àgbáríjọpọ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí kan ní orílẹ̀-èdè Palestine eléyìí tí wọ́n jẹ́ ẹ̀yà Hamas òun náà ti kéde wípé àwọn ti tú ìjọba eléyìí tí ń ṣàkóso agbọ̀n Gaza palẹ̀ lẹ́yìn ọdún tó tóbi ogún nìyí eléyìí tí wọ́n ti ń ṣe ìdarí lágbọ̀n bẹ́ẹ̀ tí wọ́n sì fàyè lẹ̀ fún ìgbékalẹ̀ ìjọba alágbádá ní agbọ̀n bẹ́ẹ̀. Wàyí o èyí ló mú ìyípadà ńláńlá débá bí wọ́n ṣe ń ṣe àmúlò àti ṣe ìṣàkóso ní ilẹ̀ Gaza lẹ́yìn ìjà alágbára eléyìí tó ti wáyé ní orílẹ̀-èdè náà tí àwọn kan eléyìí tí wọ́n ń pè ní Palestine Fatah Movement tí wọ́n ti gba ìjọba lọ́dún 2007. Ẹ̀wẹ̀ èyí ló rí bẹ́ẹ̀ lẹ́yìn tí ìlànà jogún omi tó ti wáyé láàrin ẹ̀yà Hamas ti ilẹ̀ Gaza àti orílẹ̀-èdè Israel tí wọ́n sì ń fi ọ̀rọ̀ léde pé ó ń ṣetán láti fi ìgbàláàyè sílẹ̀ fún ìṣàkóso ìjọba alágbádá ní ilẹ̀ náà.

lákòótán nínú ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars nílẹ̀ yìí ni a ti kéde ìgbaradì láti múra sílẹ̀ fún sáà bọ́ọ̀lù tọdún 2026-2027 nínú líìgì àgbọ̀jẹ́ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tá a mọ̀ sí NPFL. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún lábẹ́ ìdarí tí wọ́n pè ní Sai Mazugida òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbaradì àkọ́kọ́ wọn ní pápá ìṣeré Sunny Abacha Stadium eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Kano. Akọ́nimọ̀ọ́gbà àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé iṣẹ́ lé lọ́wọ́ Daniel Ogunmọdede ìní ìrètí wà wípé yóò darapọ̀ mọ́ wọn ní ọ̀sẹ̀ eléyìí tá a wà yìí. Ogunmọdede ló kọwọ́ bọ ìwé àdéhùn ọlọ́dún méjì pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún tó ti gba líìgì orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀. Ìròyìn àgbáyé ọ̀hún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ̀lẹ́ gbọ́ kókó tó wà nínú ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ló ti ṣetán láti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ nínú ìpè eléyìí tí àjọ EFCC pe ilé ẹjọ́ ọ̀hún láti jẹ́ kí ìjọba gbéṣẹ̀ lé dúkìá Abubakar Malami eléyìí tó tóbi 37. Èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti gbẹ́mí mì nínú ìkọlù alágbára eléyìí tó wáyé láti ọwọ́ àwọn báńdíìtì sí abúlé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ti ilé ìwòsàn kan eléyìí ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Niger. Àwọn ẹ̀yà Hamas náà ti kéde wípé àwọn ti tú ìjọba tó ń darí ilẹ̀ Gaza palẹ̀ láti fààyè sílẹ̀ fún ìṣàkóso ìjọba alágbádá nílẹ̀ náà. Lẹ́ka ìròyìn eré ìdárayá láti ká fún yín wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars nílẹ̀ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbaradì fún sáà tuntun eléyìí tá ń wò lọ́ọ̀kan. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ wájú sí ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilofm.com ẹ lè fẹ́ràn sí wa lójú òpó X wa pẹ̀lú Lagilo FM 967. Ẹ tún lè bá wa dọ́rẹ̀ẹ́ lójú òpó Facebook pẹ̀lú Lagilo FM 96.7. Túnde Ọláwo olùlóòtúròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Chochu Abídèmí Àkàndé lóníròyìn yìí. Ẹ ṣe ń tàn gbọ́ wa o ẹ mọ̀ yìí kúrò mbẹ́ ètò oṣù Ògbúnwọ̀n pẹ̀lú Káyọ̀dé Adéọ̀ṣun ní ìmọ̀balẹ̀ sórí agbègbè ẹ̀kú kalẹ̀.

ilé ijó náà ti jó ilé aláyọ̀ náà ti yọ̀ bí alátẹ̀wọ́ náà ti máa ń pa. Anki ń káàbọ̀ sórí àkọ̀tún ètò so bú mọ́ gbogbo ọjọ́ Monday àti Tuesday. Monday tò ní tútí kò náà nìyẹn. Lónìí ọjọ́ ajé ọjọ́ ìkẹfà oṣù keje ọdún 2026. Lórúkọ àwọn ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì tá a wà yìí. Láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró. Àti lórúkọ ọ̀gá wa nígun tọ̀dọ̀ wa ń bì í àti kínní àti kejì. Alàgbà.

0: ìrí olóyè gbẹ̀ngàn láìwọ̀lá ó yàtọ̀ ẹ̀jẹ̀ tèmi alájọjẹ alájọmọ alájọsùn alájọjí bàbá mo kí yó adéọ̀sùn káyọ̀dé lórúkọ mi alàgbàbọ̀sùn aláyàndé ni amojú ẹ̀rọ fún sàtàwà ẹ́ só bù mọ́ lẹ́tọ̀ yìí ètò tó wà fún àwọn tó gbédè tó mèdè
1: bí ó tilẹ̀ kó
0: àwọn tó lọ lú èdè tán tó fèdè jẹun
1: bí ó tilẹ̀ kó
0: ètò tó ní ṣe pẹ̀lú àṣà àti ṣe wà nílẹ̀ yorùbá ètò tá a ti ń kọ́ra wa lẹ́kọ̀ọ́.

tún ti di ìbéèrè rẹ̀ dé bàbíà. Ẹ má bí mi léèrè ìbéèrè kankan o, ẹ tẹ́ máa bí ń béèrè nìyẹn. Ju gbogbo ẹ̀ lọ gbogbo nǹkan tá a máa ṣe fúnra wa tún máa ṣe fúnra wa lónìí. Àkọ́kọ́ rè é, bẹ́ẹ̀ bá ti gbà béèrè mẹ́ta 5,000 lowó yín kò ní di $100. Àríyànjiyàn kankan ò sí ń bẹ́ ẹjọ́ tí ń bá jẹ́ èlò lẹ́fun mi, ẹ mọ́ béèrè yín o mọ́ o, ẹ mọ́ béèrè. Tẹ́ ẹ bá ti lè gbà béèrè mẹ́ta 5,000 sángílítì lẹ́ẹ̀fì ti fàjẹ́. Bọ́lọ́mbá wa kádàrá tẹ́ ẹ tún gá yàtà tẹ́ ṣe dáadáa. Táwọn èèyàn bá bu yín lówó yẹn ò kàn wá o, wọ́n fún yín kùnú àràkún ńlá sọ gbági ìkan láwọ̀ débẹ̀ ká tó lọ ra mi. Kí n tó lọ bẹ̀ lórí Facebook lọ́sẹ̀ tó kọjá, a béèrè ìbéèrè kan, ẹnìkan dáhùn rẹ̀, ẹni tá a mú tó dáhùn rẹ̀ a fún lẹ́bùn rẹ̀ lọ́jọ́ Tuesday. Mò ń bọ̀ ṣùgbọ́n Infinity ti ní kí n jẹ́ ká sọ di Tuesday tọ̀la, kó lè jẹ́ Tuesday sí Tuesday. Orúkọ rẹ̀ ń bẹ pẹ̀lú wa tá a fi béèrè ìbéèrè pé àwọn ọba méjì kan ń bẹ tá a lè gbàgbé. Kẹ́ ẹ bá wa dárúkọ wọn, tẹ́ pé nínú àsámọ̀ àti ọ̀rọ̀ èdè Yorùbá ó kọ wọn ó jẹ jáde ní sá. Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dáhùn rẹ̀ kí gbogbo èèyàn tó mọ̀ dáhùn rẹ̀, ọba tó jẹ tú ìlú Tòrò àti ọba tó jẹ tú ìlú Òròjú Àbí. Méjèèjì orúkọ ẹni yẹn a pè é lọ́la, yóò sì gba ẹ̀bùn rẹ̀ lójú ẹsẹ̀. Ṣùgbọ́n lórí ètò fún tòní a tó tú gbogbo ètò lẹ̀ káàṣì ẹ̀ ti mọ̀ pé ní bá ti dé lọ́jọ́ Monday àti Tuesday lórí ètò sóòbù mọ́. Bẹ́ẹ̀ bá jẹ káàṣì ẹ̀ ẹ̀ tún gba Richard káàdì àwa kọ́la ní o, àwọn kan náà ń fún wa, àwọn òní wa ń fún wa pé Mr. Diosun ẹni tó bá ti ta káàṣì ẹ̀ lórí sóòbù mọ́ ẹ máa tó fún wọn ní Richard káàdì. Àwọn oníbí èlò wọn ní nọ́nà kò sí ètò fún wọn tí wọn ní appreciate bí òjò 500 lọ àbò ní 1,000 kó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ máa jẹ́ ká máa mọ̀ ta ni mo ń sọ nípa rẹ̀. Mo sọ nípa Muyiwa Michael Farao Ládẹ́jọ́, Anthony Bọ́dúnrin Anthony B, Abiola Yariyari, Mama Fọlákẹ́mi Fádùgbàgbé, gbogbo wọn pátá ni màá dákọ wọn ká tó kúrò lórí ètò yìí nígbà tá a bá ṣe tán ká a fẹ́ máa lọ. Wọ́n jù bẹ́ẹ̀ lọ o. Ju gbogbo ẹ̀ lọ káàṣì ẹ̀ pọ́dún méjì. Ẹ̀rù bà mí lọ́sẹ̀ tó kọjá lọ, ń gbà wọ́n pe ẹnìkan pé hello ṣe ẹ jẹrí tó ní mo ti jẹ tẹ́ mẹ́fà mo ní àwọn yìí ti kọ́ lélẹ́rìí káàṣì ẹ̀. Ẹ wọrú ẹni tó jẹ níjọ ọdún Léyà. Ẹ̀rú bà mí o, òun náà ó tún jẹ ńgbà ti Kérésìmesì 500,000 naira. Mo wá tún sọ lọ́jọ́ Léyà pé mò ń wẹ̀ lọ́wọ́ ni ilé ìwẹ̀ sọfẹ̀kà ní irú ọ̀sẹ̀ tó ń wẹ̀ ìyá gbọ́dọ̀ mọ́ lọ́sẹ̀ nọ́mà ọ̀sẹ̀ náà ni mò ń wẹ̀. Kódà àwọn èèyàn bá rí irú ọ̀sẹ̀ ń tí bàbá ń bá ti ta káàṣẹ̀, bàbá yẹn tó bá ta káàṣẹ̀ tó bá pọ̀ ọ̀sẹ̀ yẹn náà kó yá máa lò tán o, kó máa lò díẹ̀ díẹ̀ o, ọ̀sẹ̀ ajé wọ́n máa jù ú sọnù tẹ́lómi báyìí lọ jí mọ́ lọ́wọ́. Lórí ètò fún tòní káàṣì ẹ̀ àtúmọ̀ ayé 25,000 naira ni mo máa ń wò yìí. Kèé tún wá sẹyọ kan 50,000 tún tẹ̀lé. Ẹ jẹ́ ń sọ kóòdì ẹ̀ báyìí, màá fún yín láàyè dáadáa kí n tó lórí ètò sóòbù mọ́. Ẹ̀gbọ́n. Ṣé báwọn ọmọ tó wọlé ti di skúù dé, ó yẹ ẹ̀gbọ́n.
347. Sheti te, ete star 347 star 1004 star 2# star 347 star 1004 star 2# be ba ti send e agbe yin debi te lero ibi to ma ko gbe yin lo ni pe be ba fe sanwo se USSD le bi san ni abi bank transfer e ma wule dara yin la mo e je mu bank transfer se ti mu be ba ti mu te send e awa bi pe melo le fe ta 500 naira le yo kan 500 naira ni e yo kan iye te ba mu e ma multiply re by 500 naira te ba ti mu ye tun send e aga number tan gbe wa yen gangan eyin le ni titi ta fi pari eto yi oya e lo fowo be e je fun yin laaye die kin to yi so bu mo le n gbo lagelu fm 96.7 fm le de tin gbo

0: 0803708675. Lẹ́yìn tí ká ṣe ẹ̀yin tẹ́ tún mẹ́sẹ̀jì mi pé bó náà ṣe ń ta ẹ̀gbọ́n dáadáa ẹ bá ránṣẹ́ sí ọmọ yín tó mọ̀ ń pa rẹ̀ báyìí kó gbọ́n ṣe ti ránṣẹ́ sí kóòdì tó yí sì jù tó jẹ́ ajẹ́ bí idán agbẹnisáré ń gbà tá à lérò star star yẹn lẹ́kọ̀ọ́kọ́ tẹ̀ 347 star 1004 star 2#. Ṣé ti tẹ̀ ó yẹ send ẹ̀? Bẹ́ẹ̀ bá ti send ẹ̀ àgbẹ̀yìn bá sí ìpele mi-ín. Pé ṣé bank transfer lẹ́fẹ̀ẹ́ ṣe àbí USSD? Ibi tó gbé ń dẹ̀ yẹn gangan. Ẹ kàn mú kan bóyá bank transfer ni bóyá USSD ni. Oye tó send ẹ̀ ẹ mú bank transfer ẹ̀ send ẹ̀. Ẹ ti send ẹ̀ àbí? Àwọn àbí ń pẹ́ mélòó lẹ́fẹ̀ ta 500 lẹ́yọkan. Ẹ̀yẹ wa mú iye tẹ́ ẹ bá fẹ́ ta 5,000 ní mẹ́wàá jẹ́. Ṣùgbọ́n àǹfààní ń bẹ fẹ́ ń bá lè ta bíi mẹ́ta. Yóò mọ fún ní bí ìgbà tó ta géèmù mẹ́wàá. A gbé súnmọ́ ibi tí ò lérò. Mẹ́ta yẹn dẹ̀ jẹ́ 1,500. A wá gbé ọ sórí bí ìgbà tó ta mẹ́wàá. Mọ ń gbé èèyàn rìn gan. Torí pé oníbejì oníbẹta nìyàn ṣe ẹ ti ṣe bẹ́ẹ̀ ó yẹ send ẹ ẹ ti mú iye tẹ́ ẹ fẹ́ ta ó yẹ send ẹ account number tó gbé wá yẹn gangan tó kọ sísàlẹ̀ yẹn ẹ screenshot yẹ àbí kẹ́ ẹ kọ́lẹ̀ ẹ gbé lọ́wọ́ bá ẹ̀sùn lọ́dún pos ẹni ó sowó sí làwọn èèyàn ti ẹ̀ ń pè mí àwọn pos wọn ní ẹjọ́ mr adéọ̀sùn àwọn èèyàn ń bi wá kan fẹ́ ta káàṣì ẹ ẹ bá ń sẹ́ndì lógo rẹ afẹ́ ṣe bánà rẹ wọn níbẹ̀ ẹ bá ti ṣe kò sí wàhálà àmọ́ wọn fún wọn kóòdì gbogbo èèyàn ní ń lọ lé ohun pos pé ẹjọ́ afẹ́ ta káàṣì ẹ ní bá wá ṣe ṣùgbọ́n tó bá yẹ pé fóònù tí wọ́n lè fi sẹ́ndì kóòdì orí fóònù wọn ni nọ́mbà ó lọ o ẹ fi fóònù tí ń sẹ́ndì ẹ látọ̀dọ̀ yín aka nọmba ẹ jẹ́kọ́jẹ́ pé orí fóònù yín wọn ó ti gbé wá tẹ́ ẹ bá ti wá fẹ́ sanwó ni kẹ́ ẹ tó lọ lé oní pos ẹ wà á gbé fún pé bá wa sanwó síbẹ̀ ẹ jẹ́ fún ìṣẹ́jú márùn-ún sí kí n tó yí. Hello.
1: Hello.
0: Hello, ẹ kúrọ̀ lẹ́ o.
1: Ẹ kúrọ̀ lẹ́ pé tó.
0: Yes. Sa.
1: Jàfárí ẹ̀kọ́ yẹmí láti ìlú ìfẹ́yìn ni.
0: Ṣé ẹ̀yin o rò ọmọ ẹbẹ dímọ kọ́?
1: Bẹ́ẹ̀ ni ẹ pé tó.
0: Bàbá ṣe ẹbẹ kí wá ni àbẹ búmọ̀?
1: Mo búmọ̀ ni.
0: Ẹgbẹ́dẹ̀ nìyẹn.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ṣé ẹ mèdè?
1: Mo mèdè níwọ̀n
0: bá. Ẹ lè ṣèdè.
1: Bẹ́ẹ̀ ni.
0: Oya Infinity gbàngbọ́ ṣe é wọ́n wò.
2: Ó yẹ mú béèrè.
1: Ìbéèrè
2: kẹtàdínlógún. Wọ́n ní iṣu ewura. O ni wọ́n fi ń ṣe ọ̀jọ̀jọ̀. Àgbàdo ni wọ́n fi ń ṣe àkàrà òǹpà. Wọ́n wá ní ọ̀lẹ̀ tí wọ́n fi àgbàdo ṣe kí ni wọ́n ń pè é?
1: Ọ̀lẹ̀ tí wọ́n fi
0: àgbàdo ṣe.
1: Ọ̀lẹ̀ tí wọ́n fi àgbàdo ṣe ni sápálá.
2: Sápálá ẹ gbà á. Ọyẹ mú béèrè mi.
1: Ìbéèrè nọmba 18.
2: Ìbéèrè 18.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní àwùjalè ló ní ìjẹ̀bú òde ta ló ní ìjẹ̀bú gbó.
1: Ìjẹ̀bú gbó.
0: Ah, bàbá ti já. Ẹ jẹ́ ń dókè lọ́wọ́ alọ́jà tá a fẹ́ lọ́ta. Ó yá ńlọrọ̀ gbèsè. 7
3: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún ilé-iṣẹ́ West Midlands Communications Limited. eyi mo waranti gudugudu meje yaya mefa ti kan yo maluabi splash 105.5 fm tin gbe se to filu toni ki olojo abi ti won je alaga ti oludasile ogba murtala adebayo akade mefa

0: Ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinchard Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ominira kofi awa da.
2: Ohun gbogbo ti gbowo lori bayi. Ede 500 naira 500 naira. Ko ka nkan kan lati ra ma.

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà owó tó lé ní 50 million naira 15 million naira ló wà nílẹ̀ láti pín ṣe ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣe é gbọ́n tán ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀ bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tayò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1# lórí ìlàjẹ̀lú FM *347*1004*2# bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ó

0: wo gbe o Ọlọrun jẹ wo gbe o Ọlọrun jẹ wo gbe o Ẹnu wọn lati gbọ n gbo na ta Hello
1: Hello
0: Hello e kuro le o
1: E kuro le ta
0: Ade Osun Kayode loruko mi mo n pe yin lati lagilu efe
1: Okay
0: ta Baba se ta ka se ni
1: Ben mo je tan je osan
0: Se jeri
1: Mi jeri ara
0: E ti je bayi 25,000 naira leje. Oruko yin?
1: Popola Gbemi Itawo.
0: Latadugbo Obo.
1: Ati ori akala.
0: O ti ye mi bayen. Customer care wa ma pe yin. Se gbọ. E ja ka wa ma mura ti ma lo. Olala tun ma pade kete ti won ma tin karoyin tan. Ọpẹ́ pàtàkì lọ́wọ́n ejìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Fọlákẹ́mi Fádùgbàgbé ẹ mọ̀ ṣe. Mọ̀mọ́ títí lọ́pẹ́ sóbóyè jọ mọ́ mi dáadáa ṣe o. Anthony Bọ́dúnrín Anthony

0: ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹrù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladepo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Gbogbo ọmọ ìjọ mímọ́ o. Jerusalem ilẹ̀ mímọ́.
3: Gbogbo ọmọ ìjọ mímọ́ jákèjádò àgbáyé bóyá ní ilẹ̀ mímọ́ Jerusalem àti Jordan níbi tí àwọn wòlíì ìgbàanì rìn àti níbi tí Jésù Olúwa ti ṣe ìyanu. Ó yá ká lọ pẹ̀lú bàbá wa Assistant Most Superior Evangelist àfi sùúrù Fínayan Peter Kíkí JP láti lọ fojú gan ni gbogbo ibi tí a ti kà tí a ti gbọ́ nínú Bíbélì àti Evangelist Kẹ́hìndé Adégbódù JP láti ọjọ́ kejìlá oṣù kejì sí ogúnjọ́ oṣù kejì 2027 pẹ̀lú 3.5 billion naira fún àwa tí a

gbogbo rẹ̀ ló wà nínú owó náà. Bẹ́ẹ̀ni ètò lọ́lọ́kan òjọ̀kan Aptonic Fly ló pákéjì gbogbo ẹ̀. Àǹfààní san díẹ̀ díẹ̀ wà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá sórí 09074570886 tàbí 09155771196. Celestial Special Pilgrimage àjọ̀lọ̀ ni.

0: ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israel àti Jordan. Ilé iṣẹ́ tó mojúlé jẹ́ bí You Fit Fly wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀-èdè Israel àti Jordan nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
1: Lálọ́jà ìrẹ́gbà.
2: Who are thy goodness?
1: Go fi ogun rọ́pò.
2: I replace with battle.
1: Ó yẹ gba ilé.
2: Receive your goodness.
0: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israel àti Jordan pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn ń bẹ o.
3: Wíjẹ́ mi international pọ́dún mẹ́rin alleluia. Tijọ́ ti láfidúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì lọ jẹ́ kí tọ́rú ìhó tún bá wa láyé nínú ìjọ wí sísọ́sẹ̀ Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintayo Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀. Still, I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday, July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn. Kótó ni sẹ́tò di ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa. Bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP and spiritual fathers Apostle Dr. Paul Adeola Adedosun JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Mọ́lákiyọ̀ Apostle Moses Solúṣọlá Ayọ̀adé Father of the Day Honourable Babalọla Mukuola Babs Honourable Maruf Owolabi Suesue Mayegun Bodija Market Pastor Honourable Adura Egbemi Mothers of the Day Prophetess Jesu Ladu JP Engineer Mrs. Legbe Folake Olurẹmi Gate of Honour Professor Jonathan Bolakade Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹda LI Oyekami láti fi kíbi adéjègèdè tàbórítà mẹ́rin tí ó yà ẹ̀sọ́ fún ọlọ́kadà pé kó máa gbé tàbí síwájú yìí bọ̀ wá sí Wí James City International tó wà ní Fọ́rọ̀gùn gbogbo èèyàn lápè ẹ wá kájọ jẹ́.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

Ọlọ́run àti ẹ̀yin èèyàn, ará ọ̀rẹ́, mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn, aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM gbé ọdún mọ́kàndínlógún, ẹ bá wa

0: ṣẹ́gun ọdẹ́kun lé the great sauce lórí kẹ́ ẹ̀ máa gbọ́ lágẹ̀lú 96.7 FM torí pò ṣe dáadáa gan.
1: Báyé bá ti ń ye, ká máa bá wọn yí.
2: Ìbàdàn kí ni soo?
3: Soo sọ àní.
2: Kí lẹ fi jókòó?
3: Mo sì ń sí ẹ̀ ni.
2: Lágẹ̀lú 96.

lọ́wọ́ wòlíì Akuchi Gabriel Olayinka fìdí rẹ̀ kalẹ̀ ká. Sílùú Òró tí a mọ̀ sí Land of Mercy tó wà ní àdójúkọ Tolúwa ní Sọ́mẹ̀ òpópónà àjàṣe èpo Agbíọ́lá Òró nípínlẹ̀ Kwara. Kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀, owó Ọlọ́run farahàn ní gbogbo ọ̀nà nínú.

tàbí ìlú Ọ̀yọ́ ẹ sọ̀kalẹ̀ ní Ìkòyí Junction ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí oríta Ìjẹ̀bú níwájú ààfin Oníkòyí tìlú Ìkòyí níbẹ̀ lẹ́ ó ti bèrè orí òkè ìdápadà ògo tó sọnù àyànfẹ́ ò gbọ́dọ̀ gbẹ́yìn níbẹ̀ ayayaya ọwọ́ Ọlọ́run farahàn olóyún ọjọ́ pípẹ́ ń bí wẹ́rẹ́ àgánrọmọgbẹ́jọ́ aláìsàn rí dáǹdè àwọn ọ̀dọ́ wọn ń gba connection sínú ògo onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní sẹ̀lẹ̀ Ọlọ́run sì tún jẹ́rìí agbára rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ìjọ Omnipotent Power and Prophetic Ministry OPPM Global Nigeria Limited ti lágbàáyé já kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ báyìí ni àwọn àlàkalẹ̀ tó wà nínú ọ̀sẹ̀ ní orí òkè ní

ọ̀sán sí aago márùn àbọ̀ ìrọ̀lẹ́. Gbogbo ọjọ́ Wednesday aago mẹ́jọ òwúrọ̀ sí aago mẹ́sàn òwúrọ̀ náà ni Shilu Hour. Ọjọ́ Wednesday bákan náà ni ètò tí a pè ní gbọ̀rọ̀ mírò tó máa ń wáyé láàrin aago mẹ́sàn òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán láì fi àkókò ṣòfò rárá. Ọjọ́ Friday

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú àrántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFA.

ẹ ṣe púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa lónìí lórí ètò ìhìnrere Kristi tí a mú wá fún yín láti ìjọ èyí tí í ṣe ti Kristi Challenge Ìbàdàn. A gbà yín ní ìyànjú pé kí ẹ máa tara mọ́ wíwo inú ìwé mímọ́ lójoojúmọ́, kí ẹ sì máa rìn nínú ìmọ́lẹ̀ Kristi. Nínú ìwé tí Pọ́ọ̀lù kọ sí àwọn ará Rómù ní orí 16 ẹsẹ̀ 16, ó ní gbogbo ìjọ Kristi kí yín. Oníwàásù ni arákùnrin Isaac Morotoluwa. Fún ìbéèrè tàbí ìwádìí ohunkóhun, ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034228 tàbí 08052232590. Kí àlàáfíà Ọlọ́run wà pẹ̀lú.

0: FM 96.7.
1: Dr. Strap Recycle àti tamato dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
2: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po, ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣìrìn àjò tàbí ìrìn àjò afẹ́ lọ sílẹ̀ òkèrè, kí mọ́tò yín kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa nílé iṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí ẹ̀fọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé iṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàǹtàbanta yóò wọ́pọ̀. Bákan náà, a ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílé òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o, èèyàn kọ́ gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà nílé iṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08126277773 tàbí 08188418800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours, ọ̀gá pátápátá ni wọ́n. Níbi kábàánì ṣètò ìrìn àjò sílẹ̀ òkèrè.
3: 21 days divine intervention.
4: Hangar is on fire now.
3: Jésù yìí kára bí sáwọ́ JP yóò torí agbára láti Wednesday 1st July 2026 àkórí ẹ̀ divine visitation for laughter. Ìbẹ̀wò la tó ké fún ẹni. Ó tó àkókò fún ọdún láti rẹ́ni ayọ̀ bí a nàní ṣílò. Gbogbo ẹni tó bá gbọ́dọ̀ ẹ̀rí rẹ nínú ìrìn àjò àdúrà yìí ló máa bá ọ̀rẹ́ ní ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakiel Olókè Susi Ìbàdàn ìsinsin Superintendent Pastor Peter Adéyẹjẹ Sì Rẹ̀rẹ̀ Ìtì Adégòkè Prophet Fẹ́mi Òní Prophet Kéhìndé Àkọ́dé Prophet Adéjọlá Adébáyọ̀ Prophet Esther Adébáyọ̀ Prophet Adé Adégbìtẹ́ Prophet Ṣẹ́gun Ọlámbíwọn nínú Pastor S.O. Ọládèjì Prophet A. Ọlálékan Pastor Olúwaṣẹ́wọ́ Adébọlá Pastor Ishmael Amọ̀ràn Wòlíẹ̀ tí ọ̀jọ̀gbọ́n Jésù Yinka W. Samuel JP wọ́n máa sọ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn wòlíì yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀ látọjọ́ Wednesday 1st Tuesday 21st July láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́ lójoojúmọ́ gbogbo ẹni sí AC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School Challenge Ìbàdàn.
1: Dr. Strap Recycle àti tamato dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
5: Wíjẹ́mi international pọ́dún mẹ́rin alleluia. Tijó ti ìlà fìdúgbẹ́ lọ́wọ́ Jésù Kristì lọ jẹ́ kí torí ó tún bá wà láyé nínú ìjọ wí Jesus Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintayọ̀ Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀ tí I have reason to praise God Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn moderate home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wa kó tó di sẹ́tò di ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú church auditorium ńlá wa bẹ̀rẹ̀ látàgọ́ mọ́kànlá òwúrọ̀ guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP our spiritual fathers Apostle Dr. Paul Adéọlá Adédọ̀sù JP Bàbá Ìbàdàn Prophet Samuel Sisu Bishop Joseph Mọ́lákíyọ̀ Apostle Moses Olúṣọ́ Sola Yade, Father of the Day, Honorable Babalola Mukwala Buffs, Honorable Maruf, Ola Bisue Sue, Mayaku Manager Market, Fast Honorable One, Ura Baby, Mothers of the Day, Professor Jesu Ladu JP, Engineer Mrs. Lepe, Folake Oruremi, Guest of Honor, Professor Jonathan Bolakade, Chairman Council Committee of Security UI, Belu Eda LI, Oyekami, Lati Bikibi Adejigita, Purita Menitoya, as a phone call, we come away that we swat you Yibawa, Civil Gem City International, don't find it for all of them, but we are happy, and what can you say?
0: Ah, 500 naira. Ko kan kankan lati ra mo.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ ìyẹn.

0: balẹ̀ bagẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo bítà yóò fún bí àwọn misty peters jatun labi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà 50 peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolonte.
1: Jẹ́ kó mọ̀.
2: You fit fly.
3: Láì wò ní wọ̀n mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìn àjò séyìíkéyìí orílẹ̀-èdè ni You Fit Fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with You Fit Fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluyole Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.youfitfly.com. With You Fit Fly, you can fly wherever you desire.
4: Ọlọ́run bàbá lọ́la, èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀.
5: Ọlọ́run kan bẹ̀ nínú ìjọ apọ́stìlì ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógúngbógun mi ló ń jẹ́. Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arógúngbógunmi International. Ọgbọ̀n ọdún 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́. Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́. Àkòrí Ọlọ́run àrà Wonderful God. Ààrẹ ìjọ apọ́stẹ́lì ti Kristi Pásítọ̀ Dr. Henry Ojo àti CAC General Superintendent Pásítọ̀ Dr. J.D. Ọ̀nàgùwà ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kan ọ̀jọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ̀wà bá wa yọ̀.
6: Ìdánland gidigba RPC Protein Ìbàdàn Mercy Ogo now at your doorsteps beef and goat meat from live cattle and goats specially bred and raised on RPC Cattle Hub. A pest setting audacious move by Real People Concept. Meat from cattle and goats reared with utmost care and professionalism by animal scientists. RPC Protein, healthy beef, healthy goat meat in a very clean environment. Walk in to buy or order for home delivery. Live cows and live goats are also available. Antibiotics free, hygienically batched, well packaged and refrigerated. Call 091-2739-4422 or visit Real People Concept at 126 Adekunle Fajuyi Road beside NNPC Mokola Ibadan. RPC Protein, a baby of Real People Concept.
7: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tata wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ojọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú. ojú o reading glasses lọfẹ fún gbogbo ẹmọ nílò ẹ ànísẹ ọfẹ láyẹwò fún gbogbo ẹ tó bá fẹ máa bí ọrọ kù sí nípa ọrọ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ cherish pl eye care foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ ọmọ dẹni tí wọn ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọn máa lọ tààrà lọ ṣàyẹwò ojú rẹ ní number 94 opposite unity bank cherish consult building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444844 ojúlọba ara òní dín dúró mọ́ wọn lágbárí.
2: Bàbá Ìbàrùbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Ẹ̀rọ jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 0803381008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: Kìnìún lólólàájú Lágelú 96.7 FM ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Ìlera lọ́rọ̀.
2: Dọ́dọ́rá Aba Home olóòtú iṣára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣára. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀. Ká rin òpó ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ. Máa bọ̀ lọ́dọ̀ bàbá ọ Bádẹ́rà fún un nínú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlòbà gòlòbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kàn sí wa lónìí ní ọ Bádẹ́rà Aba Home.
3: A wà ní ìta kílò ní ìtútàbà òjẹ́ Ìbàdàn.
2: Bàbá ọ Bádẹ́rà ló ní àlàáfíà ló ń wò.
4: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádárà tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Kinloyè Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútábà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Kinloyè gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sílé iṣẹ́ wa lóde. Ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 090-488-688-688-53. Bàbá ojú ni ìmọ́lé ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tí ẹ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tí ẹ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ̀rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ̀rí orí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nẹ̀kọ̀nẹ̀ táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rìnà déédéé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní ẹ̀rọ àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédéé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà tí ẹ kó bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà ọ́ láàmú àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá pọ̀ nípèníjà àìrìnà déédéé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ẹ̀ rìnà ẹ̀rí tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédéé nìyẹn. Kàn sí mi ilé iṣẹ́ wa ti wà ní ìta Kinloyè Òjé.

0: ìlú Ìbàdàn lẹ́gbẹ́ ilé epo total òjé ìtútábà lẹ́gbẹ́ ilé bàbá akínlóye gangan Ìbàdàn.
1: Ìwọ tó bá mọ̀ pọ̀ nípèníjà ojú mú àjùmọ̀ ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣètọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní ilé iṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo ogun wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédé wá àjùmọ̀ ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí òun náà ni 09048868 53 nílé iṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torí pàwọn náà ọbẹ̀ lọ́rùn kọlọ́rùn fara ni wá. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 09048688 53 09048688 53 àlàáfíà lójú o.

0: ọmọjídá bàbá.
1: Orí ètò yín ètò wa ètò láwùjọ àgbàlá wa. Iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì òjìjìn iléeṣẹ́ rédíò ti lágilú ìkànnì mẹ́rin dín ní ọgọ́rùn-ún tó ń tó lé méje òkè ìtọ́gajù òkè tá a wá kalẹ̀ sílé funfun báláwo òpópónà afẹ́lẹ̀lẹ̀ ti ń bẹ ní ìlú ìbàdàn ètò ti bẹ̀rẹ̀ o ẹ mẹ́jà purọ́ tara wa jẹ́ mo ké gbàjarì láti ọ̀sẹ̀ tó lọ mo ti ní ta lágbà lálejò lálẹ́ yìí bàbá mi ẹlẹ́gùn sàngó ọ̀làgbà lálejò wọ́n ti wà ń kalẹ̀ wọ́n ní kí àkókò kí a àkókò kó tó ṣe kinní kan ọmọ bíbí inú rẹ̀ ó ti tó gí sọ mojúbà lọ́wọ́ bàbá mi sàngó lérè sàngó lérè ọkọ yá o sàngó lérè ọkọ yá kò so òsà tí ó sọ pé kò sí o sàngó lérè ọkọ yá.

0: so ore eto yin eto wa eto lawojo eyin agbala wa le ise radio elero ami ojeje ile ise radio ti lagilu ikani merin deni ogorun to ndo to le meje oke to gajo ke ta kale sile funfun balawo o opona felele ti nbe ni ilu ibadan ki nto ah kalu agbami eto lale yi to ah gboro ma so ibadan lawa ilu ibadan o ne baje kabiyesi olubadan ti le ibadan mo kiyin o eku ara fera ku kabiyesi oba senator rashidi adewolu akamo ladoja arusa wow eku ara fera ku olubadan ti le ibadan nu balogun ti le ibadan eku ara fera ku iyalode ti le ibadan eku ara fera ku gbogbo ebi dele solu loje ti le toko eku ara fera ku eku ara fera ku ti baba mi oloye rafiu dele solu ikolaba olubadan ti le ibadan olu ojo ma ro ti be bi ojo oma sinu lo ti fenu loyin bo odorun osorun re omo lo ti igbeje apo oyiran ah baba raufu oma fo be ke jagun ekoro iwowo loloje jagun gba ni ikolaba olubadan ti le ibadan ti lo o won ti jade laye o won si ti sin won ni lana ti musulumi baba loja ati oja oje mbadan ati ya loja ati oja oje mbadan gbogbo ebi dele solu ka afata eku ara fera ku ti baba mi o ah iba se pa e ku laye awon ara agbanda emi ati baba lepo ta ba ne puro tanra wa je ko ba mi oke ko ba ni forun ke won bo ba se nlo aji agbo o olubadan ti le ibadan baba mi kabiyesi o eku ara fera ku o balogun ti le ibadan eku ara fera ku to fi dori iyalode koseni oni ku kosen to ko rabare oni gbiru ti oni digboro e ja lo soju oja ta ba toju oja de san golere baba mi won ti wa nkale eku kale
1: Lagilu FM 96.7
2: Oluwadara Oluwadara Oluwadara Oluwadara
3: Oṣù mẹ́ta rí ìtú ti yí po. Totally 7 days of early morning miraculous prayers and prophecies. Wọ́n yóò lufa ní orí ti sí. Ẹ sí mọ́tẹ́ tọ̀. Ní ọlọ́run máa ṣe ẹ̀fọ́ àkórí tí kọ́ta yìí. Fi yin gbáre. Ó tó ti bèrè lọ́jọ́ tó bá ti ò fara hàn. Ẹni tó ti bá sẹ̀yìn. Bí omi járí kò lulẹ̀. Látọjọ́ Sunday tí wẹ̀. Ní Saturday 18 July 2026. Látàgọ́ mẹ́fà ìràjí sínẹ́jọ́ òwúrọ̀. Nínú ìyìn pẹ̀lú ìsọtẹ́lẹ̀. Iṣẹ́ àmì àti anujúkọrojú máa ṣe. Àwọn olórin ẹ̀mí Kẹ́mi Okunola, Taiwo Bùnmí, Bùnmí Aṣọ́lú, Ọ̀pẹyẹmí Praise, Òkìkí Dayo Emo, Mayowa Ajayi, Adora, Tolu Ibitoye, Tọ́pẹ́ Ọ̀rọ̀ Alágbàwí, Rúrójà Yẹ́bíọ́lá, Emmanuel Akitayo, Olúwa Ṣẹ́run It Is Well, Wọlé Ọlọ́run Alààyè, Olúfẹ́mi Òní, pẹ̀lú ọ̀pọ̀rọ̀ṣẹ́ Ọlọ́run yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Jésù Olúwa yóò máa ṣèyánu láyé gbogbo èèyàn. Bẹ̀rẹ̀ látọjọ́ Sunday 12, Saturday 18 July, aago mẹ́fà àbọ̀dájí, 6:30 AM làwọn máa pàdé lójoojúmọ́. BCAC Modern Temporary Ministry, NTC Branch, tó wà ní ìyájọ́ Goodleaf Road, Ìbàdàn. Wọ́n kájọ yìí kó padà sílé pẹ̀lú ìyanu.
4: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalex International ni. Jitalex International bí ronì lágbára. Lílé ìṣẹ́ wọ̀ gbẹ́. Dídádúró digbí. Láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester. Pure water machine. Ice block machines. Gaari processing machines. Popcorn and palm oil machines. Chalk mold and nylon machines. Jitalex International. àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òsì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ̀ International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ni ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹ̀ ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹ̀ International lónìí. Jitalẹ̀ International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank. Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹ̀ International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ ohun òsì tó dájú.
5: Lẹ́bẹ̀ẹ́kẹ́ Allahumma.
6: A tètè sun la tètè jí. Fún gbogbo alálàájì tó múra lẹ̀ ní Hajj 2027. Ètò ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Iléeṣẹ́ alálàájì tó ṣe é fọkàntán. Al-Hidayah Hajj and Umrah Services. Bẹ́ẹ̀ni o, bí àjọ alálàájì orílẹ̀-èdè Nàìjíríà ṣe fi lélẹ̀. Wípé September 15 ọdún yìí ni gbogbo pépè pé ó wá sópin. Lórí owó sísan fún ìgbaradì Hajj 2027 ni Al-Hidayah ṣe ń ké sí gbogbo àwọn alálàájì tó fẹ́ bá wa ṣe Hajj ọdún tí ń bọ̀. Láti yá wa gbé ìgbésẹ̀ kan mọ́ kíá kí wọ́n fòókọ́lẹ̀ kí wọ́n sì parí gbogbo owó sísan wọn. Kó tó di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún yìí tí gbogbo ètò kásẹ̀ ńlẹ̀, ẹkún ti mọ ti Al-Hidayah. Wípé ìdẹ̀kùn alálàájì a ò mú ní kékeré lọ́dọ̀ tiwa. Ètò ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram. Oúnjẹ àjẹgbádùn lóòrèkóòrè. Tìyára sí gbogbo àwọn àyè tó yẹ tó fi mọ́ wá sí ọ̀fẹ́ láti gbàdégbà. Ìjọ tá a bá dá láti lo àti bọ̀ kì í yẹ. Ẹ̀yà agbéra báyìí kẹ́kọ̀ọ́ sí Al-Hidayah Hajj and Umrah Services ní number 2 Adedibu Shopping Complex opposite Bufas Filling Station, Iwo Road, Ibadan. Tàbí kí a máa pe aláṣẹ àti olùdarí Al-Hidayah Hajj and Umrah Services sórí 0806-244-0572. Àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ wa tó fi mọ́ ìrìn àjò Umrah olóṣooṣù. Al-Hidayah Hajj and Umrah Services. Hajj ìrọ̀rùn ni tiwa bíznílláhì tààlà.
7: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlera máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
7: Ní tòótọ́.
9: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
7: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
10: Èmo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
9: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ́gbẹ́ ayé ìrọ̀rùn.
11: Ranko Travels and Tours ti dé o, ìrọ̀rùn dé po. Ìrètí ọ̀tún ti dé báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìrìnàjò tàbí ìrìnàjò afẹ́ lọ sílẹ̀ òkèrè. Kí má tàn yín, kò sí kálọ̀ kábọ̀ lọ́rọ̀ tiwa níléeṣẹ́ Ranko Travels and Tours. Ọmọlúàbí efọ́ ọmọnìyàn ṣe pẹ̀lú àkóyawọ́ la fi ń ṣiṣẹ́ wa. Visa processing, tour packages, flight booking, hotel booking, kódà proof of funds assistance wà fún gbogbo ẹni tó bá fẹ́ bá wa dòwò pọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ níléeṣẹ́ Ranko Travels and Tours, irú àǹfààní bàǹtàbanta yóò wọ́pọ̀. Bákan náà, a ń bá ní ṣètò ìkẹ́kọ̀ọ́ sáwọn ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ òkèrè bí United Kingdom, Canada, Europe, United States of America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Ranko Travels and Tours, Ọlọ́run ló ń bá wa ṣe o, èèyàn kọ́. Gbogbo ẹ̀ ló ti dìrọ̀rùn gbà níléeṣẹ́ wa. Kàn sí wọn ní number 14 Ààrẹ Avenue, New Bodija, Ìbàdàn. Ó dẹ̀ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0812-627-7773 tàbí 0818-841-8800. Ranko Travels and Tours wà láwọn ojú òpó ayélujára àti abánidọ́rẹ̀ẹ́ gbogbo. Ranko Travels and Tours. Ọ̀gá pátápátá ni wọ́n níbi kábàáni ṣètò ìrìnàjò sílẹ̀ òkèrè.
12: 21 days divine intervention.
13: Àgàdì tó ń pèrè dà o.
12: Wòlíì àti ọ̀jọ̀gbọ́n. Jésù yìí kára bí Sáwọ́ JP. Yóò tó rí agbára rẹ̀ láti Wednesday, 1st July 2026. Àkórí ẹ̀ Divine Visitation for Laughter. Ìbẹ̀wò la tó ké fún ẹni. Ó tó àkókò fún wọn náà láti rẹ́rìn ayọ̀ bí Ànàní Ṣílò. Gbogbo ẹni tó bá gbọ́nú ẹ̀rí rẹ nínú ìrìn àjò àdúrà yìí ló máa bọ́ rẹ́rìn ayọ̀. Ọlọ́run fẹ́ lo Pastor Sakiya Olókè Susi. Ìbàdàn ní sisi Sumitẹ́ndẹ̀. Pastor Peter Adéyẹjẹ́ sí. Rẹ̀rẹ̀ Ìtì Adégòkè. Prophet Fẹ́mi Òní. Prophet Kehinde Akode. Prophet Adéjọlá Adébáyọ̀. Prophet Esther Adébáyọ̀. Prophet Adé Adégbìtẹ́. Prophet Ṣẹ́gun Ọlámbíwọn nínú. Pastor S.O. Ọládèjì. Prophet A. Ọlálékan. Pastor Olúwaṣẹ́wọ̀n Adébọlá. Pastor Ishmael Amọ̀rọ̀. Wòlíì àti ọ̀jọ̀gbọ́n Jésù yín kọ́ W. Samuel J.P. Wọ́n máa sọ tẹ́lẹ̀. Ẹ̀mí àwọn wo yóò máa pa gbogbo èèyàn lẹ́rìn ayọ̀ látọjọ́ Wednesday 1st, Tuesday 21st July láago mẹ́rin àbọ̀rọ̀ lẹ̀ lójoojúmọ́. Gbogbo ẹ̀mí sí AC Way of Life Center tó wà lẹ́yìn Glow Office opposite Lewura Grammar School Challenge Ìbàdàn.
14: Lagilu FM 96.7.

tàbí 0701821111 0701821111. Àìsàn ò ní ka yín wóróko bí awọ gángan o, àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù, ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó o, ojú àti tí ò ní rí léde yín. Àmì nìkan kọ́ o, kẹ́hìndé ńlẹ̀ fúyà, kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín. Eléwé arẹmọ ni wá o, bàbá ìbàrùbá, ọba iṣan ara, àwa lọkọ àwọ́ká, àwa lọkọ làkú ègbé. Bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá, yóò mèrè sá ni o. 0803-88-10-08 tàbí 0701821111 0701821111. Àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́. A máa retí yín pẹ̀lú ògo Ọlọ́run Ọba. Ẹ ṣé púpọ̀.

ìròyìn kan tẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí ní yàjò yàjò ìròyìn náà ń sọ fún mi wípé ìyàwó ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ ni tó jáde láyé ní ọdún 2007 ọ̀gá wa Kọ́láwọlé Ọláwí ìyàwó wọn Táíwò Abímbọ́lá Ọláwí

Oh my God. Ọlọ́run á tẹ́ wọn sí afẹ́fẹ́ rere, kò kú sẹ́ni tí ò ní kú. Gbogbo wa la jẹ́ gbèsè yẹn, à á dẹ̀ san. Ẹni tó ń kọrin lọ́wọ́ yìí ti san tiẹ̀, màá san tèmi níjọ́ kan. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀ san tiyín níjọ́ kan. Gbèsè ni kú. Ọlọ́run má tiẹ̀ já rí ní tí a fi wáyé tá a fi nílé lọ tá a máa wá ju sáyé nǹkan burúkú ni kò dáa. Iyì pé èèyàn wáyé náà ni pé níjọ́ kan ó lọ.

kò sí nǹkan tó burú tí àwọn olórin bá ń try àti tí wọ́n experiment oríṣiríṣi style even language pẹ̀lú music

0: ẹjẹ́ àpòlò ọjà tá a ní ń bí a lọ́rùn gbèsè.
1: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú steez gbogbo bítà yòókù fún bí àwọn 50 bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos TBR distributor call 0704-318-3929 50 bitters NAFDAC ìjọ ló tẹ.
2: Ominira ko fi owa ta.
3: Gbogbo ti gbowo lori bayi. Ede le ta naira 500 naira. Ko kan kankan lati ra ma.

0: máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ́ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tayù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa.

0: àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé Ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó tún jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 ní Trinchard Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ni ìwọlé o, ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Wíjẹ́mi international pọ́dún mẹ́rin hallelujah. Tijoji láfidúgbẹ́lúwọ̀ Jésù Kristì ló jẹ́ kí tọ́rú ìhó tún bá wà láyé nínú ìjọ orí ìṣísọ́sẹ̀ Evangelical Ministry International lábẹ́ ìpè Prophet Pastor Akintaye Yusuf Kẹ̀gbẹ́ ọ̀rọ̀. Tí I have reason to praise God. Psalm 66 verse 20 Thursday July 9 lákàn sí ọ̀pọ̀ àwọn Moderate Home níbi tí a ti kú òbítíbitì ẹ̀bùn fún wọn. Kótó ni Sátọ̀dì ọjọ́ kọkànlá tájọ́ ọdún wáyé nínú Church Auditorium ńlá wa. Bẹ̀rẹ̀ látàgùn mọ́kànlá òwúrọ̀. Guest speaker Prophet Samuel Ọmọlàwọ̀ JP as spiritual fathers. Apostle Dr. Paul Adeola Adedosun JP bàbá Ìbàdàn. Prophet Samuel Sisu Bishop Joseph Mọ́lákíyọ̀. Apostle Moses Solúṣọlá Adéọdé Father of the Day. Honourable Babalọla Púpọ̀ Labs. Honourable Maruf Owolabi Suesue. Mayegun Bonija Market. Pastor Honourable Àdúrà Gbẹ̀mí. Mothers of the Day Prophetess Jesu Ladu JP. Engineer Mrs. Lepe Folake Olúrẹ̀mí. Gate of Honour Professor Jonathan Bolakade. Chairman Council Committee of Security UI pẹ̀lú Ẹ̀dà LI Oyekami láti ibi kíbi Adéjègèdè Tàbúrítà mẹ́rin tí ó yà. Ẹ̀sùn fún olókàlà pé kó máa gbé tàbí síwájú yíbọ̀ wá sí Wujem City International tó wà ní Fọ́rọ̀gún. Gbogbo èèyàn lápè ẹ wá kájọ sí ṣe.
4: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
5: It's about to go down.
6: Wait! Aww.
7: My love, what happened?
6: Before I marry you, the TV where you promise, the fridge nko, where is it? Washing machine nko, will I be using my hands to wash clothes in 2026?
7: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CD care? CD care? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CD care.
6: So all those things don't already dey house?
7: Abba, since last month.
6: Ah, pastor, continue the wedding.
8: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small. Zero interest, normal market price. Download CD Care today. Telephone 0700.

0: ti Kristi jákèjádò àgbáyé. Ọlọ́run arógún gbogbo mi ló ń jẹ́.
1: Ó ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀ fún odidi 30 ọdún. Let's come together as we celebrate 30 years anniversary of CAC Arogunbogunmi International.
0: Ọgbọ̀n 30 years tí ogun ti ń ṣe tí ìdè ń jẹ́.
1: Ìsọjí àjọ̀dún la ó fi bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹfà títí di Friday ọjọ́ kẹwàá ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́.
0: Àkòrí Ọlọ́run àrà Wonderful God.
1: Ààrẹ ìjọ apostoli ti Kristi Pastor Dr. Henry Ojo àti CAC General Superintendent Pastor Dr. J.D. Onogua ni ó máa léwájú nínú ìsọjí àti ìwàásù lọ́jọ́ àjọ̀dún pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kanòjọ̀kan. Ìsìndúpẹ́ la ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Bàbá Wòlíì àti Màmá Wòlíì Richard Adébẹ̀yọ̀ Kọ́láwọlé JP CAC General Evangelist Nigerian and Overseas ni yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ẹ wá bá wa yọ̀.
2: Jẹ́ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
2: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gbà IBEDC tókìn yín.
4: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge sanwó iná ní rọrùn.
5: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yáàjà 50 bitters bẹ̀ẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Kuga 50 bitters is produced by the 50 Waves Limited. Esilerira kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nafdac Ijolote.
6: Lagilu FM 96.7.

kú ìṣẹ́jú mẹ́ta tí mo máa wọnú discussion alẹ́ ìlọ. Àwa mẹ́ta ni èmi ni student láàrin wọn, ògbóǹtarìgì làwọn méjì tó kù. Alhaji Suleiman Adebayo Adegbenro, àwọn jẹ́ musicologist tí ó jẹ́ pé wọ́n ti ní ọdún tó pọ̀ rẹpẹtẹ tí wọ́n study music. Wọ́n kọ pépà nípa music. Wọ́n understand àti jùjọ àti fújì. Bákan náà, ni bàbá mi, ẹ̀gbọ́n mi, Lai Adiz, tí ó jẹ́ pé àwọn náà ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún jẹ́ producer, àwọn gan tún jẹ́ olórin, wọ́n tún jẹ́ band leader. Wọ́n wá ń discuss láàrin ara wọn, èmi wà bẹ́ẹ̀ mò ń gbọ́, wọ́n ń dá sílẹ̀ kankan, wọ́n sọ̀rọ̀ nípa juju music, fuji music. Then wọ́n wá sọ̀rọ̀ the point ti Sir Shina Peters, tí ó ti jẹ́ pé Shina Peters ló ń rìn láàrin olórin. Then kí ni Alhaji Wasiu Ayinde ṣe tí ó fi overtake Sir Shina Peters in music industry àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Enjoy interview yẹn gan. Ẹ bá sùn. Délé Adéyanjú lórúkọ tèmi, mo kí yín pé ẹ kalẹ̀. Ẹ ṣe tẹ́ ẹ gbọ́ first part, ẹ máa wọnú second part lọ. Ẹ lẹ́ ń bẹ̀rẹ̀ kú kalẹ̀.

0: léni mo ní àwọn ọ̀gá mi àwọn bàbá mi àwọn orin gangan ní studio léni mo ní apá ọ̀tún wọn lápá òsì kò ń ṣe ẹnìkan torí pé àwọn kankan wà tí ibi tá ti ẹ̀ bá dé yìí ó yẹ ká ti máa wá mú àwọn ẹ̀kọ́ jáde lórí àwọn nǹkan tí a ti gbọ́ lẹ́nu oríṣiríṣi àwọn èèyàn àwọn ìkàn tá a ti gbé wá so kí ni way forward kí ni àwọn ẹ̀kọ́ yòókù tí a lè rí kọ́ ibẹ̀ ni adé ń sìn àwọn àlejò mi léni orin ni àwọn méjèèjì mú ẹnìkan láti academics mú ẹnìkan láti musical field ẹni àkọ́kọ́ tí màá ṣàfihàn wọn mò ń pè wọn ní orin tẹ́ bá ti gbọ́ orin wọn pé méjì bàbá composer lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún dayo kujo rẹ tán ti ń fi ìgò lọ wáyà àbí meanwhile mo ti wá yín lọ sí aláwàdà standard bí tẹ ti ṣe attendance
1: láyéjọ
0: mo ti lọ bẹ o good result ti jáde all right so Layades the composer tí wọ́n jẹ́ Hawaiian guitarist lẹ́yìn Commander Ebenezer Obi kó rí pé àwọn náà ṣètò wá dá band tiwọn sílẹ̀ tí wọ́n ń ṣe juju wọ́n ń ṣe fuji wọ́n dẹ̀ gba best juju out of 1998 pẹ̀lú album wọn yẹn
1: Nautica
0: ẹ káàbọ̀ sáwàlẹ̀ tún lẹ́ẹ̀kan sí.
1: Ẹ ṣe òwò ẹ̀yìn aráalé àdúpẹ́ ibẹ̀ ṣe ń bá wo àgbàletu kò ní bàjẹ́ o ẹ máa wo wá sí.
0: Yes ní apá mi kejì ọ̀gá mi nípa ọ̀gá ọ̀gá tí ẹ̀ làwọn náà torí àwọn tó kọ́ èmi àwọn náà kọ́ wọn the musicologist himself tẹ́ máa ń fẹ́ ní lórí àgbàletu mo sọ̀rọ̀ nípa Alhaji Sulaiman Adébáyọ̀ Adégbèrò tí òun yẹn mọ̀ sí kọ́ńsọ̀lìgbádùn olórin ni wọ́n ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣe gown wọ́n ṣe town wọ́n ṣe gown bẹ́ẹ̀ ṣe máa ń pè town and gown town meet gown ẹ káàbọ̀ sí àgbàletu.
2: Ẹ ṣeun mo kí atọ́kùn mo kí gbogbo àwọn alákòóso àgbàletu tẹlifíṣàn inú mi dùn láti tún yọjú sí yín léni pàápàá jùlọ nígbà tí mo tẹ̀ tún wá rí i pé ẹ̀gbọ́n wa tún wà níbí àwọn Hawaiian gangan
0: wọn làwọn kan fi góòlù
2: ẹ ṣe gan ni mo dẹ̀ kí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí àgbàletu tẹlifíṣàn káàkiri gbogbo àgbáyé pé ẹ ṣe pé ẹ tún láǹfààní pé kẹtún rí wa léni.
0: All right, léni a máa sọ ọ̀rọ̀ nípa fuji ìlọsíwájú fuji music ìyẹn gangan ni a ṣe pé àpéjọ yìí mo rò pé jẹ́ kí n mú musicologist kí n tún mú musician kí n kó àwọn méjèèjì papọ̀ ká fi wò kí ni ìlọsíwájú tá à ń wá nípa fuji mo rí wípé ní international platforms nǹkan tí àwọn pop artists àbí ká pè ní afrobeat tí wọ́n ń ṣe ní etí mi ní ojú mi ó wà 98% fuji if not even 100 ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ the core fuji musicians àwọn ṣì ń ṣe the social culture fuji náà ṣì ń ṣe nígbàtí àwọn ọmọ tí a fojú sí tí wọ́n ti gbé kinní yẹn lọ sí international platform kí ni way forward fún fuji bọ́ká tó lọ síbẹ̀ yẹn ibẹ̀ yẹn gangan la fẹ́ lọ bọ́ká tó lọ bẹ̀ yẹn ọ̀rọ̀ kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tí èmi wọ́n nílò ìmọ̀ nípa ẹ̀ so màá kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Alhaji Adégbèrò à ń sọ̀rọ̀ nípa acapella acapella tèmi mọ̀ ni pé ká kọrin láì ní ìlú but èyí tí wọ́n fi kún ni wípé ẹnìkan lè máa fi ẹnu ta dùrù kí kan fi ẹnu ta kí ni à ń pè ní acapella nínú music not even in fuji now.
2: Okay. Acapella àyálò ọ̀rọ̀ ni láti inú èdè àwọn Italians ó tún wá jẹ́ gbólóhùn kan tí ó ṣe gbòógì nínú orin pàápàá jùlọ nínú ìmọ̀ orin basically acapella dúró fún kéèyàn fi ẹnu kọ orin ní ọ̀nà tó jẹ́ wípé kò ní sí pé wọ́n ń lùlù sí ṣùgbọ́n ẹnu tí wọ́n fi ń kọ orin yẹn wọn ò dá mọ́ nípa pé wọ́n fi ń kọrin wọ́n tún lè fi ohùn yẹn kí wọ́n tún fi ṣe nígbà tí wọn bá sín àwọn nǹkan èlò orin jẹ so ẹnu ló mọ máa produce ẹ

0: it is just enough that the person is just singing without instrumental accompaniment. But to pass the group, one might turn from, one might perform with harmony. You need one might form, one might divide around into the alto, the the soprano, the soprano, the alto, the tenor, and the bass. So that in koto ban se nbe o ma je pe pelu harmony ni apart from awon ton ban se yen lara won na won ma lo different voices lati fi mimic different musical instruments. There was one TV show back then won pe won ni Shanana. Shanana is an American musical program awon ton ba wo nbe won ran ti pe Shanana ero pe won gbe bass guitar si ibi tí wọ́n ti ń bẹ̀rẹ̀ ẹ̀ lérí bass guitar lọ́wọ́ because ìkan nínú wọn tó ní bass voice ìyẹn ló máa fi ẹnu ta bass. Àwọn tí ohun wọn tó wẹ́ díẹ̀ àwọn ẹ̀rọ ìwọ̀n agbẹ́kọ̀ bígbà ká pé ẹ wọ́n fi trumpet sí wọ́n fi flute sí. Ṣé wọ́n pe normally kò sí ìwọ̀n tó wọ̀n ní ọba ní kí bass guitar play but ẹnu no ma fi play ní ẹ̀rọ àrùn bí a bass guitar ni. So that is what a cappella is all about, using your voice to sing without musical instrumental accompaniment. But you can still use that your voice to represent different musical instruments.
1: Tí o bá sí different musical instruments representation nínú ẹ̀, does that make it non a cappella?
0: It is still a cappella as long as it is not accompanied by any musical instrument.
1: Okay.
0: Orin tí wọ́n bá ti kọ tí wọ́n bá ti lu comb tẹ́lẹ̀ is a cappella. And that shouldn't surprise us because kì í ṣe ìmọ́tò strain sí wa. Orin wa nílẹ̀ wa àìmọye irú ẹ̀ ló jẹ́ pé ibi tí orin wa ti bẹ̀rẹ̀ kó tó di pé à ń lu gbádùgbádùgbádù sí nìyẹn. For example, àwọn tó ń sun rárá. Itinerant musician ni wọ́n máa ń káàkiri fúnra wọn ni. So wọ́n ní ìdó nílù tó bá ti dé iwájú ilé délé kí wọ́n fi ohun pé kí délé náà kó wò pé káre ó lè lọ mú agbádá òfin kan á jù látòrí bákónì sí ẹni tó ń. So that is a cappella and rara is not the only one.
1: Ìjàlá nǹkan.
0: Ìjàlá ara ẹ̀ náà ni but tí wọ́n bá ṣe ìjàlá tó bá sùn ìjàlá dé point kan wọ́n wá dárin. Iyoloyo iyoloyo níjọ́ ògùn délé kọ yóò àmà ọ̀gẹ̀dẹ̀ ló jẹ́ ẹ̀sùn iyoloyo yẹn wọ́n á lu pẹ́júgbà dídúgbà dídúgbà but kó tó di time yẹn àwọn bàbá àlàbí ògùn dé pé nǹkan kan.
1: Oníjàlá làwọn ṣe ṣe lè ṣe.
0: Good wọ́n fọwọ́ wà lára wọ́n fi sílẹ̀ nílé wọ́n gbé
1: wádìí. Ṣe ṣe lè ṣe.
0: Ẹ bá ẹ̀sùn jàlá.
1: Ẹ̀sùn jàlá cappella.
2: Mo dé mo ké pàrà mo jágbà láyà mo gbọ́kọ́ lọ́wọ́ gbogbo ẹni tí ń roko gbàgede lọ́wọ́ sédò sédò kò tí gùn mí ara ni mo da ewu ló gbó irun gbọ̀n làgbà túbọ̀ mu la fojú di bó ló dàgbà bó ló gbó bó pẹ́ títí ojú rẹ̀ àsìkò jọ bí bá pẹ́ lórí a máa dirun mọ́lẹ̀ sórí èrìgì tó pẹ́ lẹ́ẹ̀kẹ́ wọn adirun mọ́lẹ̀ agbọ̀n bí bá pẹ́ lára ṣe yóò padà wà dọ̀ṣẹ́ ni bóbìnrin bá pẹ́ lé ọkọ rẹ̀ àjẹ́nídà ọ̀gbọ̀gbọ̀ ìyàwó mo ló gbó lò gbó èmi ló gbó lẹ́nu ṣe ewu orí ti bí rẹ̀ sì ń jọ gbogbo ọmú ló dáwọ́ èrìgì dàpọ̀ ojú tó ti gúrégé jọ́ sí ìrọ̀gbọ̀ kú owó ojú ti sákólé gbogbo ẹ̀kẹ́ ló kújọ tó gba pé bọ́ ìkọlẹ̀ ìwà rẹ̀ rí ngbà kan tó fi ń ṣoge agbèrè òpin ẹ̀ pàṣẹ àṣẹwó tì kẹ́ pa gbèrè tì ẹgbẹ́ mi ò ṣàgbèrè mọ́ lówó mi ń gbọ́wọ́ mi àlè tí mo nílé ìníkú ọ̀dẹ tí mo nílé ìsìnkú tọ́dún ní kó kàn ga bá ń dúpẹ́ mo ti bọ́ lọ́wọ́ mi lọ́wọ́ ogun èèyàn mi torí bọ́ lọ́wọ́ van style is like èmi ò tí ì rí gìtá nínú ìfújì as a musicology mi tí ì rí gìtá rẹ̀ you understand me nítorí pé onífújì mi bá ń play gìtá sí kò mọ ibi tó wà.
1: But àwọn tó ń play lẹ́yìn wọn wà experience.
2: Wọ́n wà experience but the same thing don play.
1: Everybody
2: the same thing. Is that a company Makosa or Comfy Back?
0: I think they are limited by resources.
2: Thank you.
0: Because, Sherry, there is danger in over Kasope making something elegant, in overdressing a particular item. The danger there is that Tenyo Bashora